0: kàtún máa fi yẹn ká máa fi kíra wa wípé a kú ojúmọ́ mọ́ ọ̀dẹ̀ òdùnbí ní gbogbo bíi tẹ̀tí láǹfààní láti máa gbọ́ ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọ̀lé estate nílùú ìbàdàn àkíyìn ẹ̀mọ́jire lópò ilé àfẹ̀rẹ̀bọ́jọ́jire nísàárẹ̀ bẹ́mọ́jire bẹ́mọ̀jire bẹ́yìn olólùfẹ́ wa níkànnì west radio tẹ́ bá ti jire àbùṣe mọ́ àbùṣe o àtúkìyìn káàbọ̀ sórí àkọ́tún ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbẹ̀ níbi tá a ti máa láǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn ìròyìn tó yẹ pé ó di kókó ìròyìn ní àárọ̀ tòní o ní ojú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó láǹfààní láti ragba buyọ láàárọ̀ òní tó dẹ̀ jẹ́ pé lámòye tọ́tọ́ ń bẹnú kulò wọ́n mọ̀ lórí ọ̀fẹ́ láti bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo ibi tí ọ̀rọ̀ ohun tó bá ti fẹ́ dàbíi pé ó di kókó lẹ́ẹ̀tí wọ́n mọ̀ lórí ọ̀fẹ́ láti la gbogbo ẹ̀yẹ wa yékeyéke nígbà tásìkò bá dẹ̀ tó ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé náà ẹ láǹfààní o láti pè wọlé dá sí àwọn ìròyìn ó ṣe láǹfààní láti jáde láàárọ̀ òní ọ̀gbẹ́ni ọlálẹ́ kan sọ ní ń bẹ pẹ̀lú òmí nínú okulo ẹ bá ń kí àwọn nàìjíríà kú ojúmọ́.
1: Ẹ kú ojúmọ́ atọ́kùn, ẹ kú ojúmọ́ ìyáralé, ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálẹ́ kan sọ ní ló ń kí yín.
0: Ẹ ṣeun bí ọ̀gbẹ́ni ọlálẹ́ kan sọ ní ṣe ń kí yín kú ojúmọ́ nílé mi Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chaplain MC Noodles náà ń kí yín wípé ẹ kú ojúmọ́ lápá ibẹ̀ o Stephen Ige ìwọ náà kú ojúmọ́ torí bó ti ń wò mí òun wípé ṣé ò ní kí mi ni kú ojúmọ́ ẹyin ẹ má lọ sójú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page ìwé ìròyìn mẹ́rin lájọ láǹfààní àti wádìí tòní ìwé ìròyìn Nigerian Tribune ń bẹ ń bí o ìwé ìròyìn The Punch náà àjọwà ni ìwé ìròyìn Vangard náà ó wádìí tòní tó fi dórí ìwé ìròyìn The Guardian ẹ wá jẹ́ kí n mú láti ojú ìwé ìròyìn The Guardian tó jẹ́ pé ó jáde láàárọ̀ ìní kí n mú láti ilé tó jẹ́ tó wà ní ìta gbangba tó dó bí àkọlé ń bẹ̀ ti ń bẹ ní ojú ewé kẹfà ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ òní lẹ́yìn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ó mú ìbẹ̀rù bójú lọ́wọ́ o ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ní àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ìletò ìyẹn ní àkọlé o tó jẹ́ pé ó wà ní ìta gbangba ìwé ìròyìn The Guardian tẹ́ẹ̀bá ní ojú ewé kẹfà ìwé ìròyìn tó jáde láàárọ̀ òní bákan náà ní ojú ìwé ìròyìn Guardian yìí náà ni mo ṣe láǹfààní láti wá o lẹ́yìn tó jẹ́ pé ìjọba àpapọ̀ náà ń pàrọwà sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ojú ewé kẹrin ìwé ìròyìn Guardian o wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ ní sùúrù kán dẹ̀ wà lálàáfíà o tọ́dẹ̀ fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé àwọn ìgbésẹ̀ múrasílẹ̀ láti gbógun ti àrùn ẹ̀bólà wípé àwọn ti ń láǹfààní láti gbé o ẹ bá ní ojú ewé kẹrin ìwé ìròyìn Guardian tó bóde láàárọ̀ òní bákan náà ní ojú ewé kẹrin yẹn ibẹ̀ náà mo ti ń wo eléyìí o tó jẹ́ pé àjọ asu ìlọ́mọ̀ láǹfààní láti tún kọ sọ ìyà tuntun lẹ́yìn tí wọ́n kọ sí bó ṣe ń fi ìfìdímúlẹ̀ àwọn nǹkan lẹ́yìn tó dó bí àdéhùn ọdún 2025 láàrin àwọn àtijọba àpapọ̀ falẹ̀ ló jẹ́ pé wọ́n mọ̀ tún gbé ìgbésẹ̀ tuntun lápá ibẹ̀ o ẹ bá ní ojú ewé kẹrin ìwé ìròyìn Guardian lẹ́yìn tó bóde láàárọ̀ ọjọ́ tòní bákan náà ní ojú ewé karùn-ún ìwé ìròyìn ibẹ̀ ni mo ti ń wo àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC lẹ́yìn tó jẹ́ pé wọ́n ta àwọn nǹkan lẹ́yìn tó dúró bí ìlànà òfin lórí ti rògbòdìyàn sí eléré tí ó jẹ́ pé wọ́n kà á sí àwọn tó bá ní pé àwọn fẹ́ ra ìbò wọ́n kà á sí wọn létí o ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ẹ bá ní ojú ewé karùn-ún ìwé ìròyìn Guardian tó bóde láàárọ̀ òní kí n lọ sí ojú ewé kẹfà níbẹ̀ mo ti ń wo fùbárà àti àwọn míì o lẹ́yìn tó jẹ́ pé wọ́n mọ̀ yọwọ́ kí là ń kó wọn kúrò nínú ìdíje fún ipò gómìnà lẹ́yìn tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí ìṣọ̀kan àti àwọn nǹkan tó kù díẹ̀ káàtó nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ bá ní ojú ewé kẹfà ìwé ìròyìn Guardian lẹ́yìn tó bóde láàárọ̀ ọjọ́ tòní eléyìí náà ojuro lori eto isuna o to je pe ogbelo lale kan san ni won la anfani lati ba wa salaye oro lori nkan ti ile ifowopamọ apapo orile ede yi iyen CBN to n gbiyanju lati so lapa ibe o le to je pe won ni won ti fi o tele o ele to ni se pelu ele owo ole ele le to wa lori eyawo iyen lending rate ni pe iyen won ti gbese ida 24 o le pese marun o iyen 26.5% ege bi kadoso ebi o ti soro lori igbokanle to ni nu bi o ti se gbenu soke e ba ni ojowe kandogun iwe iroyin Vanguard iwe iroyin Guardian enu mi ago to bode laaro ojo tuni ni ojuwe iroyin yen ibe na mo mo tin wo eleyi o lo ni ti eto selu mo ni o ni ojowe keta iwe iroyin Guardian egbe oselu ADC won ma se ayewo won se fun atiku ameshi ayatudin le to de je pe egbe oselu NDC na awon la anfani o lati se ayewo finifini fun obi na e ba ni ojowe keta iwe royin Guardian to bode la ro ni a je kin tun lo si e je kin mu eleyi kin jo mo tori pe ohun na o nilo alaye lapa ibe ni ojowe keta iwe royin Guardian ibe ni won ti salaye pe $30 o na mo lo owo kan fun idokowo mo ni o pelu ebu ifoko Dangote le toto $100 million lo ye pe awon ludokowo wa nbere o fun ele owo lo ye $2 billion billion meji dollar alaye lekun re lapa ibe yo wa laipe e je ka lo si oju iwe royin Vanguard to bode laaro ni ni itagbangba iwe royin Vanguard ibe ni mo tin wo eleyi are tinubu yin lo soro ni ojowe karun bi pe se ri owo iranwo ori epo ati eleyi to ni se pelu awon owo pasiparo awon to jo bi kaba won ma se be won ma fe nku o are tinubu yin lo so eleyi a menuba gege bi nadeko bo se nse ajoyo odun kejile logbon iyen nadeko at 32 le to je pe o bere si pe o pe ki awon orile de Nigeria ki won mo reti awon nkan tutun mo tutun le to je pe yo je bi nkan mu kuntun nigbati o ba de sa keji isejoba re o je pe Soyinka Osoba Ladoja ti awon mi lo je pe won wo pe ona wo la tu gbe oro eto ijoba awon arawo orile de Nigeria in la gbegba le to de je pe won salaye o bi pe gbogbo awon ifaraje ile ti awon eni to je awon ta le pe ni awon le kan wa ninu ti eto isejoba awon ara wa bi pe ifaraje won ko mo gbodo lo lofo gbogbo e won wa ni oju ewe karun iwe royin Vanguard le to bode la ro ni e je kin lo si oju iwe royin Punch to bode la ro ni be ba se ndarapo mo wa agbeyewo iroyin agbomagbele lori ofe lati gbo ni kan ni West Radio 89.3 FM nkan ni kanga agbomagbe to kun fun omi ogbon imo ati oye awali oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page be tin wo wa e mo fon kale ke mo fon kako eje n pada si oju iwe iroyin Punch le to bode la ro ni ele to ni se pelu pe fubara bi pe ohun na yowo killer ko re ko nu ele to ni se pelu eto dibo gomina labe ase egbe oselu APC iyen wa ni oju iwe keji iwe iroyin Punch le to jo jade la ro ni lori isele ijinigbe nipinle Oyo Abbas awon se be won mo pe o fun iyonda se be yiyonda awon omo ologun lati lo se be lati lo dun la emi awon eyan e ba ni ojowe kejila iwe royin Punch le to bode la ro ojo toni le to ni se pelu ti nadeko na le ti awon le ti mo ka le kan iyin wa ni ojowe keta din logun iwe royin Punch to bode la ro ni iwon yi ati awon arabada iroyin mi lajo ma la lori ofe lati feti gbe yawo iroyin re la ro ni o eni baji ko ba je eni to su o bi pe agbeye woroyin agbe magbe ti gbera so ni kan ni West Radio 89.3 FM ni oju iwe iroyin Nigerian Tribune ele to ni se pelu ijinigbe na ni o to je pe awon ajinigbe won ma se be won ni won ji eyan meji gbe o ni clean to je osise clean nile Ibadan to je pe awon ijoba ti se gbe igbese lati ri pe awon mo le to ko idanwo waeki ni awon ile eko le to sumo awon agbegbe ti isele ijinigbe ti n waye yi pe won ti n gbe igbese lori bi won se se oro won o ti won le ku won lo si awon ile eko mi to de je pe Gomina Makinde ti lanfani lati ti owo bo iwi ase oju ese lati le fi be fi ego toloto oro to ni se pelu awon egbe fijilati ati awon egbe mi le to je ti eleto abo ni ipinle Oyo ogbeni onale kan san ni e ku ojumo le kan si o
1: esun atokun ese ku ojumo le kan si
0: eje ka mu lati ori eleyi ti are Tinubu so gege bi won tin se ajoyo ti le nadeko bi pe o pe odun 22 ti are ni awon kan gbianju pe awon fe seku pa awon latari yeyo wo ran wo ri epo ati awon igbese mi
1: eh se nadeko ni egbe ti won gbe kale ngba yen lati ja fun Abiola leyin ti awon logun fowo lagba loju to di pe won lo fa struggle yen ija ti won ja ti fa pada si ijoba tan pe ni ijoba warawa te pe ninu iwoye temi o jo ijoba wara won sugbon ibeyan ko ni a n lo bayi ibi ti a n lo bayi ni wipe gbogbo ala mo kan to n sele Nigeria eto abo oduro re oro aje o ti fori sanmo sugbon lori oro eto abo yen iyen gangan ni wahala wa bayi gbogbo ala mo kan to n sele laarin ose to lo sose yi ko se bere o sugbon o tu wa le kenka laarin ose to lo si ose yi are ju oro yen se tabi ka ma ba yi ni
0: ele ti won lo fe se
1: ko won fe pa awon tori pa awon se awon gbogbo soke lati 185 lo si 1350 ati be awon ba dollar ni 471 lojo ti won gba ipo are tan de ba lori 1400 oro mi oye are se e mo won ni pe in ta ba surrender ma fi bu e are ti so ba de edu are le Nigeria o tun fi gba so fi yan wa loju
0: ni woye ti
1: ni woye temi se ko baye ni e re bo ni 85 tete le ra ni won fo ba se ko baye
0: oni royin le mi ara adule
1: okay ofe olorun lo fun le bo nti yan bi abi mi mo se nso lo baba iba dollar ni odo CBN ni 471 ni igboro sabo 740 lojo ti won di are gogo yan to ba fe yiri e ko lo yewo May 29 2023 18 wa niyan ipo wa ni 185 e se meji basu basu e tu wa fi wa so pe e tori pe en ja fun nkan ta mo pe basu basu le se e tu wa fi wa en yi pada be ni pe en ja fun wa pa nkan fe pa yin lori e ka fo wele wele ko ba le yan ara le kani Buhari lo soro yi ni ma ni boyo ri so iri de ni pe igba ti Buhari de nkan ti jo ta gbe kale ni ba yen nkan ti o mu la ka ida ni ara ni e sha lo gbipo wa te wa ti gbede igba yen ile ise ijoba tan pe ni NMDPR re baye won ile ise to po na so around NMDPR re ikan lara won gba yen DPR loruko e ma o be se epo yen se o da epo buruku ni oro mi oye
0: agboye
1: ile ise to n se igbokegbodo bi kan se wole lati oju omi port authority oni a so pe oke o oko oju omi ti wole o customs a so pe iye ti won gbe wole re o te ba mo yen lawon ile ise meteta yen kódà kó jẹ àgbẹ òfìfò lẹgbẹ wọlé táwọn olókùn bá ń bá kúnná nìyẹn ìjọba wa sanwó rọwọ fún yín lórí ẹgbẹ òkè yìí tẹ gbé wọlé rí láfẹ kẹta rè àlàfo tó wà láàrin ẹyìn ìjọba kù fún yín ṣẹbi àwọn yọkàn fìran lu jìbìtì lásán nìyẹn nínú ìwé tèmi àwọn tó dẹ lu jìbìtì náà wọn lẹdí ìlú wọn lu nínú ìwòye tèmi o bẹmí ṣe rí sí o wọn lu pẹlú àwọn tó wà ń jọba náà ni tori te ba gbe de ti port ba lohun ri ti custom ba lohun ri ti difa ba lohun ri sa jade ni tayin ba lawon ri gan so ma jade boro finance ni ti ba se bo mo kan tan se oro mi oye sugbon ilana ti buhari lo yato si yan patapata nnpc lo ngbe epo wole
0: okay
1: ko si be se le lowo to na ke lowo ju sekere lo ngba ye buhari nnpc lo ngbe epo wole ngba yen inu owo tan pa lori epo gbugbe mara ona tin san owo ran won lori en gba yen to ba sele lo to pelu oro ti are so yi o pe awon to wa ni di kinikan aje ban npc lo mba wi ban npc lo fe pa won je npc fe pa ero ni npc fe pa tori en to n ba gege bi oga agba ajo npc won jo lo bi odun meji ko to ti bo fe ni ki yen ma lo le mele ki ari oro mi oye to ba sele pe awon kan fe pa are lo to are o ti eni fe na are so se bi a gbo o ti wa bo si ta bayi bi awon kan fe se nkan be ni osu kewa odun to lo se gbo lenu are erin bo lenu are ile ise ologun ile ise telemuye awon lo ma kura be lo si ile ejo pe kata ka ma won lowo re to ba bo nbo ta lenu are yen oselu buruku oselu ti o da
0: pe ki se are lo ye kan ni won fe pa mi
1: be are ko lo ma so
0: okay
1: awon le se ijoba to wa fun kan be lo ma gbe oran yen loju ese sa de so mo fe pa awon ba ta ti wa gbo so mo fe didi fe pa are lo to ni awon to logun kan ni jaoji abi ki lo lohun je ta ni fe plan ku lo yo si te te le ale ma yo so so ijoba ko ti bi o se le je mo plan ku so ko se ta yo so mo nbe ta ni fe pa are ni October 1 2025 ni parade independence trophy fa gili lo yo si o ti bo si royin ba pe lo to la kan fe se ku pa re se gbe lenu are o to oro niyan sugbon ele gbe awon kan fe pa awon tori pe o mo se ijoba yen are un awa wi lasan ni are o nge wa je o tun fategun si o nse aida si wa tori ni iwe temi aida ni e ba gbe po ni 85 to wa ni to lo si 14 aida ni te ba dollar ni 471 to wa ni 1373 ni ba aida ni ninu aida are yen are tun se eso ninu e bi pe tori mo nja fun yan fe pa mi ta de mi kan te se fe ba ye waje oro mi oye
0: oye
1: alawo ko ni pe are fi wa wa wi ati ati leyin awon mo lu fun 2027 kan ba le dibo fun le kan si alawo ko mo fe ke di mu ninu oro yen niyan
0: be ni wo ye be se
1: re be mi se ri be e mo Nigeria e gba e sanu mi ku yin mo ku lo o te ba kuku wa are a fe ke fu e pada sile
0: be awon kaba ti o fe kike ni o da
1: be te fe ki nkan rorun fa mo Nigeria e wa bi mi nigba ta mo Nigeria re bo ni 185 ati 14 e jo ta le fe pa mo Nigeria ni ami oji awon kaba yen je ka ma re bo ni won ko se ko to je kaba ka ko soro laju be yen awon to ba je
0: kaba
1: ko se mo je kaba awon ore are ni akoko kan te be ss mo won police mo won army mo won EFCC mo won ICPC mo won te be won se sumo awon lo nje kaba are lo nje kaba awon iyan are lo nje kaba nigba aye buhari wa ni safuntua mama ndaura abi awon ile ni be ta fe wo villa le ni be awon ko ni be ju a fe wo villa
0: okay
1: tori eni ti won fi mi ngba yen ko sin be mo nigba aye jonathan awon kilo ko gbe to wa ni diziani oro mi oye awon anene kankan gba yen tori pe jonathan lo wa nbe nigba aye yaraduwa na o wa na awon andoaka awon sayidaba ruma oro mi oye awon ijile are to be e mo pe aro nigba ke fowo kan won awon lo nje ka ba so kan ma bi wa mara lori yen alawoko ti are fe se ni pe o fe je ki a mu enu e pe 2027 no be eyin Nigeria ko rorun fun mi o iku yin mo nku lo o tori pe mo ba won eni bi ti won fe ke mi mo ba won ja so de ba re nbi wa ngogo niyan iyen niyan ẹlẹ́ǹkejì ni pé ààrẹ ò fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò mọ́ wọ́n ṣe kinní kan ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀lẹ̀ wọ́n ṣe kinní kan ní yahoo ta wọ́n ṣe kinní kan ní crane wọ́n ṣe kinní kan logun state wọ́n ṣe kinní kan ní ekiti wọ́n ṣe kinní kan lẹ́rùkú wọ́n ṣe kinní kan ní borno ọ̀rọ̀ yẹn kò bá ààrẹ níbi tó dáa lára ààrẹ fẹ́ ká máa sọ nǹkan míì ààrẹ ṣe sọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ lánàá nínú ìwé tèmi òṣèlú ó dì ṣèlú burúkú
0: dàrẹ ṣe lánàá yẹn ẹṣin ẹṣin ẹbá ṣe ń darapọ̀ mọ́ àgbéyẹ̀wò ròyìn agbẹ́mágbẹ̀ẹ́ là ń gbọ́ ní ìkànnì west radio 89.3 fm àwa lójú òpó facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page eléyìí tí ó dúró bí ìgbésẹ̀ ti ile ifowopamọ apapọ orile ede yi CBN ton ni won gbe lori ele o eyawo pe 26.5% kitun ni kan ma reti awon ti o sha ma dale sele won ma yawo so kini reti e lori oro aje
1: ireti e ni nkan ti are so be ma ri ni Kenya se mo se to lo are wa ni Kenya are rin meta ni rin orile ede meta olose meji la re rin France Kenya ati Rwanda
0: okay
1: nda ti are wa ni Kenya are soro kan pe awon kan ni pa won gbe ibise alagbara to muri ta awon Nigeria won la won na mo bo to ni be kere ma wo ko su awon ko re awon bi ta ba wole silent keji ma won ibise na la won se ma gbe lo en ba ja wa yan a so bi ta re ti so fun ni Kenya oro mi oye
0: gbo ye
1: nkan te se ma ri lo na niyan by lo 26.5% yi bi mo se ma so te en ba fe ga awon to ti ga le ma wo abo ko se won
0: okay
1: orile de G7 tan do G7 itumo eni be awon orile te be awon ni oro aje won gboro ju to lame la kaju ka kiri agbalaye ewo ni interest rate yen ile owo ori ninu ewo 5% e le ri alaye itumo yen be eni be o rorun lati dale ise sile te ba ti la idea e lo si banki business development and loan department ma kill so be fe se ma gboro enu yin te ba fi le ri won bi mora pe ikini yi o te fe se o mula kai le ti won wa yan dawo o le ba ko fun yin o sugbon e fe se gba e fe ra le ma so mo fun en to fe ta le en to fe ko won ba yin so mo fun loruko yin na ni o awon to ma ma ko raw material fun yin won so mo fun won machine te fe ra gbugbu wa wa ta koda owo te fi ma so mo awon osise gan fun bi osu mefa ma gbe sile ta ma so won se tara tara
0: okay
1: adehun ni pe gbugbu awon te fe ra nkan lowo yin o banki yen ni ma ma san owo si won de ma yo ele ti won ta won fe yo yi to po ju nbe boya la ma fi agidile fi 4% awon ni 2% lo po ju reke reke nbe iyen ni pe 200 naira ba wole nbe yin beyin sem do mi o leyin tan ti yoju to fe yo ile ori e tunera na ma yo
0: tunera
1: to ma ya yin 100 naira bayi leyin te ba da 100 naira yen tan 2 naira bo le ma fi le lori sugbon ni Nigeria nje yin mo wipe e ti e tun le ri 26.5% yen gege bi ile ori e ko possible itun mo yen be yen ni pe eyin to ya ni lowo Nigeria o e ma je ki o kere ju 26.5% yen lo
0: okay
1: e le gbe 100% iyen ni pe ko gbodo kere si 26.5%
0: o kere pin
1: kire se pe oro amoran lasan agbara wa lowo CBN tan ba ka banki kan mo die banki yen owo tan ra to ma san olo je ke mi e le ma wa to ba se san tan ni ta fe se ise agbe le niye ayi we fe ma pese nkan fe di manufacturer interest rate te ma so ko ti mo mo daada ni ti paper na de gbe Vanguard gbe be 60% ni te ba ya 100 naira
0: abi san 160
1: afi san 160
0: ti ba mo fe ta
1: ko ye mi
0: no ile 40 to ku ni ma ti sanwo
1: sanwo na
0: laborer
1: sanwo awon sanwo oni raw material e ifra yin go be se lo si bi se tan pada ara e na ni
0: aye pa mo le yan sise fun nu
1: bo se ta ma na pari any quarter ba yi kini kan 100 billion banki ni kan lo don won Nigeria le ni ba odun ba trillion na declare as profit tori bi gbogbo won awa ase se won ni e ka se lase e ka se banki bayi ara so ba ti ma yawo ke ma ra ni lode ku bawo ni kan se fe rorun kan meyan mo se so awon to ba ti ga wo ko se won la nwo e ja kini wa le ko rorun fa mi won lati yawo to ba rorun fa mi lati yawo ala akoko ni ko to nje bad debt iyen ni pe gbese ga won le san mo to de ti banki ni den fori ro won se le dada bo ni se ni sele nigba to ni kan san ti poju o ma lule kan yin ni to ba mo won ba ati san ni nira ṣùgbọ́n tó bá ga erékeré lẹ́yìn ṣe nǹkan tó ń jẹ́ kí interest rate ga fún farmer nìyẹn wọ́n gbé àgbàrá léde àwọn ará abílẹ̀ èdè kan ya oko kan jẹ́ ojú ẹ̀ tán wọ́n á jẹ́ kí interest rate yẹn ga bí tí wọ́n ti ẹ̀ máa bàjẹ́ ń gbẹ̀yìn bẹ̀yìn gan wọ́n á ti gbà tó pọ̀ jù ní owó yìí
0: táwọn
1: bá ti ẹ̀ lè sán tán ẹ̀ tẹ́tí sẹ́yìn náà ló ń jó òun ọ̀rọ̀ mi ò yé manufacturer náà ọ̀gbìn iná ṣe bálabàla ẹ̀ máa ara dízù ẹ̀ máa ara gbẹ́ ẹ̀ máa ṣàwó rí tán bá dá kọ́mùnì mẹ́wàá nílẹ̀ nàìjíríà lé ní báyìí alákọ̀ọ́ kọ́mùnì ti ẹ̀ dìde wọn ṣùgbọ́n kó tó yan bí lè báyìí tán bá dá mẹ́wàá sílẹ̀ agiri lè fi máa rí méjì tàpọ́n dún kan ọ̀rọ̀ mi ò yé ara wọn kan tó ń fa rẹ̀ padà ṣe ń sọ bí ẹ̀dín kìíní ikú ẹ̀dín kìíní ikú ẹ̀dín kìíní ikú wọn tó ń yí pa ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń sọ lóòótọ́ oníṣẹ́ tí high interest rate ń ṣe tí ọjà bá ti wọ́n jù tán rí wípé ọkàn àwọn tó ń pèsè iṣẹ́ tán pèsè nǹkan mọ́kàn wọn ti ń balẹ̀ jù ọ̀rọ̀ mi ò yé máwọn èèyàn wá ń ra nǹkan tán ra nǹkan tán ra nǹkan tán ra nǹkan tán ra àwọn ìlú òyìnbó yẹn máa yí interest rate sókè ìyẹn ni pé ẹ̀yin èèyàn bẹ́ ṣe ń ra kiní ìyá fẹ́ kẹ́ dínkù díẹ̀ tẹ́ ẹ bá dínkù díẹ̀ orí àwọn tó ń pèsè nǹkan yẹn orí wọn á pé torí ẹ̀ nílé ra nǹkan tí wọ́n pèsè àwọn yẹn náà wá dá padà àwa mú yẹ sí padà ọ̀rọ̀ mi ò yé
0: torí pé tán bá ti ń ra kan jù wọ́n máa ń dín ọwọ́ quality ẹ̀ kù àbí
1: yàtọ̀ tí wọ́n ti ń rajà jù àwọn tí wọ́n ń pèsè nǹkan wọ́n á rí àǹfààní àti jèrè ọ̀rọ̀ mi ò yé ìjọba wa gbé interest rate sókè
0: tí wọ́n kàn jèrè
1: ni èrò èrè àjẹpajúlé ìjọba òfẹ́
0: wọ́n
1: á wá yí interest rate sókè tó bá interest rate sókè ṣe ìbínú ẹ̀dẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìran kan pé fóònù báyìí wọn ra fóònù lẹ́ẹ̀kan ṣoṣo wọn lè sọ fóònù fọdún kan tó máa ti wá yí interest rate sókè fóònù tí mo lò tẹ́lẹ̀ gan ti bàjẹ́ ọ̀rọ̀ mi ò yé àwọn iléeṣẹ́ fóònù àbíwọ fóònù wálé nǹkan tí òyìnbó fi interest rate ṣe nìyẹn ṣùgbọ́n ní ibi báyìí kò rí bẹ́ẹ̀ à ń sanwó nǹkan wá lódìdí ni èyí tá à san lódìdí àwọn tí wọ́n ń pèsè nǹkan gan ṣe ń gbọ́ mi nǹkan tí ara nǹkan tí nǹkan ṣe wọ́n mo fẹ́ ṣàlàyé fún yín owó tí wọ́n ń yá ní báńkì ara cost of input ni ìyẹn ni pé ara nǹkan tí wọ́n ní láti lè pèsè nǹkan tó fẹ́ pèsè yẹn ni tó wọ́n tó ń yá ní báńkì bá ti ga nǹkan tó fẹ́ pèsè yẹn dandan kówó ẹ̀ ga ẹ wá ń ṣe nílùú táwọn èèyàn ti lówó lọ́wọ́ ẹ wá nílé iṣẹ́ òní kó gbá wọlé ẹ̀ṣẹ̀ ni kó má kó gbá wọlé wọn làwọn ṣe ń bẹ̀ wọ́n pé ẹ filà káyè gbé kínní ẹ ti ń ṣe kínní gbá wọlé lọ́dún mẹ́ta kò dẹ̀ mú yẹ́sì ẹ dẹ̀ ga pàṣẹ rẹ̀ bọ́ọ̀lù ẹ̀ máa ṣe wọ́n fa gidi ṣèjọba làákàyè náà fi ń ṣèjọba kó tó bá mú yẹ́sì ni bá ṣe ń ṣe bá ṣe ń ta yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ta àtọ̀ ni àbí gbèsè ìlànà ọmọ wọlé bílẹ̀ ni tó bá dúró iṣẹ́ tó múlá káyè dání tí ẹ̀ṣin bẹ́ẹ̀ parọ́ fúnra yín bá ṣe ń sọ pé ọ̀rọ̀ gbogbo ti ń wálẹ̀ nàìjíríà tó bẹ́ẹ̀ fòótọ́ ọ̀nà ṣe o ẹ rí i pé kínní yóò múlá káyè dání ẹ̀ tètè dẹ̀yìn ṣùgbọ́n agídí ìṣáá ni ọ̀bìtà fẹ́ gbàdé tàdé fẹ́ gbà náà rè subsidy tẹ́lẹ̀ ti yọ kó bá ọmọ nàìjíríà lórí tepo lórí tiná irọ́ o àwọn kàbá yìí náà ni àfẹ́kádìn gbẹ ká wà lórí ẹ̀ ni kò sí nǹkan àbẹ̀yìn padà àbẹ̀yìn wo ẹ ti ẹ̀ bìkítà àwọn tẹ́lẹ̀ ń ṣèjọba lórí bóyá wọ́n ń sanra ni àbí wọ́n ń rù wọ́n ń ṣèjọba bíi eléyìí.
0: ọ̀dà ẹ ṣeun ọ̀gbẹ́ni ọlálẹ́kan sanni fún àwọn àlàyé létí ẹ bá wa ṣe eléyìí tí wọ́n ní owó epo ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ pé ó ti bọ́ sí $105 gẹ́gẹ́ bí ìsọ̀rọ̀pọ̀ lórí àdéhùn àlàáfíà ti ń lọ lọ́wọ́ láàrin US àti Iran nípa wọn ká tún máa retí lórí oye owó epo orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ẹ ṣe àná àbí ká níbi ìjẹta wà ní 112 àná ó bẹ̀rẹ̀ pẹ̀lú 110 àná ẹ̀ gòkè ìdá kan lọ sí 103 ó tọ́ padà sí 105 àárọ̀ ìbá 105 ló wà. Ó kéré tán tépo bá jẹ́ 100 naira mo kàn fi ń ṣàlàyé ni ó yẹ kán yọ bí 3 naira 50 kọ̀wọ̀ lórí ẹ̀ láàárọ̀ aláàárọ̀
0: yìí
1: àtọ̀dọ̀ Dangote àtàwọn tó ń gbé wọlé.
0: Wọn àti gbọ́ nǹkan kan mẹ́.
1: Ẹ sọ pé
0: wọn ò tí ì sọ̀rọ̀ lọ́bẹ̀.
1: Tó bá lọ òkè la máa ń gbóhùn wọn lójú ẹsẹ̀ tó bá wálẹ̀ àkókò máa mú wọn léyìn wọn ilé sọ̀rọ̀ tààrà ọ̀fun máa ń dùn wọn gbà yẹn ìgbẹ́jọ́ tó bá lọ sókè ọ̀fun wọn sòsè ló ń ṣiṣẹ́ kì í ò ní wàhálà.
0: Ẹ̀rí níwòye pé bóyá wọ́n fẹ́ wò pé ṣé ó sì máa lọ ọ̀lẹ̀ sí ni àbó máa padà
1: sókè. Ẹjọ́ tó bá lọ sókè ṣe máa ń wòye pé wọ́n máa wálẹ̀.
0: Wọ́n á tètè sọ lójú ẹsẹ̀.
1: Lójú ẹsẹ̀.
0: Ọ̀dà
1: ìjọba tó bá wálẹ̀ wọn náà fẹ́ wòye ìjọba náà dẹ̀ ń wòran.
0: Ẹ jádórí ti ètò ààbò t torí ìyẹn náà pọ̀ ní
1: ojú ohun tí ẹ ló mú mú láyà mi jù báyìí òun ló lágbára jù báyìí òun ló ṣe àwọn nàìjíríà ní háàhín jù lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí torí ẹ wà láyé ló ń dìbò ẹ wà láyé ló ń jẹ ìgbà tó ń jọba.
0: Kì í ṣe ìròyìn mọ́ wípé ètò ààbò mẹ́ẹ̀ẹ́ ti lé toko tó yẹ pé kì í ṣe ọ̀rọ̀ pé

0: ẹ tí ọjọ́ pé wọ́n ní wọ́n jí òṣìṣẹ́ méjì gbé nílùú ìbàdàn tí ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti kó àwọn ọmọ tó ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá lọ sí àwọn ilé ẹ̀kọ́ lẹ́yìn tí ó súnmọ́ tòsí tó dẹ̀ jẹ́ pé gómìnà mákindé ibi tí ìgbésẹ̀ tí gómìnà mákindé gbé òun láàwá ti mú kí ni ipa ìgbésẹ̀ yìí wípé bí wọ́n ṣe fi executive order tó ilé tó ní ṣe pẹ̀lú ti àwọn elétò ààbò yìí ipa rẹ̀ lórí ètò ààbò tó ti mẹ́ẹ̀ẹ́ àti bàálù lẹ́yìn tí ó dàbí pé ó ti dé lánàá.
1: Kò dé lánàá. Ti ìjọba àpapọ̀ nìyẹn tó fòkè
0: lánàá. Ok, ti ìjọba àpapọ̀ ló kọjá lánàá kì í tí ì ṣe tilẹ̀ Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ, wọ́n ló ti dé náà ṣùgbọ́n náà ṣe ń tò papọ̀
0: Lẹ́kọ̀ọ́.
1: Bẹ́ẹ̀ni, ká tó sọ nìyẹn. Ezekutu rẹ̀ tí gómìnà sàn lánàá láti mú tiẹ̀ bọ́lá pé wọ́n ní àwọn tó ní pé ẹ fún wọn lágbára ká wọ igbó. Ra fẹ wo gbó wa fẹ lọ bá wọn ra bí ja
0: àṣẹ là ń dúró dé
1: wọn ní fẹ fún wọn láṣẹ lórí bó ṣe máa gbé iṣẹ wọn kalẹ bó ṣe jẹ wípé èmi mọ wípé èyí tó pọ ju nu wọn àjẹ àmọ ni èyí tí ò ṣe àjẹ àmọ òṣèlú lásán náà ṣe ṣe mọ ní 2020 bẹẹ mi ṣe wo 2022 lẹnìkan lọ káàkiri pé kò sọ gbé àmọ olóṣèlú lásán nìkan ni. Mo dẹ̀ sọ bí tí kinní yẹn ti wá ẹ tó ṣòṣèlú yẹn gbogbo ẹ ti gbogbo ọmọ Nàìjíríà ẹ tó ṣòṣèlú yẹn lé ní ọ̀rọ̀ mi òye. Mo ní ṣẹ́ta àwọn ará bí yìí ṣe ni pé ṣé wọn ìgbà yẹn wọ́n dìbò ẹnìkan Yorùbá ẹnìkan Haúsá ẹnìkan Ibo iṣẹ́ kinní ni pé láti kó àwọn Nàìjíríà àmọ́ ilẹ̀ Yorùbá káàrọ̀ jíire lọ́kàn sókè pé ká wọ́n tiẹ̀ gbọ́ tiẹ̀ tí ìgbà ìṣọmọ ìyá wọn. Èmi sọ nígbà nínú ìwé pé ṣẹ́tàn fi kinní yẹn ṣe nìyẹn. Nígbà tí wọ́n aláwọ̀ délẹ̀ tán sí báyìí aláàkọ́ mi pé ta ló fún láṣẹ ńgbà yẹn kó tó máa lọ káàkiri nísìnyí tí wọ́n aláwọ̀ délẹ̀ tán sí báyìí oníkan fún láṣẹ kí wọ́n tó wọ́gbó bẹ́yẹn pàtì ni aláàkọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan ti yàn kínní dẹ̀ ń dùn mí ní pàtàkì torí mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo rí ṣáájú nǹkan tó ń dùn mí bẹ́ẹ̀ ni pé nǹkan tí yìnyín rí tí yìnyín dẹ̀ ti pariwo kó lọ́ọ́ tún wọlé tọ̀yàn. Nígbà tí kinní dé Kwara gbà yẹn kó tó dé Kwara gan mo ti ń pariwo bó ṣe ń sọ̀kalẹ̀ láti Sokoto tó ń bọ́ sí Zamfara tó ń bọ́ sí Kebbi ni mo ti ń pariwo nígbà yẹn pé kinní yìí ẹja wà kan ṣe ẹja wà kan ṣe sí kinní yà kan Èkó tàbá ṣọ́ra o òkun ló máa dá kinní dúró tàbá ṣọ́ra o lẹ́yìn yẹn ó wọ Kogi ó wọ Kwara ó wá tàn láti Kwara yẹn ó wọ Èkìtì Ondo Ọ̀sun Ọ̀yọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ilẹ̀ Yorùbá mẹ́rin ni a ti ń ba yìí lẹ́ẹ̀kan ṣoṣo báyìí ìyẹn gbọ́ ó ti wọ Ogun gan àní alánàá wọ́n sì gbẹ́ nìkan lódú lánàá Ogun State wọ́n gbà bọ́ AK-47 lọ́wọ́ àti owó tó ti jí gbé lọ́wọ́ ti gbà lọ́wọ́ àwọn tó ti jí gbé 2 million ló kù tán bá lọ́wọ́ Èkó nìkan náà àti ìgbọ̀wọ́ agbọ́rọ̀ pé àwọn ará ibi ti wọ̀ kìrẹ́ ṣe pé tábà ń bọ̀ lórí ilé báyìí ṣé rí nǹkan tí à ń ṣe pọ̀ ìdí tí ìjọba ò ṣe ṣe nǹkan tó múlá káyè dání lójú tèmi ní òye mi. Ẹ ká kọ́ bẹ̀rẹ̀ látòrí ìyàwó ta ní nǹkan bí ọdún mẹ́rin sẹ́yìn aṣòfin tó ń ṣojú ìjọba ìbílẹ̀ oríire kínní ìkẹ̀sọ̀sọ wọn ni wọ́n pé ń bẹ̀ ó wà lórí ìkànnì ayélujára ọ̀rọ̀ mi òye wípé ẹnìkan wá láti inú igbó ó dẹ̀ wá ra búrẹ́dì àti ẹ̀wà ọní 30,000 ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà nísìnyìí gan bá ṣe ní nǹkan ti ṣe Nàìjíríà tó yìí búrẹ́dì àtẹ̀wà 30,000 bí ilé iṣẹ́ yìí ń ṣe láàrin tó yìí tá má gbé kalẹ̀ bó gbẹ̀yìn òṣìṣẹ́ bẹ́ẹ̀ lè jẹ́ tán ẹ wá fà á sẹ́yìn 2022 kẹwọ́ ṣe máa pọ̀ tó. Aṣòfin yẹn ní wípé àwọn kan wà nù gbó yẹn tó ń jẹ kinní yẹn bẹ́mi ṣe fi làákàyè tèmi gbé wọ́n ní ètò bá ṣe ń gbóúnjẹ wá fúnra wọn nínú igbó yẹn tó jẹ́ pé bóyá kùdìẹ̀kudiẹ kan ṣe tí kinní yẹn ò jẹ́ kan tètè gbóúnjẹ dé ní ṣe ni pé

0: aṣáàlè wa kú ẹyà ìwọ lọ́ra eléyìí wá kọfí yẹn ronú kó ń jẹ wọn tó dé ìjọba ò gbé ìgbésẹ kankan nínú ìwòye tèmi láti 2022 yẹn títí di ìsìn yìí ṣáájú èní yìí forest reserve yẹn ṣẹbi bẹẹ ni wọn ti pa àwọn aṣọgbó márùnún kan wọn ní yàtọ sí yẹn ọba àlú yẹn ní bó kéré tán àgbẹ mẹta náà ti pa sórí oko lọdún yìí nìkan ayé ti kúrò ní ayé pé ẹ ń fi ẹsẹ wọgbó alábọ̀nbọ̀ ojú afẹ́fẹ́ ti pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ tẹ́ ẹ lè lò tádẹ̀ ṣe oríṣiríṣi nǹkan tẹ́ fẹ́ kó ṣe láìjẹ́ pé ẹnìkan máa súnmọ́ mo ṣèwádìí tèmi láti 300 kilometers yẹn ibùsọ̀ ọ̀ọ́dúnrún ẹ máa ní command center yẹn níbi ibi tá a fẹ́ jókòó sí rèé ẹ̀dẹ̀ rán àwọn alábọ̀nbọ̀ mi iṣẹ́ tí wọ́n dẹ̀ lọ wòran wá tí wọ́n dẹ̀ máa gbọ́rọ̀ sí yín lẹ́nu bí kàtàbá nìkan ṣe wọ́n á ṣe láti ibẹ̀ mo ṣiṣẹ́ ìwádìí mi alẹ́ lẹ máa ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ mi ò yé àwọn kìnìún dẹ̀ ní nǹkan tó jẹ́ pé tó bá jẹ́ alẹ́ àwọn máa rí ìrànbí ọ̀sán báyìí ni ó wà lára wọn tó dẹ̀ pé ẹ̀ẹ̀tẹ̀ ní pé nǹkan wà lókè òun dẹ̀ rí yín kétékété mo kọ́kọ́ béèrè lẹ́yìn pé mo mọ̀ torí mo ti rí àwọn kìnìún yẹn láwọn ibì kankan rí mo tún wá béèrè padà rẹ̀ yà ti ń di pé kò fẹ́ yéyàn mọ́ torí ìdí tí àwọn ará bí ò ṣe ṣe òye yàn ẹ̀yìn láti máa béèrè bí nǹkan tí mo ní mo mọ̀ nǹkan tí mo mọ̀ lóòótọ́ n bá béèrè pé ṣé drone wà tó jẹ́ pé tó bá rìn ó máa sọ fún yín pé èèyàn wà ní báyìí tẹ̀wé ara èèyàn máa ń gbóná kò sí bí èsì yẹn ṣe lè tutù tó ara èèyàn máa gbóná ju àgbègbè téèyàn wà yẹn lọ tẹ bá fọwọ́ kan ara yín ẹ̀gá ni pé ó lọ tẹ bá fọwọ́ kan chair tó bá lè bẹ̀ yín ẹ̀ para yín lọ ó gbóná ju chair yẹn lọ wọ́n pè ní thermal imaging kìíní yẹn á sọ fún yín pé èèyàn wà bẹ́ẹ̀ kódà jẹ́ ẹranko náà á sọ fún yín tẹ bá ti rí lórí ẹsẹ̀ mẹ́rin ẹ ń bá mọ pa ẹranko dáadáa á mọ̀ bí olóògbé òlélẹ̀ bóyá kọ̀lọ̀kọ̀lọ̀ ni bóyá já ni bóyá kòkò ni ọ̀rọ̀ mi ò yé ẹ wò wọ́n dáadáa èwo ló so nǹkan burúkú mọ́ ara nu wọn ìròyìn tá a gbọ́ ni pé èèyàn mẹ́fà ló gbọ́n ọ̀kadà wá láti inú igbó tó jáde láti inú igbó ṣẹ́mi iléèwé kan fẹ̀yìn ti igbó yẹn ni early primary school ó fẹ̀yìn ti igbó yẹn gangan ni wọ́n lè mẹ́fà wá ọ̀kadà mẹ́fà wá èèyàn méjì lórí ọ̀kadà kọ̀ọ̀kan ó jẹ́ méjìlá bí gbogbo ọ̀dọ̀ ló gbé wọn dání ìròyìn tá a gbọ́ nìyẹn ẹ sì mọ̀ bí báyìí ó jẹ́ méjìlá èmi ò fẹ́ gbàgbọ́ pé gbogbo wọn ló jáde yẹn àwọn kan máa dúró láàrin ọ̀nà pé tó bá fẹ́ ṣẹlẹ̀ àwa fún yín bá kọ ọ̀rọ̀ mi ò yé káti wàá gbà wípé ogójì ni gbogbo wọn tó wà níbẹ̀ ẹ kọ́ fi bíi drone bíi 100 ránṣẹ́ sínú igbó yẹn náà kẹ́kọ̀ọ́ mọ ẹnìkọ̀ọ̀kan irin tó wà lára àwọn ẹ̀rí ọ̀rọ̀ mi ò yé orí kan drone kan mo tún wáá béèrè pé ṣé drone mi wà tó jẹ́ pé fúnra ara ẹ̀ wọ́n ti kọ́ tàgbọ̀n sínú ẹ̀ alẹ́yìn wọn fún ibi tí a fẹ́ kó lọ sí gangan wọn níbẹ̀ ni ó wà ẹ ṣe fi ṣe drone kan orí kan náà pé a máa ka mẹ́ta o tí a bá ti ka ọdún àwọn tó nígbà lára tán tán di ìhámọ́ra ń bẹ̀ tán tẹ́sí gbogbo wọn náà lẹ́yìn fún 1 2 3 ẹjù kan lè sí wọn lára lójú ẹsẹ̀ helicopter tẹ́tí ní síbi ibùsọ̀ mẹ́wàá tó máa helicopter tó bi mẹ́wàá ọ̀rọ̀ mi ò yé síbi ibùsọ̀ mẹ́wàá síbẹ̀ yẹn a bá ti lè ṣìyẹn tán báyìí fùrù wọn wọlé wọn lọ ká àwọn ọmọ yẹn jáde ẹ wá padà bá ṣe wà kó kùtù àwọn àràbí jáde ẹ wá yẹ ìka wọn wò táwọn oní telecommunications ò bá ní lọ́wọ́ inec á ní inec ò bá ní immigration á ní driving line road safety ó ṣàṣì gbogbo ogójì yẹn kò sí ni ẹmọ orúkọ wọn ẹmọ kan gbogbo àwọn ọ̀rọ̀ mi ò yé ẹ ṣe yẹn ọ̀nà mi rèé a ti mọ̀ pé inú forest reserve yẹn náà wà torí wọ́n gbèbèsẹ̀ kan àwọn sójà kan gbèbèsẹ̀ mo lè fẹ́ gbọ́ wọn fẹ́ gbèbèsẹ̀ mo ní ilé ìwà lálàsẹ̀ lẹ́fẹ́ dálẹ̀ yìí wọ́n fẹ́ rìn wọn nínú igbó yẹn ẹ fẹ́ dá ẹ̀mí ara yín légbodò ẹ tún fẹ́ dá ẹ̀mí àwọn ọmọ yẹn légbodò ni ẹn tó wà nínú igbó rí yín o ẹ̀yin lẹ́ rí o bí inú ilé yín gẹ́lẹ́ ni ẹ dúró sí kọ̀rọ̀ kan ẹn tó fẹ́ wọ pálọ̀ yín gbogbo ojú yín pálọ̀ rí ẹnu ọ̀nà pálọ̀ rí ẹ̀yin rí tóun bá ẹ̀ṣẹ̀ wọlé láti máa wọ pé ọ̀dọ́ ẹni bolówà ṣùgbọ́n bó ṣe ń wọlé gẹ́lẹ́ lẹ́yìn tí ń rí ẹ kàn fẹ́ dá wa lálẹ́ ni èèyàn mẹ́ta ló forí fà kìí ṣọ̀rọ̀ ẹnu tèmi rèé ẹnu
1: agbe kan awon olode ilu yen ni won ni ojo ta won ko lo sibe awon atawon soja en kan olokada kan awon soja ton ko lo sa nkan se nigeria awon soja ton lo sibe awon olokada lu nbi won wole awon ton so kada gran gran gran lu nbi soja won nbi
2: awon okada ti soja nkan
1: ko ye mi o trillion trillion de na lori ise ologun lododun e ma gbo won ni ba won se wole bayi won jule aran kan san ni paraburu paraburu atokada ti en to wa kokada ototo won le ojo keji la se lo nkokada ale ojo won na pa kan ojo keji to lo won to pa meji leyin ke wala toke e le se nko fun won ti ni advantage o won ti moke lori ile tori ala ko won ko mo ti ra e le de ma yin mo e fe lo do la mi omo ni te ba kan ri soko se mo bi omo kan lo ko fe ba oro mi oye mo tu bi siwaju bi okay local government here ward here koda adugbo here forest reserve yin oni map oro mi oye pe ibi bae si bae mo fe je ke gbogbo ipe to njade lati ibe oro mi oye be mo fe mo en to npe wele to npe jade bi so wa won lo wa bi e ko e fa bi ile bae ni laarin ibi bae gbogbo emi mo daju saka wi pe tori obirin kan ti mo ri fọran ilana o ni mo se bonu ilu yen baraba o ni bo polopo awon odo ati awon okunrin won ti wa lori ori oko oko reserve won je ke ijoba gan je ke da ko ninu reserve ṣugbọn oko ti ise reserve en school yen feyin ti ba le reserve ni iforan titi lohun ke se reserve ibe en awon to ba ilu oko na da be pe ori oko la won yan ba ori oko yan ti n gbo takotakotakotako e jade ṣugbọn se fe sumen to beke 47 da ni ni won ni bo se nko amọ olobe won awon wo won bi le ba awon se awon le sumo won ma en ni pe to n ri o pe mejila ni won won wo se ologun pe bo se ko wole gbara sinu ilu nu ati ko dun pe ah ile ise ologun lo ti e fi awon ile to abo ranse si awon o pe ah ka fe do lu ro a fi para puru puru puru para para para para ka tun ko to sele won ti ko awon omo lo bi mo se so emi o de ni pe to kere to dagba ju ni won lomo ogun odun ni a to ise buruku yen to kere ju ni won ni bi 15 marriage logun se marriage logun 15 16 en to emi ko mori won to ri won lo soro yen ke ti mo fe so re emi o fe gbagbo bayi pe amo 20 years o sise yi awon ti won ran won gangan ko si bi ti won le wa nigeria koda kakiri agbalaye awon lo npe won en lati mo yen e de fi oro yi kan le ka to pa ye mo wa bo sori google maps mo ye ilu yen wo gangan je mo kan ti mo ri ilu yen gan sumo seyin ju odumosolo lo to odumoso division lori rewa o sugbe ilu yen gan sumo seyin ju odumosolo sowo sale bi seyin sowo sale lohun oyo sowo oke odumoso leyin seyin mi o be mo na yen se bogun state le lo yen gbogbo ẹsẹyìn tẹ bá rí sí ọmọ yọ ejigbo iwo osogbo lápá ọtún báyìí ló wà àárín dundun ilẹ yorùbá láwọn ará bíi wà á láti mọ kátà ń ṣe lójú ẹsẹ o àìjẹ bẹẹ ọlọrun àgbà gbèrú wà látẹyìn o.
2: ẹ ṣeun fún
1: ti crane lẹ sọ yàtọ̀ sí crane ṣẹbọ ní títì àwọn tí gbọ́ náà bá ṣe gbéyàn tán ní crane níjọ tí ó ṣe yẹn wọn tún bọ́ sí títì náà ṣínà wọlé wọn tún kọyìn méjì ati meji te cream ati meji city are ni ke niyo ana ni abanla ni re n jade bo won fojo kan ara bi inugo awon agbe lori won inugo ma se ri won ba awon be wa fese fe tan fe ku e ma be se ni mele lo si gbugba awon ilewe to wa nbe pe ati ra awon ara bi o won jina si bi o ko ma je be school na to fe o ti wa ko awon omo o we ya e ma ti school awon ba ya lo le leni ibe ta je ko ma lo school aláti mọ̀kẹ́ta ń ṣe ní kíákíá àkókò ò sí lọ́dọ̀ wa mọ́ o àkókò ò sí ní àìsàkà ní wa mọ́ rárá aláti mọ̀kẹ́ta ń ṣe ní kíákíá.
2: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọlálẹ́kan sanni fún àwọn àlàyé àti ìyànnà lè ti ẹ̀bá wa ṣe ní ti àárọ̀ yìí ẹ̀yìn eléyìí tí ká tó lọ sí ojú ọjà eléyìí tí ó jọ mọ́ ti ètò òṣèlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn tó wà lórí oyè bíi mẹ́tàlá ilo je pe won pada dije naisi alatako ege bi fubara bo se yowo kuro ninu ere idije fun ipo gomina labi asia egbe oselu ti apc alia kefasi awon yin o won mo koju awon alatako bati awon oludije ni ipinle oyo awon na duro lori direct primary to je pe oniruru awon inufu ayafu na lo tin waye lori pe se won ni yowo killer anko mi kuro se won ni disqualify mi ni ti eleto jomo ti ipinle plateau ati be lo leti eto osilu e kan menuba kan to ma lo
0: ese ebe osilu awon ebe osilu tin se eto idibo abele won ka ti really Nigeria PDP tin se ADC ma bere leni APC n se lowo NDC na awon je tin pe ba nkan se ba nso Peter Obi pe ki fe se primary nti e ko se primary laye won ko se primary NDC o ya o se ati fun ni ticket ba pe oni kan lo ma daji DJ ko san to ma ba DJ pelu e fun ti APC nkan ti o ye ko ma se le tin se le Nigeria o ka ko ma to rift fubara iyen nti e ko se oloselu tara ni nkan to nsele sesele to ba je oloselu ni awon igbese kan wa to ye ki o gbe mo salaye la oro ni ti oloyinbo akoko si ba yin ba ni ki to salaye yo ko fe gbe yen le ni ko lo dije nbo mi oro mi oye tori awon ilu feran sugbon kan to le dibo fun egbe ma fa kale o de mo pe APC ati PDP ti kan kan ni Nigeria so meji yen o ye koko ko ye ko rin so mo meji yen ara lori o mo hati are ko si e o mo hati tinubu ti wi ke ko si e file fun won lo si bo mi dije nbe egbe wo lo gbile ju NDC Peter Obi mo lo si ma lo ro mo nbe yen be le ku ba lo e aye NDC wa aye ADC atem be ADC amechi nkankan be sugbon
2: te ADC ko lo ni pe ile ejo tun wo pe won fe gbedajo kale lori kan fa gili ati kan fa
0: eh nkan ti ile ejo so ni pe nkan to fi so ni pe ti ebe kan ba wa te be won dibo tan won ma ri asoju kankan gbe kale ma le fa gili lo so sugbon ADC ri na kogi aleki abejide bo je wo ti fe gbe le ba 2023 wole labi ase ADC
2: okay
0: kan ti mi se so pe awon to ko ADC jo mo kan ta se sulu won ni afuti ile ejo ba kan didi fe bu Nigeria na ma se mo fa gili ADC tori ko to fin so nibe te ba se to dibo tan te wa ni ipo kan accord ni tan fe mu e mo pe tori atele ki na se fe se iyen ati oyan pe ona lo to 2023 mi o ro bi ya won ni candidate e mo ni en to wole sugbon ni akoko lowo lowo bayi won ti ya ba be lo to sun so mi fe soro lori yen sugbon
2: ba awon egbe oselu alatako kanrin kanrin na na nọrọ àwọn ọrọ
0: yìí mọlẹsẹ kí ṣe gbé náà mọlẹsẹ kí ní gangan ni
2: ọpọlọpọ àwọn ẹgbẹ òṣèlú alátakò míì náà
0: àwọn tẹrò àwọn alátakò tí ò sẹni tó fẹ díje tako apc bẹẹ wọn rántí àwọn yẹn àwọn tó ti fẹ tako apc yẹn náà ìkọtọ adùnmíjú bẹẹ níbẹ agbẹjọrò àgbà orílẹ nàìjíríà olóńgbẹjọ ìlọ sílé ẹjọ kí ló kẹyìn torí ọlọrun ó wà òun kan fẹnu ara ẹ sọ pé kí ilé ẹjọ kọ fagilé àkọọdù àti
2: adc
0: kí ló kẹyìn kí gangan ló wà gbọdọ rẹ ṣiṣẹ gómìnà lára èyí tó kẹyìn local government autonomy ti supreme court ti dájọ pé kí federal government máa ránṣẹ tààràtàrà síjọba àbílẹ tí wọn tún sọ ní oṣù kẹkànlá ọdún tó lọ wípé supreme court yóò adájọ tẹbi irọ burúkú yìí náà ni wọn ṣe ń sọ wọn fẹẹ pa àwọn fẹẹ ṣe kínní kankan kọmọ pé àwọn ń jà fún nàìjíríà tàbí àwọn ló ń bayé ọmọ nàìjíríà jẹ wọn sọ náà wọn ni pé àwọn gómìnà àwọn ló ń gbowó àwọn ló ń gbẹsẹ lé owó ìjọba àbílẹ irọ lásán ni ṣẹbi supreme court lóye àwa kan lóye supreme court ni pé federal government a gbé ìdájọ kalẹ̀ bí ẹ máa fọwọ́ ránṣẹ́ sí àwọn ìjọba àbílẹ̀ bí ẹ ṣe ṣùgbọ́n náà bá máa sọ̀rọ̀ lẹ́nu báyìí wọn náà gómìnà lójú kò lè báwo lówó ṣe dọ́dọ̀ gómìnà ṣé ẹ kó dọ́dọ̀ gómìnà rárá ẹ mọ̀ pé kọ́lọ̀kọ́lọ̀ lèèyàn ẹ tún gbé ẹ̀yà dídín lè lọ́wọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ jẹ́ tinúbí àwọn ọmọ lẹ́nu kí n máa fún ẹ̀yà dídín o ẹ wá kọ́lọ̀kọ́lọ̀ ti jẹ́ ṣé ẹ kó dọ́dọ̀ kọ́lọ̀kọ́lọ̀ rárá ẹlẹ́ẹ̀kọ́ nìyẹn ibi tó fẹ́ parí ẹ̀ sí ni pé nǹkan tí ẹ kó máa ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ Nàìjíríà ẹ ṣe.
1: ni ipinle rivers ati kakiri won ni pe won fi yen ebe osulu apc mo so pe won fi on telu eh eronba awon ebe kankan to fe dije on a disqualify yon nkan la le se yen te ba fe disqualify yen e so bi nkan ta se disqualify e re o boya won lo san taxi ni o o ri somo egbe ni o o ri se gba o sawo ni won so won ko la won disqualify won that in my opinion is terrorism iwa gbe sumo mi ni yen ninu boye temi o
2: boya e ri ni ri pe boya awon ti o ya wo nu egbe to de je pe awon kan ti loya se egbe ton ba nu egbe
1: te se ada fun ibi de boro ba yen eni ti o ma je omo oye leni fun egbe oselu apc se ne fe se ti gomina ni reverse leni bayi se n do mi oni olori awon ebe to kere julo ile asofin won pe ni Kingsley Chinda oro mi oye PDP member ni leni bayi oni he minority leader ni House of Reps won de ni oni kan lo ku le APC leni bayi ni reverse la dun ku ti file ma ta pe won le fun awon lalai gomina kan file fun para ejo se bi osele la nse yi na bebe bi sumo mi ko ye mi kini o jojoba mo se bere le nkan ti mo ni pe nkan to jojoba to won pe ni joba wa ara wa ara se bo ti di joba wa ara won Kingsley Chinda ko lo n lo APC ohun ni minority leader house le ni de ni le ni wa mo PDP ni sugbon le ni wa won ni kilo se lo ni rainbow coalition kilo nje be ni constitution a kan se kini bala bala be wa lo gba langan ko ye ka ma se nkan be le yi oto ko
2: je eja dojo oja a pada si ibi afenuko si e seun eja dojo oja na kan ni west radio 89.3 fm ma yiku nbe o ambo

0: ẹ ṣeun tẹ́ ṣe wà ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Ẹ ká ṣe ojú òpólẹ̀ fún ẹ̀yin tẹ́ ń bọ̀ wálé láti dá sí àwọn ìròyìn tí a ti mú wá láàárọ̀ òní. Ojú wo ni lẹ fi wo àwọn ìròyìn náà láì tako ẹnikẹ́ni níwòye tiyín, àti pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti lẹ́rìí fún ẹ dákun ẹ mọ̀ sọ ọ́, ọ̀rọ̀ tẹ́ ẹ bá lẹ́rìí fún nìkan pé ọ̀rọ̀ yìí mo mọ bí ó ti ṣẹlẹ̀, ó ṣojú mi kò rò ó, mo rí kà níbi báyìí lè tó jẹ́ pé ó dẹ̀ mẹ́sẹ̀ ńlẹ̀ ni kẹjẹ kí a sọ. 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 33 34 893 0915 33 34 893 ẹ̀dẹ̀ lélo 0911 34 893 0911 34 893 lójú òpó Facebook West Radio 893 FM fan page, West Radio 893 FM fan page. Hello, ẹ kú ojúmọ́ ẹ ti wọlé o. Ẹ ti wọlé o. Ó ti rè ẹ láǹfààní àti pè padà 0916 893 1000. Ẹ dẹ̀ lélo ojú òpó WhatsApp 0915 499 9893 0915 499 9893 lójú òpó WhatsApp ẹ dẹ̀ lélo 0916 893 1000 tàbí 0915 33 34 893 bó dẹ̀ jẹ́ 0911 34 893. Ẹ̀yìn ẹ jẹ́ ká padà sí ibi tá a fẹnu kò sí ọ̀gbẹ́ni Ọlálékan Sanni léètò ní ṣe pẹ̀lú ti ètò ti òṣèlú. Ẹ ṣe àwọn àlàyé kan lọ lẹ́ẹ̀kan lórí ti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kọ̀ọ̀kan léètò fẹ́ yọwọ́ kí là ń kó wọn kò láwọ.
1: Nínú ìwòye tèmi tí a fi sí ilé ẹjọ́ bá kàn fẹ́ dáǹkan sílẹ̀, olóṣèlú ilé ẹjọ́ ti ẹ̀gbọ́n ọmọ ṣe máa yàgò fún wàhálà tó bá ti di pé àkókò òṣèlú ń bọ̀ bẹ́yẹn, kódà kó kọjú sí wọn bí ilé ìbàfẹ́ kọjú sí gan wọn ni wọn ṣe máa ń yẹ ẹlẹ̀ torí ọmọ ibi tí òṣèlú la pè é, kò sí ibi tí kò sẹ́nà tó lè bàálù yọ tó bá lọ bá ibi tí ò da jáde má lè di pé àwọn adájọ́ ni àwọn olóṣèlú kíníkan wọn fẹ́ kan rí tiwọn mú.
0: Tó lè jẹ́ pé àwọn olóṣèlú máa padà dọ̀rí ara
1: wọn. Bẹ́ẹ̀ni níbẹ̀yìn so wọn bá ṣe máa ń ṣe nǹkan ti wọn, wọ́n lè ní bí kíníkan kọ́tà bá fi ilé ti gbé tó bá wọn wájú kọ́tà bá fi ilé àwọn ilé sọ̀rọ̀ ń pa ẹ̀ kíníkan sọ́kàn kan Supreme Court ti gbà á kíníkan ṣe kíníkan kan sọ́kàn sọ́kàn sọ́kàn sọ́kàn sọ́kàn sọ́kàn
0: sọ́kàn yes, ẹgbẹ́ òsókè ó kọyìn bẹ̀rẹ̀ tí ń pè. Network ti já papọ̀ 0916 893 1000 ojú òpó ni o, rà pé ọ̀tọ̀ lẹ́yìn tó fẹ́ pè tàbí 0915 33 34 893 ẹ̀dẹ̀ lélo 0911 34 893 lójú òpó WhatsApp 0915 499 9893. Hello, ojú òpó yìí ni láàárọ̀ yìí o. Hello.
1: Wrong number.
0: Ẹ jẹ́ kí a wò ti ẹgbẹ́ òṣèlú ADC àyẹ̀wò tó fẹ́ ṣe fún Àtíkù Amẹ́ṣe.
1: Náà mo ti ṣe lánàá.
0: Wọ́n ti ṣe.
1: Ìjọ èní yìí Àlàmísì wọ́n fẹ́ kó mẹ́ta pọ̀ ni ìdìbò sí ilé aṣòfin ìpínlẹ̀ primary yẹn ìdìbò abẹ́lé wọ́n máa ṣe tìyẹn ti aṣojú ṣòfin àti ti ilé aṣòfin àgbà. mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n fẹ́ ṣe léni ọ̀la wọn a ṣe ti gómìnà ọjọ́ ajé tó ń bọ̀ wọn a ṣe ti ààrẹ ṣẹ̀wọ̀n ti àwọn ti apc wọn a ṣe ti gómìnà ní èní ọjọ́ sátidé náà wọn a ṣe ti ààrẹ ẹ̀wọ̀n pdp náà ti mọ ọjọ́ tiẹ̀ ẹ lè fẹ́rú ẹ̀kú àkókò àwọn olóṣèlú rẹ̀ wọn a máa ṣe primary wọn kó tó ti pé wọn fa ọmọ òye kalẹ̀ èyí tá a ti mọ̀ pé wọn ní ṣe presidential primary ni kò ti ju adc lọ àti ti apm náà ṣèyí tí àfi tọrọ bá tún yí padà lọ́la o ṣèyí mákindé nìkan fẹ́ gbọ́ pé ó ń díje ní ẹgbẹ́ òṣèlú apm ní ti ndc peter obi tó àwọn ní primary tiwọn tí apc gan ṣì máa ní primary torí ẹnìkan fẹ́ challenge bàbá gan bẹ́ẹ̀ àfi tó máa ná disqualify ẹ o.
0: ẹ ti wọlé o
2: ẹ káàárọ
0: ẹ káàárọ sà
2: ẹ máa kú ètè
0: ọlọ́run náà tó o
2: olóyè àti ìpínlẹ̀ ọmọ ni láti ọlọ́kọ̀ àpàtà nìbàdàn.
0: ẹ ṣe o bàbá.
2: lẹ́sàn án ni mo kí.
1: my chief.
0: ẹ ṣe o.
2: ẹ jọ tí ètò ààbò yẹn ni èmi fẹ́ sọ ẹ má bínú ẹ jọ torí ọlọ́run ó fẹ́ bẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo agbára àti gbogbo ipá tó bá lè sà láti jẹ́ kó gba àwọn ọmọ yẹn padà àtàwọn tó wà nínú igbó yẹn kán jọ torí ọlọ́run kán gbìyànjú. Àti ẹgbẹ́ èèyàn bá rí àwọn nǹkan tó ń ṣe fún àwọn ọmọ yẹn àánú àṣeyàn kán jọ torí ọlọ́run gbogbo ipá àti agbára láti gba àwọn pípé padà lọ́wọ́ àwọn tó wà lọ́dọ̀ wọn kọ́dẹ̀ ṣe tó bá rí wọn mú kọ́ ṣe ìdájọ́ tó yẹ torí tí wọn bá ti gbé ìgbésẹ̀ tá a bá rí ibi tí kinní yẹn láǹgì sí èmi àtúnṣẹlẹ o a gbọ́dọ̀ wa egbò kinní yẹn ká wú ti gbogbo ti gbogbo. Òun ló lè jẹ́ kí kinní yẹn kó stop tá a bá ti ṣe bó ṣe máa lọ nìyẹn o ẹ kú ètò olóyè àti ìtìlẹyìn.
0: ẹ ṣeun ọlọrun níjẹ kó máa lọ bẹẹ lágbára ọlọrun
1: àmì ìfìgbọn ìgbésẹ ìlú ogun
0: ẹ gẹbọn ti sọ kán tètè gbé ìgbésẹ náà ni 0916893 1000. Hello, ẹ ti wọlé o.
2: ẹ kú iṣẹ́ o.
0: ẹ wọ̀n káàárọ̀ sà.
2: lágbára ọlọ́run ọmọ yìí lè fi máa tètò yìí o.
0: àmì ọlọ́run.
2: olóyè sọ ni.
1: bọ̀dá mi.
2: ìmọ́lẹ̀ ayọ̀ ayọ̀ lọ́nà nàìjíríà.
1: ọlọ́run ló ní orí ìwé sà.
2: kò ní sí ní kò ní rẹ̀yìn.
1: àmì ọlọ́run àtẹ̀yìnà sà.
2: àdúrà kan tí mo kàn máa ń gbà fún mi pé iṣẹ́ ọlọ́run ọba àtààbò ọlọ́run kan ti bá ń fi yín sílẹ̀.
1: àmì àtẹ̀yìnà
2: sà. torí àwọn ènìyàn ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn olódìtú ènìyàn ọlọ́run yẹn á ṣètò ẹ̀hún á gbá ìlú.
1: àmì àtẹ̀yìnà sà ẹ ṣe
2: é sọ. kẹrin ó ti wá dójú ẹ̀ báyìí o president ti sọ pé ẹ̀rù ń bá ń pa àwọn kan fẹ́ pa àwọn kí ni káwa máa ṣe báyìí olóyè sọ ni.
1: sà.
2: gọ́mẹ̀lì àmì ìrètí kankan fún ààbò kankan báyìí àbí.
1: kò tí ẹ sẹ́ ń fẹ́ pààrẹ kò sẹ́ ń lé pààrẹ sà. ọrọ òṣèlú lásán làrá ń ṣe.
2: ẹ máa gbọ́ bí mo jẹ́ olórí ilé mi ṣe ń bá nílé ayé ti sún mi ẹ̀ mọ̀ pé àwọn ọmọ tí mo kó jọ àtìyàwó gan-an kọ́ tètè fa tí wọn.
1: olórí ilẹ̀ jẹ́.
2: òun náà mo sọ ní pépè olórí.
1: bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni àjọ ìkọ̀kọ̀rọ̀ là ń sọ sá.
2: jílẹ̀ sọ.
1: ìkọ̀kọ̀rọ̀ là ń sọ sẹ́ẹ̀ tó lórí bá ní wàhálà wa kí ni pé àwọn ọmọ lé.
2: òun ọlọ́run ló kù fún wa báyìí.
0: ọ̀nà ò ṣàánú wa ọ̀nà ò ṣàánú ẹ ṣeun ẹ ṣe 0916893.
1: ọ̀rọ̀ tó ń sọ yé mi ibi tó lè bá ti sọ pé àkẹ́wàdé pé àwọn.
0: oníkàkó òdòrí rẹ mú ni. hello.
2: alẹ́ wàá fún jùmọ̀.
0: ẹ káàárọ̀ sà.
2: ẹ má jẹ fún mi orúkọ tèmi ni adélábì ìlú àìlú bíbá.
0: ẹ ṣe o.
2: kẹrin tí mo kàn yín tó wà lọ́rọ̀ ẹni pé ní ìlú ṣùgbọ́n tá a fúnra wa tá a bá fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó dópin a fúnra wa mọ solution. ìdí tí máa bí yín olóòtú ni pé lẹ́yìn ọdún méjìlá sákòókò ìjẹ́ arírù kan báyìí. ìjẹ́ arírù kan báyìí ní ẹ̀yìn òdí ilẹ̀ ìjọba.
1: kò sí sọ
2: ọ́ number one. gọ́ńdọ́n mákindé ní ìgbésẹ̀ ìgbésẹ̀ kan wọ́n ní àwọn ti wọ́n gbé òfin kalẹ̀ fún tó máa ẹ̀tàbíṣì vigilante. ẹ máa rí pé àwọn tó sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ yorùbá táwọn jà torípé mi ìfẹ́ kó jọ bí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ máa dún wọn lè gbé òfin yẹn kalẹ̀ nítorí pé n tó ń lọ ní kọ́ńtì yìí àwọn kan wà tó mọ̀ sí tó ti já àwọn èèyàn wà ṣùgbọ́n tó ń fẹ́ agbára àtúpò ṣùgbọ́n ọlọ́run ti gan ọmọ mákindé lẹ́yìn kó gbé ìdílé yẹn kalẹ̀ ìjọba kíjọba tó bá láàyè kan pé òun fẹ́ gbé ìwé àwọn ìdílé yẹn àwọn àwọn bá ti máa rìpọ́tù ọ̀tún international committee like donald trump àpọ̀jù àáké polúsọ̀ pé àwọn báyìí ló ń bẹ níbi rẹ̀ tí wọ́n jẹ́ pé ọmọ wa nàìjíríà méjì sọ pé ká máa fi mákindé má fi àwọn èèyàn ní terrorist pé dàjọ́ small small criminal ìgbé tó bá ṣe bàbá wọn ẹni tó ń torí ẹyẹ tí bẹẹ ni wọn sọ ó sì wá ṣe nílà ní pé àwọn olórí àwọn olórí ti jọrí sí ọpọlọ ààrẹ nàìjíríà yorùbá ni àwọn olórí ti jọrí sí yorùbá ni wọn kí ló ń ṣe wá nílẹ yorùbá kí ló jẹ kí wọn máa lò wá láti ègé ìsara tó nípa fẹẹ wà ní ipò àtòwé.
0: ẹ ṣeun
2: ẹ ṣeun olóòtú kò ní bàjẹ́ fún mi
0: o. ẹ ṣeun alàgbàdé láti ua ẹ ṣe o ẹ ṣe gan ni 0916893 1000. Ẹ jẹ́ ká dé orí eléyìí ìjọba àpapọ̀ wọ́n pàrọ̀ wá sí àwọn orílẹ̀-èdè nàìjíríà pé ká fọkàn balẹ̀ kí náà fi dá wa lójú ìpè àwọn ti ń gbé ìgbésẹ̀ láti gbáradì gbógun ti àrùn ẹ̀bólà kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ ó mọ̀ tí fẹ́ máa dòó tọ̀. Hello.
3: Ẹ̀yin káàárọ̀ káàárọ̀ káàárọ̀.
0: Ẹ bá kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín máa ẹ káàárọ̀ mà.
3: Bàbá Sani ti ń ṣàlàyé ọ̀rọ̀ mo sì fẹ́ lè máa sunkún. Níbo la fẹ́ kọjá sí bàbá Sani? Ọpọlọ yóò mà ní bàjẹ́.
0: Orúkọ yín bẹ̀rẹ̀ ní ìlú ìwà ìyá wa.
3: Orúkọ mi ni Kristana láti Ìyànà Church. Ẹ wá dákun torí ìtọ́lọ́run. Ètò ààbò yìí bó ṣe rí bó ṣe rí yìí. Ṣé bí a ṣe máa bá a lọ rèé? Ṣé bí a ṣe máa bá a lọ rí ṣé ẹnìkan lẹ́yìn Ọlọ́run níbi ìjọba ló kù? Ṣé ẹnìkan lágbára kọjá ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí? Táwọn kan díẹ̀ fi lọ kó ẹnìkan sínú igbó kan. Wọ́n díẹ̀ fi wà níbẹ̀ láti máa ṣe tó wọn tí ó díẹ̀ ṣe agbára kan láti rí wọn mú. Kí la fẹ́ ṣe báyìí o Ọlọ́run Olódùmarè? Ẹ̀jẹ̀ apẹ̀pẹ̀. Kí gbogbo wọn gbàwé àtàdúrà kábẹ lọ́run lórí àwọn títí àwọn adarí wa yìí kọlọ́wọ́n yin adarí rere fún wa kò ní bàjẹ́ iléeṣẹ́ wẹ́ẹ̀ṣẹ́ òní kò ní bàjẹ́ yóò máa tẹ̀síwájú ni ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ́ yín ò ní gbọ́mọ yín ò ní gbọ́mọ tèmi náà àbáṣán ni ẹ ránú gbà ẹ ní ṣáìsà pẹ̀lú bẹ́ẹ̀ ṣé yín máa gbogbo ọ̀rọ̀ yín fún wa. Mo láìkí láti máa gbọ́rọ̀ yín tí ẹ bá gbọ́rọ̀ yóò ti doríkodò pé mo là bára wa yìí lórúkọ Jésù.
0: Ẹ ṣe ìyá wa láti Ìyànà Church. Ẹ ṣe o. Ẹyin ọ̀gbẹ́ni Ọlálẹ́ kan sọ jẹ́ ká sáré dé ojú òpó Facebook kí a mú àwọn àtẹ̀jíṣẹ́ tó ti wà bẹ́ẹ̀. Hello.
4: Hello sir.
0: Ẹ káàárọ̀ sir.
4: Ẹ káàárọ̀.
0: Yes, ó kọ́ yín o.
4: Ẹ péjọ.
0: Wọ́n náà tó.
4: Ẹ dáa kí àyàn náà wá bẹ̀. Ẹ pẹ́ fún wa.
1: Àmì ìṣe àtẹ̀yìn náà sọ.
4: Ayé òní rí mú.
1: Àmì àtẹ̀yìn náà sọ.
4: Ṣé ẹ̀rọ pé báṣẹ́ máa lo kíyìn lọ rí báyìí?
0: Ẹ tí ì dákọ̀ yín o.
4: Ẹ wo bọ́n ṣe kó àwọn ọmọ yẹn? Ẹ wo bọ́n ṣe pa máa yẹn?
0: Orúkọ yín o bàbá.
4: Ifad ọgbẹ́ ọkàn ló jẹ́ fún mi o. Orúkọ tèmi ni Ọlápàtíà látàyé gbọ̀n lẹ́yọ̀.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
4: Ṣẹ́rí ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi. Kò sígbà tí mo bá rí fídíò yìí. Ọlọ́run á gbà wá náà. Ọlọ́run ò sọ̀kalẹ̀ láti wá gba wa la máa gbára wa o.
1: Bẹ́ẹ̀ni.
4: Ṣẹ̀gẹ̀ bí èdè mi rẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé lọ́jọ́ kìíní àná ìgbà ẹ̀ńsà lórí ìta polí tẹ̀sán nígbà yìí àwa ọmọ àdúgbò ló sọ tẹ̀sán yẹn o. Ṣẹ̀gẹ̀ kò ní ẹ̀ lùfẹ́ kọ́ fi ṣiṣẹ́ ṣe. Ọlọ́run á gbàdúrà.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹyin ẹ jẹ́ kí a mú ti ojú òpó Facebook. Ẹyin kan tún ti ń pè. Hello.
1: Bọ́lá Ìdòwú ẹ̀ka ọ̀rọ̀ sọ̀rọ̀.
5: Ẹ pẹ́ fún wa lórúkọ Jésù.
1: Àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀.
5: Mo ké bọ̀dá mi náà nínú Kolombia yẹn.
0: Ẹ ṣeun.
5: Iléeṣẹ́ ayé òní jóná.
1: Àmì
5: ọ̀la. Bọ́lá mi lóye sọ mí.
1: Sà.
5: Ẹ jọ̀ọ́. Ọwọ́ ayé òní tẹ̀yìn dà.
1: Àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀.
5: Ọgbọ́n tí ẹ ò ti máa fi gbé ọ̀rọ̀ kalẹ̀. Ọlọ́run àti jẹ́ kó máa pọ̀ sí nínú ayé.
1: Àmì sà.
5: Láàmì rí sọ ní.
1: Sà.
5: Kí ni ìtumọ̀ NIL tonica leak mo
1: phone
5: SNC ise kilo ise ta
1: o ye ki won mo gbogbo awon ti won pe se mo kini yen ti e tu ba force nu ba yo number awon to ba jibina fin pe en ai le ma wulo sugbon geolocation wulo ibi kibi ti ko ba tin jere kiko ma jade gan to ma sa tan phone sile won mo bi ti phone yen wa ni akoko yen so ko tan fu yen se ni mi o mo
0: e ja gbe pe to ken hello e ti wole o hello oda ti won ba ri lo e ja ka sare e fe so kankan
1: e ja ka sare na he ni yen o wulo sugbon won se
0: o bo se kan
1: be ni a ti ba ri ba isin pe ni opolopo gba phone yen tan ba gba na fi ma pe NIN te ba ni ke when I ni NIN te jibe na ni e le take action lori yen sugbon e ti mo location ti won wa ni akoko yen ki loku te yago be
0: eyin lati ojo opo wo Facebook e ja ka sare ka won atise Sulaiman Sharif o ki wa won de salaye o pe le to je ebon ti eto abo pe ojuse ti gbogbo wa ni pe agbajowo ni a fi so ya lori re pe gbogbo awon oro to ba se pataki ina ye kan ti mo tari si awon to wa ni igbonu eto abo le ti o to ni asiko lati le ri pe alaafia joba ni arin ilu ni awon o parowa si awon eyan ilu o lati ma se be tete kan si awon ti o ba to lasiko pelu awon iroyin le to ba je ooto ati okodoro ki won jina si awon iroyin ofege be ni ipinle oyo ti a wa yi pe agbodo gbagbe lati mo pe oju opo 615 fun ile to ba je isele pajawiri pe ofe ni e se o oni olorun mo dabobo wa e seun alagba Sulaiman Sharif fun ile ti e fun wa awon ipin wa jalu awon gba tojo lo tan hello
6: hello e karo
0: e karo sir
6: o le so ni baba ya gbe
1: ami baba mi
6: iyan yun le ni o
1: me sir
6: a kan chora wa mi ni o ero ti akiti
1: be ni sir
6: so we get ya to take step
1: be ni
6: ko bere kente oro oselu ni governor yin ba kakiri yo si se president en ta fe dibo fun yin o ba ko ri vote vote spirit kilo de ki o le empower awon agbekoya awon kini won pa awon yen ti won na ba ri ya ti o ba kan lo sha tata to ba pa won ki gbogbo aye wa da si ka wo
0: ese o
6: awon o le ma dale bi
0: ojo ko
6: de protect security ti en
0: ese o hello yes sir. Yes sir. Yes
7: sir.
0: Yes
7: sir.
1: Yes sir. Yes
7: sir.
1: Yes sir. Yes sir.
7: Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir.
1: Yes sir.
7: Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir.
0: Ẹṣan láti apàtàrọ la ẹṣẹ o ẹyin damilola kí adé náà wọn ní pé kò sí nǹkan tó kan àwọn ará bíọ pẹlú ti ètò ààbò tó mẹ lórílẹèdè nàìjíríà ipe gẹgẹ bí wọn ti ń ṣe bẹẹ jí àwọn èèyàn gbé tí wọn ṣe kú pa àwọn èèyàn lójoojúmọ ipe wọn ò tí ì padà sọ kankan lórí rẹ o ipe ilé tó jọmọ ti òṣèlú nìkan ti ọdún 2027 ìní ó dó bí ìṣòro wọn ipe àwọn èèyàn ìlú wọn pariwo wọn pala ti a tó dẹ jẹ pé oníkàlùkù bẹ̀rẹ̀ sí sọ ìyà tó kọ sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ọ̀hún lélẹ̀ tó jẹ́ pé bẹ́wọ́ gan ò ṣe ní láárí mọ́ gbogbo ẹ̀ pátápátá ìlọ jẹ́ pé wọ́n kùnà láti sọ ọ̀rọ̀ lè tó nítumọ̀ lórí rẹ̀ ìpè ọ̀nà yóò ṣàánú wà lápá ibẹ̀. Bákan náà ní ojú òpó Facebook Adéronkẹ́ Akórédé Ọládélé àwọn náà kàn sí wa ni pé yóò dá láti mọ àwọn ìpalẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ti kó láti lè ṣe bẹ́ẹ̀ tọwọ́ bọ àwọn eléètò ọjọ́ ọmọ òfin lè tí wọ́n ní pé wọ́n ti sọ dòfin ọ̀hún láti gbógun ti ètò ààbò tó mẹ́ẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ eléètí ó tọ́ ẹ̀yìn ká tó mọ̀ dágbére ẹ jẹ́ kí n sáré jó eléyìí mọ̀ látọwọ́ ṣeun ọ̀làdì púpọ̀ ọkíwa pé àkárọ̀ ọ̀dẹ̀ kíwa kí ètò ọgbẹ́ni ọlọ́ìkànsán ni ẹ bá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìmọ̀ràn bá ti ń lọ.
1: Bí mo ṣe máa ń sọ, America dẹ̀ bó orílẹ̀-èdè wa rè ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni ọjọ́ ọ̀la wa ọjọ́ ọ̀la ti ẹ̀ ni ẹ̀ka èdè ju greece sọ̀rọ̀ nàìjíríà o nàìjíríà ti ní ó ti ń fẹ̀gbẹ́ lọ́lẹ̀ o ó ti ń fẹ̀gbẹ́ lọ́lẹ̀ káyẹ̀ ti pe àwọn aláṣẹ kanna orílẹ̀-èdè ró ọlọ́run ajé adáàmú.
0: Àmì àmì ẹ ṣeun ọ̀gbẹ́ni ọlọ́kànsán tá a pè yín ti ẹ̀dẹ̀ jẹ wa.
1: Iṣẹ́ ìlú ni kò ṣe má ṣe.
0: Ẹ̀yin ẹ̀yin aráalé ẹ̀ṣẹ́ o àdúpẹ́ ọmọlára ìyá kọ́m àtẹ̀jíṣẹ́ wọn náà rápálá wọlé wọn kí wa kú ojúmọ́ lápá ibẹ̀ á padà wá láago mẹ́wàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ṣẹ́rí láàárọ̀ òní aláǹfààní àti ìgbàlejò ẹni tá a gbà lálejò ni ẹni tí í ṣe ọ̀nàrẹ́bù léè tí ń ṣojú àwọn èèyàn oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ilé asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún jẹ́ alága ìgbìmọ̀ ilé asòfin lórí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn ọ̀nàrẹ́bù ogundélé akíntola ọ̀já lè pe àmọ́ láǹfààní láti gbà wọ́n lálejò láti lè wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní apá ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò ilé ẹ̀kọ́ lásìkò tá a wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ tún jẹ́ àjọṣe tó bá ti di aago mẹ́wàá ni o kẹ́ lè láǹfààní láti béèrè ìbéèrè tó bá yẹ kẹ́ béèrè lọ́wọ́ wọn ní orí ètò ẹ má yí kúrò ní ìkànnì west radio 89.3 fm ẹ má gbàgbé tó bá di aago mẹ́wàá á padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tèmi tọ́pẹ́ ọ̀làwọlé ọmọ babasha plain mc noodles ni orúkọ tèmi ìjáde wọlé wa lónìí kò ní mẹ́kún lọ́wọ́ láṣọ ìlẹ̀dùmarè ẹ mọ̀ yá ṣe o.

láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́. A ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

0: ìràwọ̀ tó dọlé pẹ̀kínpẹ̀kí àtukọ̀rọ̀ wà láàárọ̀ tòní. Ẹ kúlé iná làǹkárá alẹ́ o. Ẹrì wá ó ní tèrò ọ̀nà. Tó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹkú àti lọ́nà ń kíra, ọmọ Nàìjíríà mọ̀mọ̀ kíyẹn mọ̀ kú lé. Kíkú erin a máa dàbí ilé, àìkú erin a máa dàbí òkè. Ẹ káàbọ̀ sórí àkọ́tù ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n, ètò ta ti máa láǹfààní. Láti wo àwọn nǹkan tó ń lọ káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà láyìíká wa nílẹ̀ káàrọ̀ òjì bí káàrọ̀ òjíire tó dẹ̀ jẹ́ pé a máa láǹfààní láti yànnàná gbogbo àwọn nǹkan tó ń lọ láyìíká wa léyìí tó jẹ́ pé ibi tó yẹ ká ti mọ̀ á lè mọ̀ eléyìí tó yẹ ká gbọ́ á lè gbọ́ eléyìí tó yẹ ká rí á lè rí. Ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n túnde láàárọ̀ òní o ẹ wá pèrè ẹ fi tẹ́dì yìí. Ẹ jẹ́ àjọṣe kó lè dùn. Ẹ jẹ́ àjọṣe kí gbọ́ngbọ́n kó tún lè kàn sí. A wà lójú òpó Facebook West Radio 893 FM fan page. Mo ṣe ìlérí fún yín lẹ́ẹ̀kan lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́. Wípé ta bá padà dé lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n á láǹfààní láti gbàlejò lórí àwọn nǹkan tó ń lọ káàkiri pàápàá lápá ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àti wípé àwọn nǹkan tó ń lọ nínú ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti nílé ẹ̀kọ́ girama. Àlejò mi ti wà lọ́nà. Mo kí tòǹga bẹ̀rẹ̀. Mo kọ́yún náà mo káṣẹ́ ẹ̀bẹ̀. Gbogbo ibi táfẹ́fẹ́ ìkànnì West Radio 89.3 FM tó ń fẹ́ dé fún táàárọ̀ tòní. Mo ti kí yín pé ẹ tún kulẹ̀ ẹ kú ojúmọ́ o. Ṣebí gbọ́gbọ́gbọ́ iná ń rọkọ́. Gbọ́gbọ́gbọ́ ilà ń ràdá. Lédìdà báyìí ilà ń ra gbogbo dẹ. Ọmọláwọlé tún ti dira ètò láàárọ̀ tòní. Ọmọ ọlọ́rọ̀ mi dé mo fẹ́ máa sọ̀rọ̀. Ọmọ ẹlẹ́dẹ̀ mi dé mo tún fẹ́ máa pèdè. Bá mi fetí bora bí aṣọ láàárọ̀ ìní. Àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n wà ń kalẹ̀ ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ dá àlejò mi lọ́nà torí pé ọ̀nà pọ̀. Ọ̀nà pọ̀ tán fẹ́ yà torí ẹ̀ ni màá ṣe kọ́ dá wọn lóhùn ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe pápá màá mú yín dénú tán. Bó jẹ́ iyọ̀ kọ̀ọ̀kan a mú wá láwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí nínú ìtàn. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Baba Chaplain MC Nundus ni orúkọ tèmi. Wọ́n máa jà nímọ̀ ẹlẹ́jọ́ àníme nípẹ̀tù àròdò abẹ́já gbooro lómi. Ìyẹn ìlú òpẹ̀tù ìjìṣà sí ti. Àfijọ́ elédè ní mímú rápáláwọlé elédè fi gbára ṣì dé Yorùbá. Mo pè dé gbowó èdè lọ́wọ́ elédè fi rọ́ mi elédè ní gbàgede. Gbàgede mo rọ́ mi elédè mo ní kó bá rí dé. Edé mo jẹun ló jẹ́ kéde ẹnu mi pe gédé kó yàtọ̀ sédèkéde. Torí ajédé ni mi ti ń felégédé ṣoge. Pèdèpèdè táwọn apèdèmúra bá pèdèpèdè ń tẹ́lẹ̀ èdè ẹnu ẹ̀ fi pèdè. Ẹja lọ nínú ìtàn ká ṣe pápápá torí àwọn bí a fẹ́ yà lénìí pọ̀. A dálejò lóhùn a dá àwọn ọ̀jọ̀gbọ́n lóhùn. A dẹ̀ ní dáyín lágara bó tilẹ̀ wò ó kéré mọ́. Ẹ jẹ́ mú un láti ọjọ́ kàndógún oṣù karùn-ún ọdún 2026 ọjọ́ kàndínlógún nínú ìtàn lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣe pẹ̀lú àwọn èrú kẹ́kẹ́ àwọn làásìgbò onírúurú àwọn nǹkan tó ń lọ tètò ìdìbò bá ti ń súnmọ́lé ìlò dálé lórí ká mú un látòrí àwọn ilé tó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú oṣù kínní ọdún 1966 to je pe ara o ti lanfani ati rokun debi ti o rade ye iyen ojo kan dilogun osu karun odun 1966 kalo si ojo kan dilogun osu karun odun 1955 ojo kan dilogun osu karun odun 1955 ile ise omo ologun ori omi orile ede Nigeria leti amo si Nigerian Navy ojo kan dilogun osu karun odun 1955 ina se idasile re lasiko isejoba awon oyinbo amunisin iyen colonial era ni won se idasile re kalo sale di agbala aye ojo kan dilogun osu karun odun 1948 ojo kan dilogun osu karun odun 1948 ile arabu leti a le pe ni arab state o se be won ya wo ile tutun abi ipinle tutun le to se sidasile iyen ti israeli won wo be iyen ni ojo kan logun osu karun odun 1948 le to se be to je ibere ogun akoko laarin arabu ati israel eje rin papapa eje nlo si ojo 16 osu karun ojo 16 osu karun ninu otan lorile ede Nigeria ni odun 1967 awon adari ni igun ila orun orile ede Nigeria won ten pele mo awon ele ta le pe ni iforojiwo ele to pada wa dale lori ikede ogun abele orile ede Nigeria iyen ni ojo 16 osu karun odun 1967 ni ojo 16 osu karun ikerin 16 osu karun odun 1999 ojo 16 osu karun odun 1999 iyen in lo je igbese le to keyin ninu igbe ijoba kale laarin ologun fun alagbada leye to saju igbese to saju igbe ijoba kale laarin ologun bo si alagbada iyen lo siwaju yeje bi orile ede Nigeria ti se bo si ti isejoba awon ara wa ni ojo 29 osu karun odun 1999 lale di agbala aye ojo 16 osu karun odun 1929 ameye ile eko ayeye ameye ile eko akoko won se ni Hollywood iyen ni ojo 16 osu karun odun 1929 eje kin lo si ojo 17 kin se papapa ojo 17 osu karun odun 2010 ini are tele re Goodluck Ebele Jonathan ilo se be ilo gun ori ipo ase pe leyin igba tan ti mu tan ti yan pe oni yo mo dari leyin ologbe are Umaru Musa Yaradua je lo si ojo 18 ojo 18 osu karun ni odun 1804 lorile ede Nigeria awon iko jihadi le to je ti sokoto ti Usman Danfodio to le waju re won te waju o lati ma mu oniruru atuto de ba oto selu ni apa riwa orile ede Nigeria iyen ni ojo 18 osu karun odun 1804 odun 1804
1: ta ba de wo ta ba lo si ojo keji dilogun osu karun odun 1994 iyen na do lori awon kan to ni se pelu airese wale airokan airokan bale aini ifokan bale le to je pe o seyo lasiko isejoba ologun nigba ati Sunny Abacha iyen ni ojo keji dilogun osu karun odun 1994 Baba de wo alede agbala aye Ojo keji logun osu karun odun 1991 Enishama wa de ni akoko o le ti o je oyinbo alawo funfun le ti o rin irin ajo ninu agbala sa ofurufu iyen ni ojo keji logun osu karun odun 1991 ka lo si ojo kokandilogun ojo kokandilogun osu karun iya olubodun ba lejo mi ba de ejo mo wole bo kin sare da lejo mi lohun kin le se be da awon ojogbon lohun ka sare de ijoba bile orire ka wo awon isele to nsele nbe ka wo lo sotun ka wo lo sose ka wo ti eso isejoba ka wo ti eto eko nda n ba wa se to pelu alejo mi e mo pade awon ojogbon mi o awon ojogbon mi ti de baba wa nation ti de

0: mọ òkè ogun mọ bìn ni àwọn a lè kọ́và tí àwọn èèyàn ò fi ní farapa sá wa mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ yìí ni ó ìṣẹ̀lẹ̀ yìí àṣé tí ń bọ̀ tí ó kàn wá gbọ̀ngbọ̀n.
1: Bàálù ń wá ń kọ́ báyìí.
0: Ní presently ó wà ní Air Force Base méjèèjì wọ́n dẹ̀ ti ń kọ́ pẹ̀ a dẹ̀ ní assurance pẹ̀lú ẹ̀yìn tí wọ́n ń sọ fún wa tí wọ́n dẹ̀ ń fún wa ní assurance pé by June ending a ready fún lílò.
1: Ọ̀dà ẹ ṣeun. Ẹ jẹ́ ká lọ sí ilé tó jẹ́ ibi tẹ́ ẹ ti jẹ́ alága fún ìgbìmọ̀ gangan lórí ètò ẹ̀kọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn agbésùmọ̀ míì tán bá fẹ́ jà tán bá fẹ́ ṣọṣẹ́ wọn ilé ẹ̀kọ́ náà ná máa ń lọ bóyá alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama even tá bá wò lọ ìgbà àti àwọn síbọ́ọ̀gì náà ilé ẹ̀kọ́ náà yà wọ̀. Àwọn ìgbésẹ̀ wo ilẹ̀ ti ń gbé láti rí pé ààbò wà fún àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Mo rò pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ ní àná gómìnà wa ẹnjìnìà Olúwaṣẹ́yí Abiodun Makinde wọ́n ti take action láti sign executive bill tí ó allow àwọn security agency tí ó wà recognize láti register tó yẹ pé a fi lè mọ rí wọn lò irú àwọn local hunter. Àwọn vigilante group àti àwọn some other security group tó yẹ pé wọn ò wà recognized by law tó fi jẹ pé wọn á fi wúlò fún wa by time tí à ń sẹ́mọ̀ pẹ̀lú lọ yìí tí wọ́n ṣe mi ò tí ì mọ detail tó wà ń bẹ̀ bọ́ mo mọ̀ pé eléyìí ó wà láwọn láì jẹ́ pé a lè take advantage yìí pé láti lo àwọn local hunter láti mọ ṣe a lot of things. So formula tí wọ́n á lò láì ṣe mi ò mọ̀ bọ́ mo mọ̀ pé presently àmọ̀tẹ́kùn tó wà ní orí rinsin tèmi because mo lọ síbẹ̀ ni mo lọ sí yàwọ́ta ẹ̀sán ilẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Monday.
1: Mo fẹ́ béèrè
0: mo dẹ̀ dé ipò yìí ní ọjọ́ Monday.
1: Ẹ ṣeun.
0: 2IC Àmọ̀tẹ́kùn Ògbómọ̀ṣọ́ ló wà nísìn tó bẹ́ẹ̀ sí and presently on ground àwọn 500 ọgọ́rùn-ún márùn
1: ni Àmọ̀tẹ́kùn
0: tó wà bẹ́ẹ̀ Àmọ̀tẹ́kùn tó wà ní on ground. So you understand and a ṣẹ̀ṣẹ̀ wá mọ ìṣepàtàkì àwọn local hunter wa ni because gbogbo tààrí national park yẹn àwọn local hunter wa wọn understand wọn mọ dáadáa
1: bẹẹni.
0: Àwọn army wọn dẹ̀ mọ important wọn so wọn rí lílò wọn gan wọn jọ move ni wọn cooperate láti guide wọn pé báyìí ló lọ báyìí ló lọ àmúrò rẹ lórí òwe collaboration yẹn ó jẹ kí sí ó ṣe if not for the protection of the principal the teacher of the children wọn ò bá ti dé but life wọn ó wà important. So
1: mú kí n tó kù lórí ibi tẹ yà sí un tíṣà tó ń kọ́ máàsì alàgbà Oyèdókun àbí nǹkan tán gé lórí ǹjẹ́ ẹ ń kàn sí àwọn mọ̀lẹ́bí wọn.
0: Àwọn mọ̀lẹ́bí wọn mo máa yọjú sí wọn tí yọjú sí wọn because àwọn tó wà involved sí tá a lù sí nsìn ní side àwọn teacher nsìn ọjọ́ tí wọ́n ṣe operation yẹn gangan ẹnìkan tí mr Oyèdókun yìí nsìn wọn di méjì student kan ó di mẹ́ta ní side local hunter mẹ́ta ó di six. So ní side Àmọ̀tẹ́kùn mo rò pé ẹnìkan student so gbogbo àwọn tá a ti lù nsìn ó ti ń lọ almost be eight. So gbogbo náà la gbọ́dọ̀ kó papọ̀ bọ nsìn basically issue ta face nsìn ni báwo la ṣe fẹ́ rescue àwọn ọmọ
1: yẹn
0: kí ni provision ti àwọn army ti wọ́n need. So ìyẹn ni àwa ń ṣiṣẹ́ lé lórí pẹ̀lú gómìnà
1: ìjọba àpapọ̀ á ràn yín lọ́wọ́ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí gómìnà ti ń gbé.
0: Ìjọba àpapọ̀ náà ṣèrànlọ́wọ́ nítorí pé tí ìjọba àpapọ̀ bá sọ wípé kí
1: army
0: ò lọ army ò ní lọ army 111 bẹ́ẹ̀ àti on the 15 ni wọ́n ti dé. IG inspector general of police oh na the following on Saturday to follow Friday IG na wa so deputy governor na lo ni ojo Sunday ti o follow isele yen so mo ro pe everybody are working together
1: sure
0: ademo pe ni agbara olon awon mo yi won ade ba wa ni ayo ati alaafia ati awon olopo ati principal
1: mi ami kin to yonda yen je ki awo bi a ma ri pe kan bi meji gbe ti won ba ma ni nkan to fe bi 0916 893 1000 0916 893 1000 tabi 0915 333 4893 0915 333 4893 edele lo 0911 3 Mary 8 93 0911 3 Mary 8 93 awon jopo to wonu kulu laaro toni re ti o ba ni kan ti e fe bi alejo mi le ti ati jo lanfani lati jo foro jomi to roro lati ekan awon na ni honorable to je pe won soju awon eyan orire ni ile asofin ipinle Oyo le to je pe a pe won won de lanfani lati je wa ni aro ni 0916 893 1000 ede le loju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ede lanfani lati kan si oju opo ti network yo ba fun wa laye pupo jo eyin e je ki wa bere eleyi ka to ma kwese eto nle ibogan ile wa duro le lori bayi se tititi gbogbo eleyi ti o fin niyanju se kan wa ti awon ileiwe pa ni ka won momo lo le eko pe tori tu mo ile ti o pada sele ana la ngbo kan pe mi o fe sele lona bi kan lona boya iro la bo to ta ti ri ifese mu le se kan wa ti awon ileiwe pa ni
0: ijele eyi to sele o deru ba awon eniyan wa bo ale wa so yi pe eyi to sele yi ka mo ye ki awon omo wa kun lo si ile eko because pelu awon present awon omo ologun amotekun awon local hunter awon operation burst awon civil defense awon dss ti gomina ti wa engineer Abiodun Makinde ti won ti mobilize ni Oyo state iro po ye ki beru ko wa fun wa lati so yi pe ile eko ni ipinle Oyo ati inrobe because security presently is huge
1: okay
0: o de fi wa lokan bale but awon eyan won ti da iberu si okan ara won to pe ton ba ti e fi le ri iboro kan wahala de boko haram o boko haram o won a o won a be si pariwo e ma je ki a beru gbogbo nkan to ye ki gomina wo se ni won ti se na pelu information ti mo interaction ti mo ni pelu gomina pelu interaction ti mo ni pelu na awon amotekun awon olopa
1: e ma binu eyan kan be loju opo hello
2: eku se karo
1: e karo sir
2: eku se o
1: yes sir e seun
2: mo ki alaga ti egbe wa opolo won pe pupo won ku se lagbo olohun lo gbare ari awon omo ati awon tija na won gari ogbo lati
1: ami o ami o
2: hello
1: ami o
0: ami
2: seri oro awon kokoko oro to ti to ka ti pe ni party national park won se ti ko na mo awon yen so won gbe gbe se lori e okan ni e be keji akiri ogumina wa ko ki e gbogbo ìgbìyànjú tí mo kó kù díẹ̀ síbi kan o ẹ jẹ́ kí n sọ fún wa ṣe mọ̀ pé ní cream tí wọ́n lọ gbìyànjú ní àìpẹ́ yìí kìí ṣe tàìpẹ́ yìí nìkan o torí pé ẹni wà kan náà ń bẹ tí wọ́n jí bẹ́ẹ̀ lọ́nà cream yẹn náà rí dé bí ọdún bíi méjì àbí mẹ́ta sẹ́yìn so tó jẹ́ pé òun fẹ́mìlì òun láì gba padà so ṣe rí pé ẹ bá ń wá ìbùkún tàbí tẹ̀ ń wúyẹ̀ ń wà fà nìkan fún ara rẹ̀ kó máa wo rẹ́ sí ewu tó wà níwájú kini mo to ka si ohun ni pe te ba wo mamu e mo mamu to mamu ni ro na je
1: mamu lona ijebu
2: be ni ni ko ja cream ni go mamu wa te ba wo abe go yen o lo gba sata be ni so ibe ni ajimo bi di ko 300 katu kada la le won ko won wa ngba to won je gomina 300 won fi truck to won ko wa lojo na lohun awon yen pariwo ti pe a awon pe wa ko te lo fi wa bi pe wala ni awon ni won wa yin yen gbe nibe yen so won ngba ti won je gugu won ni ngba na ko ni ko ni nkan kan lati se ko tagbara kan se nkan se nbe a le wi si bi dabo abi a le ku si bi ta ba wi si ohun ti ka won gomina o kiesi gugu nkan ya ka won le gba so fi so gugu nkan won yi ki lo kan wa pelu ka tu la ni lo kan wa so kaluku ni sowo ti e ṣugbọn agbanimora agbanimora naa le labadebi eyi o afẹrẹ afẹkọ ekọnọmi wo orujọbọ labadebi eyi o ẹja kire
1: ọlọrun ó gbà wá o. ẹṣeun ẹṣeun ẹ rà wá létí orúkọ yín bàbá wọn ti lọ ẹ ṣe gan-an ọ̀nọ́rẹ́bù léètì àpèyìn tẹ̀lé láǹfààní láti jẹ́wà kí n tó yọ̀ǹda yín ní ti ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Hello. Ẹ ti wọlé o.
3: Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà.
3: Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà, ń gbọ́ yín o.
3: Àbáyọ̀mí ló kọ́ mi, mo ń pè láti géètì.
1: Ẹ ṣeun.
3: Ìbéèrè méjì ni mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀nàrẹ́bù wa. Mo mọ̀ pé lẹ́ẹ̀kan nígbà tí ẹ̀yin tẹ̀ ń bi fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wẹ̀ béèrè pé ṣé Fúlàní làwọn aráabí yìí àbí wọn ń ṣe Fúlàní. Nítorí pé ọ̀rọ̀ pọ̀ ń gbòòrò ta bá máa fi rí ẹnìkan tó rí bàkà àwọn èèyàn ti pé Fúlàní àwọn kan á ti sọ pé Fúlàní ni ṣé Fúlàní kọ́. Mo fẹ́ kí àwọn jẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù tó ń ṣojú oríire ṣé lóòótọ́ Fúlàní làwọn aráabí yìí àbí àwọn èèyàn wa náà táwọn náà gbàbọ̀dì fún wa kí èèyàn kàn má máa nawọ́ lábúrú sí ẹ̀yà kan pé báyìí ni ìwà wọn ṣe rí àti pé báyìí kọ́ ni ìwà wọn ṣe rí ìyẹn ìkíní. Ìkejì wọ́n sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ pé àwọn á ní pé bóyá kọ́ má ti ilé ẹ̀kọ́. Mo wo fọ́nrán kan láàárọ̀ ètò gbomi lójú mi nígbà tí mo ráwọn ọmọdé tó ń pariwo ẹ̀jẹ̀ jésù táwọn ọmọ yẹn ń sunkún. Nínú làálàá àti yíláyí ló la kàn án ní ọjọ́ orí yẹn nígbà táwa dẹ̀ ń dàgbà àárín ìlọrin títí ààyè táyà kò sẹ́ni tí ó jẹ́ nìkan gbé ṣùgbọ́n àsìkò kan làwọn ọmọ kan wà tó ń pariwo ẹ̀jẹ̀ jésù nítorí pọ́n ń lọlé ẹ̀kọ́. Àwọn gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù táwọn bá ń lọlé lọ sí agbègbè tó ń ṣojú ṣáwọn ò ní kọ́ lọ́pàá lọ́wọ́ báwọn bá ní àwọn ò ní kọ́ lọ́pàá lọ́wọ́ àwọn èèyàn tó wá ń lọ àwọn ọmọ ọlọ́mọ bó ni a ṣe ṣe tọkàn òbí gan ó balẹ̀ nígbà tọ́nàrẹ́bù bá ń lọ táwọn bá kọ́ lọ́pàá lọ́wọ́ àwọn òbí tó wà ń bẹ́ náà lọ́lọ́pàá tó ń fi ṣọ́mọ wọn bó la ṣe sọ ẹnu wo la fi sọ ẹnu wo ṣẹ́nu wa gbà á lóòótọ́ láti lè sọ fún wọn pé ẹ̀jẹ̀ àpadà sílé ẹ̀kọ́ nígbà táwọn tó wà ń bẹ̀ tó ti jáde títí di àsìkò yẹn. Ṣeun
1: ẹṣeun ẹṣeun mo nígbàgbọ́ pé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ.
0: Olóòtú ìbéèrè wọn àkọ́kọ́ lórí iṣu wípé ṣé Fúlàní ni àwọn èèyàn
1: yìí àbí àwọn èèyàn wa tó gbàgbọ́dé
0: àbí àwọn èèyàn wa tó gbàbọ̀dé ṣé rí àwọn àwọn bandits tán wà nù gbòye majority wọn àwọn bòòrò Niger àwọn bòòrò Mali ni ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ pé wọ́n ti wà ní inú gbó yẹn tán ti wà established àwọn Fúlàní tán ń gbé pẹ̀lú wa wọ́n yàtọ̀ sí àwọn èèyàn yìí níbi tẹ́mi ti wá gangan ní Fapotẹ́ Fapotẹ́ is along ògbómọ̀ṣọ́ Fapotẹ́ Ìsẹ́yìn road so ìlú ọ̀dọ̀ mi wà ní middle ọ̀nà Ìsẹ́yìn road yẹn ni àwọn Fúlàní tó wà ní ọ̀dọ̀ wa ní Fapotẹ́ wọn ò less than 500 àdẹ̀ níjà à níta àjọ ń gbé ní àlàáfíà nífùgàn lára àwọn tí tí wọn wà ń bẹ ní ọdọ mi Fapotẹ yẹn ọkàn ti pè mí ní àárọ ẹ Aliu Babatunde ọ̀nàrẹ́bù ẹ pẹ̀lẹ́ lórí àwọn ọmọ yìí o ọlọ́run ó ṣe wọ́n rí ṣe bí Fúlàní ni tóun náà dẹ̀ fi concern yìí pé nǹkan táwọn èèyàn yìí ṣe kò dáa ṣe rí nígbà tí a bá ń wá àwọn ọmọ yìí àti ìgbà tí ó bá yá ẹ yí ká kè sára.
1: Okay.
0: Ko ma ye pe awon Fulani tan tin ba wa gbe. Ngba ka mo tun so won de. Ota. Ki wahala ko mo tun ba po. Tori pe en ton sele nsin ni we, ta ba eyan ba le ri en to jo fun Fulani. Ere ni won ya ni o.
1: Okan tan ba wo gan yen
0: wo. Yo mi so ye do kun ti won fi sita. O ba awon eyan leru. Emi gan mo pause e ni. Mi o le o. Owo die ti mo wo ese mi ngban ni. Se o da san o je ki beru ko wa fun awon eyan. Ni ori oro isu yi pe awon mo ton law school won mo bawo ni nkan. E je ka fi okan wa bale. Pelu machinery don dey put in play.
1: Edakun je enikan wa loju opo. Hello.
2: Hello sir. Yes. Eri awon kula ni be ni eyin ton bi e. Awon yen ni gbagbodo fun wa nbi yi. Tori pe won mura won. Awon ogbede won. Awon si gbede wa. Se bi won so pe awon to gbe awon eyan wo yi pe won so Yoruba. Awon kula ni ke di go Yoruba ju awon ni Yoruba lo. Kila n so fura wa.
1: Oda.
2: Eri eje ki eje ka lupo wa laye re. Ki ka lupo e so mu o ki ka lupo wa ni region re. So ki ka lupo baba lajo ni po ka jo ni to ka ni po bi jate wa. So ko ni wa niyan.
1: Ale mo deye si eya kan. Ani lo lati mo okodoro oro. Lati mo sugbon ninu alaye te se e je yo wa pe lati ni je nkan kan ah ade tin lo hello ipe to kain re o yes a o ko yin papa pa sa
2: so ko am savaru to lati arigun ele yomba
1: yes sir
2: emi to fe ka fi gikan wo sa gege bi nti egbo yi so nse se mo lo to lo to ari pa won fla ni kan wa ti wa ka jo nbi kan de ti dara wa se wa ri mo fe kan ka sa case kini kan nigba ti won ti le fun won ni ransom ti won ti gbo yen
1: o ti lo ele ti mo fe ka yo ku nbe ni ti eya kan pe Fulani ni oda Yoruba ni oda Hausa laarin awa ta je Yoruba na are tin gbeyan pa tin gbeyan se nkan so ni mi fe awon agbesumo mi la gbesumo mi nje honorable ke to ma lo imoran yin fun mo ma pada pe yin nigba mi e dakun mo ni awon alejo ti mo fe da lohun mo si ma pada pe yin papa lori eto eko sugbe ele to nju wa lowo kia kia la koni ka fi jole na imoran yin fun araalu ni ru asiko ta wa ki n yoda yin
0: imoran mi fun awon ara ipinle oyo ni pe ki won fi okan bale awon principal teacher awon omo lewe yi tan jigbe won de ba wa ni ayo ati alafia ki awon eyan wa kun o mo ye ki beru ko wa fa won bo en bi tan ba ti ri bo ro ko body n sare kiri awon security agency to wa ni enu sensing meje ni
1: se e je ki fele kun se abi ka wa na ma dabo bo ara wa
0: na olohun ran wa lowo se oda san
1: okay
0: but insin pelu to wa n tanzin o ti fi han yi pe oju la la kan fi sorry
1: ka ma foju sori
0: ki a ma foju sorry
1: okay
0: o
1: ti loye o ti yi oloye
0: so olohun ran wa lowo so pẹlu igbese ti gbe bi ti gomina ba igbese de eyin ara ile eje ki a fọkan balẹ ko si yonu rara because gbogbo nkan ti awon ame yi to ehun o se collaboration go ye governor ni pẹlu won won se a de really appreciate won fun a appreciate awon Nigeria army Nigeria police amatekun operation burst awon local hunter wa civil defense ati awon DSS and pelu ise tan se lowo and ri result a de ni gbagbo yi pe ogun yi ni o di sise fun wa because mo fe tun so fa awon ara le pe awon to se ti oloka won ti mu won awon meje and ni budu afa ni water ni orire and igba ti won mo ni process lati mu won and awon olopa gbianju and ni bi process ati mu won won lose inspector kan
1: okay
0: and ni sin na de ni won ti for everybody won fokan si pe gbogbo to ba gba lawon ofun mo wa lodo won ni ojo Monday spirit won eye and from time to time ni mo ni interaction pelu won to ye pe nkan ta nri o fi okan bale nkan ja de ni lowo lati ja oju ti tawon eyan yi lo oju ti bandi lo story tawon eyan san pa pe eyan bandi irin se tan lo lagbara iro lo wa nbe o iro lo wa nbe o but irin se ti won ni lowo won o le lo
1: okay
0: nibi tawon omo yen wa tan ba lo ko si nkan kan ti
1: ise won ni koko
0: na a fe achieve pelu e and so Olorun o ran wa lowo e je ka fokan ba
1: e dakun ibere nbe nbi lati oju opo Facebook Olayiwola Olayinka Elija won bere o wipe ipowo ni idola mi won wa e ti so yun wipe royin to lo ka kiri ore ero aye lo jara ni pe awon ti won ji ko pe won ti pada ri won pe won ti chu won le pe se lo to ni lati apiti ni ori local government
0: lowo lowo bayi in dey mi face of awon ara le ni we kun o fokan bale won ba wa ni ayo ati alaafia en awon to lo si oju ogun ni awon ami olopa de awon ni won leto
1: lati
0: wa fun wa ni abo
1: okay
0: eto si ni ninu eto ijoba ti a ba ni olori gomina wa yin ola engineer abiodun oluwa seyi makinde won fun ipinle oyo ni abo
1: okay
0: ko nse ti temi lati so iyen
1: protocol wa
0: ni
1: won wa ni pe ki tun bere o wipe se e ti gbo latodo awon agbesumo mi se won ti pe pe oyi bayi lesson nkan bayi lese o
0: gbogbo to ye ki gomina o se ni won nse
1: okay ki se pa awon agbesumo mi pe
0: gbogbo to ye ki gomina o se ni won nse oro security mo fe ka e mo bi o se ri
1: okay
0: kese awon kan kan wa to ye ko e le so ni oju agbagbe from time to time ani interaction pelu governor awon security yen gbogbo awon agency mejeje lemi ati won jo nsoro from time to time every minute bo awon kan kan wa de pe a le gbe sita bo nkan ta kan fe ka awon ara ile o mo ni pe awon omo yi awon chicha yi principal won ade ba wa ni ayo ati alaafia de fi ope fun olorun
1: e seun
0: eru sele yi ni agbara olorun a ni ri ni pinle oyo
1: mo ami ami e seun honorable Ogundele Akintola Oja ti won soju awon eyan orire ni le igbe ma sofin ipinle Oyo mo ni gbagbo pe ta ba pe yi e tu je wa
0: ben
1: e seun e se gan dupe e se o
0: ale
1: eyin ara ale mo ni gbagbo pe eyin na ti mo bi oro nse ri o e ti gbo lati enu honorable funra lara won e ja doke lohun ka mu ikede ati ipolongo oja kan nigba ba padade a wa pade awon ojogbon e ma yi ko nbe e ku kale.

0: ไปเอเลยฟังกันนี่ Hello
1: Hello
0: Yes sir เอคาร์โ
1: ร Hello เอคาร์โร
0: Yes sir
1: เอคาร์โร่พี่เชฟ
0: Yes sir who can you
1: โอ้ก็ทีมเอเลยอะคุณสอน
0: Yes sir ลาติบุสะ
1: ลาติลาติเจริโก
0: เจริโก Thank you sir
1: เชฟลูรีโรตัวปุคุชิมิลานีทีอาวตัวปาวันอักกะกะAgaga ijọba ilé òun ètò ààbò lókùnkùn tó ṣẹlẹ̀ àwọn bàbá máa ń kó nǹkan wọn ní tí a bá ta kí la máa ń
0: tọ́
1: ọ̀pọ̀ àdẹrùn ní ti ẹ bá wo àwọn ìjọba gómìnà ṣèyí Mákindé wọ́n gbìyànjú omi parakún ṣùgbọ́n tẹ bá wo nọ́mbà òfẹ́ àti àwọn ọ̀gá fásitì tuntun ti rà fún security personnel wọ́n gbìyànjú.Wà rí àwọn mọ́tò yẹn fún pa àwọn tọ́lọ̀ pààkì sí ìpàkàn sí ìpàjì káàkiri ní kàtó. Ẹ bá lọ sí Èkó, Junction, ẹ lè gbọ́ orúkọ ẹ lè gbọ́. Níjọ́ ọ̀dẹ́ ti gbọ́ rọ́bì lẹ́kọ̀ọ́ ní ìsìn. Ìkọ́ tó bá rọ́bì ní ẹlẹ́yẹlé roundabout, tó bá máa fi dé Sango, ó ti bá ànọ́dá post níbẹ̀. So, they man all the strategic locations.So come to and as the man will react to content and another the first only on the night to talk with me
0: yes sir
1: I'm not doing things that saw you give my down laram give my body sharing laram tell only on the night to cook in siana taku joba tell you come to be appointing as an analystAnalysis is not to criticize. Analysis is to analyze issues as they are.
0: Okay.
1: So this idea of just taking negative position about government, all this is not fair. Okay, once you give me country, I want more country, I want finish. I'm not being an issue set about America, but I follow government programs. They must offer a money. They should not follow the gallery.Kò sí lóun tí wọ́n gba èdè lọ́wọ́ ènìyàn náà tí wọ́n fẹ́ fún wọn náà kọ́ rẹ̀ kò sí lóun tó gbé lọ sí National Assembly. Wọ́n máa sọ ibi tó ti fẹ́ gbà, iye tí wọ́n fẹ́ gbà, ohun tí wọ́n fẹ́ fi ṣe, percentage interest àti the duration of the loan.
0: Kan tó gba lóun náà.
1: Kò sí lóun náà sà, kúmi dẹ̀ bílíbi kẹ́tọ́ lè yan ènìyàn as an analyst, wọ́n máa wà láyé rẹ̀.
0: Bíbí
1: fún máa mọ́ kí
0: ní ìyẹn máa ń sọ pé àmọ́ tó fi ń ṣe. Ẹ sà, lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé lọ sí National Assembly, wípé nǹkan tá a fẹ́ fi ṣe rèé, nǹkan tá a fẹ́ fi ṣe rèé, ǹjẹ́ wọ́n wá padà lò fún àwọn nǹkan tó náà fẹ́ fi ṣe hàn?
1: Àjàkùn ẹwúrú Coastal Road from Lagos to Calabar, tó bá fẹ́ gbowó tó bẹ̀rẹ̀, ìjọ ń gbìyànjú sí ìyẹn, Sokoto to Badagry, it is another project.And a lot of things, Tomati Builo. I'm not a politician, but I follow the saying Nigerians is don't let us feed people with what they want to hear with. And then because it's going to cost a body to double Shibada, double Shibada.
0: I'm not like the issue, the issue, the issue, the
1: Uda, no, that do
0: as you are. A shim, California, Milan, Fanny, a she, Gani, a shim.0916898. Fúnra wọn gan-an trace pé níbo ni owó tí ẹ yá ipẹ́ fẹ́ fi ṣe nǹkan báyìí níbo ló wọlé sí torí pé owó dàbí pé nǹkan tá à ń sọ kò sẹ́ni tó ń tako ìjọba
2: lápábí
0: kò sẹ́ni tí ń gbowó kankan lọ́wọ́ ìjọba àmọ́ nǹkan tá à ń sọ ni wípé èyí tí ṣé kìí ṣe ọ̀rọ̀ mi ò fẹ́ ṣi fígàn yẹn ni o èlò ni bílíọ̀nù tí wọ́n sọ pé wọ́n dàgbà ibì kan lórí ọ̀rọ̀ owó tí wọ́n lọ yá.Nǹkan tá à ń sọ ni pé kí ló dé tíjọba ṣe ń yá owó tẹ́ ẹ bá yáwó wípé ẹ fẹ́ ok nígbà táwọn máa sọ́ sí ohun kan tí mo rí tán tọ́ka sí ni Coastal
2: Road
0: Road
2: àti Sokoto
0: Sokoto ṣé torí nǹkan tí wọ́n ṣe ó dá ṣé nǹkan tíjọba ṣe ń yáwó ni láti fi tún ọ̀nà nìkan ṣe nínú gbogbo ohun

kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ ti gbọ̀nyìn láti ìkànnì kọ̀ǹgàgbọ́n mágbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣàfikún okun ìṣọ́de tó ń ti ìfilọ́lẹ̀ àyẹ̀wò láwọn pápákọ̀ òfurufú látàrí ìbújáde àrùn ẹ̀bólà. Àjọ tó ń rí sí ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB ń ti gbé èsì ìdánwò tó jẹ 84 kan jáde, èsì ìdánwò UTME, eléyìí tí wọ́n ṣe ìdìmọ̀ ẹ̀ tẹ́lẹ̀. Mákindé ti buwọ́lu ìwé àṣẹ fún àkóso àwọn ikọ̀ aláàbò. Àwọn oníṣẹ́ ìdóòlà ìlú Lebanon ni wọ́n ti ń wa inú àti abẹ́ àwókù ilé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù kan tó wáyé lágbègbè Tri. Trump sọ̀rọ̀ lórí pé òun yóò bá ààrẹ ìlú Taiwan sọ̀rọ̀ lórí bí wọn ó ṣe ṣe yàtọ̀ sí ìlànà eléyìí tí ó wà nílẹ̀. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, Chọ́ọ̀ dárúkọ àwọn agbábọ́ọ̀lù tuntun 12 fún ikọ̀ fún ife ẹ̀yẹ Unity ti àwọn igun agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin tí ó jẹ́ ti ikọ̀ Super Eagles. Ní báyìí, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lánà òde yìí ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní ṣe ìfidánilójú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kò mọ̀ tí sí àrùn ẹ̀bólà èyí tí wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè yìí, pẹ̀lú wípé àwọn ìgbésẹ̀ tó yẹ ló ti wà ńlẹ̀ tó sì ń lọ lọ́wọ́ láti fi kún okun ìgbaradì tó ń ti èsì tó yẹ. Àjọ tó wá ń rí sí ìrìnà ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà yan àjọ FAN, ó ní wọ́n ti wá ṣe ìfidánilójú fáwọn arìnrìn-àjò tó ń ti àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kàn lórí àwọn ìlànà ìdéènà mọ́ eléyìí táwọn náà ti fi lọ́lẹ̀ ní gbogbo àwọn pápákọ̀ òfurufú látàrí ìkọlóminú lórí àjàkálẹ̀ àrùn ẹ̀bólà tó bú jáde. Alákòóso fún ọ̀rọ̀ ìlera tó fi mọ́ ti ìgbé àlàáfíà ìlú ti ṣe ọ̀jọ̀gbọ́n Alipet, ó sọ̀rọ̀ lórí ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìlera tó ń ti ìgbé àlàáfíà ìlú nípasẹ̀ àjọ tó ń mójútó àkóso àti ìdéènà mọ́ àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè Nàìjíríà yan àjọ NCDC pẹ̀lú àwọn iṣẹ́ ìlera míì tó ń ti àwọn lájọ mìíràn bí wọ́n ti jọ ń mójútó bí nǹkan ti ń lọ ní ìbáṣepọ̀ pẹ̀lú àjọ tó ń rí sọ́rọ̀ ìlera lágbàáyé yan àjọ WHO tó ń ti àwọn aláṣẹ ìtọ́jú ìlera ní ẹkùn òjẹkùn. Àjọ tó ń rí sí ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB lórílẹ̀-èdè yìí, ó ní wọ́n ti fi èsì ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga UTME tí òǹkà rẹ̀ jẹ́ 84 léde èsì èyí tí wọ́n ṣe ìdìmú rẹ̀ tẹ́lẹ̀ fún àyẹ̀wò. Agbẹnusọ àjọ ọ̀hún Fabian Benjamin òun ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lójú òpó X lónìí pẹ̀lú ìtọ́kasí pé ìgbésẹ̀ náà ó jẹ́ ní àfikún ti èsì ìdánwò tí àjọ ọ̀hún ti fi léde tẹ́lẹ̀. Benjamin wá sọ̀rọ̀ lórí bí ìgbésẹ̀ ọ̀hún bó ti tẹ̀lé àyẹ̀wò eléyìí tí wọ́n ṣe lórí àwọn kan tí wọ́n fura sí pé ó fẹ́ dàbí pé bóyá wọ́n lọ́wọ́ nínú màgòmágó àti àṣemáṣe lórí ìdánwò náà. Àjọ náà wọ́n wá gba àwọn tó jókòó ṣe ìdánwò ọ̀hún lámọ̀ràn iyún àwọn tí wọ́n ti ń retí èsì ìdánwò wọn tí wọn ò tí ì rí yẹ̀wò. Wọ́n pe kí wọ́n fi àtẹ̀ránṣẹ́ tó ní ṣe pẹ̀lú èsì UTME kí wọ́n fi sọwọ́ sí nọ́mbà yìí 55019 nípasẹ̀ nọ́mbà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tí wọ́n lò fi ṣe ìforúkọsílẹ̀ ṣe fún ìdánwò ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti buwọ́lu ìwé òfin aláṣẹ kan ti àkọ́kọ́ rú ẹ̀ fún ọdún 2026 lórí àkóso àwọn ẹgbẹ́ ikọ̀ àti lájọ èyí tí bá ń pèsè ààbò nípínlẹ̀ yìí. Ó sọ̀rọ̀ lórí bí ìgbésẹ̀ náà bó ṣe ṣe kókó láti rí àrídájú pé gbogbo àwọn ẹgbẹ́ ọ̀hún lájọ tàbí ní ikọ̀ tí wọ́n bá lọ́wọ́ nínú iṣẹ́ aláàbò bíi fijilantè àti iṣẹ́ ààbò mìíràn láti ṣiṣẹ́ náà lábẹ́ àlàkalẹ̀ òfin fún àtìlẹ́yìn àlàáfíà aṣẹ́ tòǹtì òfin ìpínlẹ̀ yìí. Lákòókò tó ń ṣe ìbuwọ́lù ọ̀hún níbi ayẹyẹ kan tó wáyé nílùú Ìbàdàn lánàá òde yìí, níbẹ̀ ni Mákindé ti sọ̀rọ̀ lórí bí àṣẹ náà ṣe ṣe pàtàkì pẹ̀lú àwọn ìṣòro tó ń dojúkọ ètò ààbò tó fi mọ́ ọ̀rọ̀
lori isele jinigbe to waye laipe yi eyi to sele sawon akeko ati oluko ni agbegbe ijoba abile orire o wa fi dawon ara ilu loju pe ijoba tin sise po pelu awon ajo alaabo to nti awon ekan ekan to se koko lati ri aridaju pe won gba awon eniyan na pada wale layo ati ni alaafia Ile ise ijoba to nri si oro ilera nilo Lebanon na ti foro lede lori bawon onise dola bi won se nwa gbogbo ibi ti ile ti yalule lana ode yi ni apa gusu abule ode Canal Anal ati Al-Mashaq leyin ojo ti ikolunu afefe Israeli to gbemi lenu awon eniyan mokandinogun oko nla eleyi ti won fi nwale o ni won fi ku awon ohun to ti wo sile ti won fi npale re mo lati wa oko to ara awon eniyan ni agbegbe try pelu awon alase to pe awon obirin merin to fi mo awon omode meta won wa lara awon ti o gbemi mi ohun nigbati opolopo eniyan si farapa ikolu ohun lo waye leyin ojo meji ti adehun idawo ogun duro orilede America laarin Israeli ati Hezbollah eyi ti won fi kun ojo re pelu ojo marundini aadota leyin atunse ikolu lona enu loro awon omo ologun Israeli fojusun ohun amayederun Hezbollah toju marundinlogbon lo lapa gusu Lebanon laarin ojo ade ati ojo osegun Hezbollah na nte owo waju lati ma ko gbogbo ipe awon alase ilu Lebanese lati ko gbogbo ohun ijagun won da sile nigbati awon omo ogun Israeli pe awon gbiyanju lati da awon ikolu balu drone duro ni enu loro ilu awon ati si awon omo ologun awon Are orilede America Donald Trump lo ti soro wipe ohun yo ba olori ilu Taiwan Lai Ching-te soro nipa tita ohun ijagun fun won bo ba sese oro ohun lo waye lana ode yi awon olori orilede mejeji torilede America ti Taiwan won ko ti soro ni taratara latodun 1979 nigbati Washington ti ja okun ajosepo won pelu Taiwan lati ba se idamo ijoba Beijing Beijing ile to npe lara agbegbe awon ni Taiwan wa o lie to bo si enu se lodun 2024 on lo wa leyin igbesi alagbara lati fi kun okun abo erukuso ohun orilede America won se iranwo atileyin fun Taiwan lati igba pipe wa to nti ofin to de won lati pese ohun idaabo bo ara eni fun won sugbon won nilo lati je ko wa ni dede pelu ajosepo to wa laarin won ati China Are orilede America ti gbe olori ilu Cuba tele ri Raul Castro lo li ejo pelu esun ti won fi kan lori idipanpapo lati gbemi lenu ara orilede America to nti awon iwo daran miran lori bi won ti yin oko furufu meji jabo lotoju orun lodun 1996 laarin Cuba ti Florida ejo na ti won siso loju re lana ode yi oni won fi fesun kan Castro to nti awon marun miran Nino shele to ni se pelu bi won ti yin bon fi ja oko furufu awon egbe Cuban si America to nti emi eniyan merin eyi to ba sele na lo ti meta ninu won si ja awon omo orilede America Castro to ti di eni odun merin ni adorun nlo je olori ilu olori ologun ilu na lakoko sele ohun to si tin koju ibu enu atelu orisirisi lori sele na bi orilede America se nfi kun ifugumo lori iwa dari ilu Cuba ti se are Miguel Díaz Canel ninu oroyin re daraya lagbaye olori ako ni mo gba iko egbe agba bolu agba oje lokunrin ti Super Eagles oni o ti foruko awon agba bolu tuntun meji lalede ninu iko eleni meta deni ogbon awon okunrin Nigeria ti won dije fun ife eye isokan ti Unity todun 2026 nilu London eyi to fi nse imuse ileri re ti tele lati sa awon agba bolu to ba ni ebun ninu dije league orilede Nigeria to nti awon agba bolu to ba je omo bibi orilede to fi le okere se bugbe ninu osu kerin to lo che o safiye eto re lati lo idije ife eye Unity bi oju opo eyi ti o fi mo sa awon iko tuntun to ni ebun pelu bi yo se je ki awon irawo to wa nile semina fun idije olore sore enu osu kefa koju iko Poland ati Portugal pelu alaye re lori bi aseyori ifese won se mejeji bo se se pataki to
lati se imudara epo Nigeria ninu odiwon ajo FIFA eyi lopin akojopo iroyin agbaye fun tosan toni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si ijoba apapo orilede yi lana ode yi na fi oro dawon mo orilede Nigeria loju wipe ko ti si arun ebola orilede yi o pelu oro lori ipa awon ilana to ye ti wa nle to nti gbaradi lati fi kun okun esi re ajo to nri si eto idanwo asewole eko giga jambo oni won ti fi esi idanwo UTME ti o je orin le ni gbadi kan lede esi ti won se idimu re tele nitori ayewo Gomina ipinle Oyo se yi Makinde on lo ti buwo lo iwe ofin alase todun 2026 lori egbe awon alaabo nipinle yi ile ise ijoba to nri si oro ilera ilu Lebanon ona ti soro lori pe awon onise idola won tin wa gbogbo awoku ile eyi to wa ni apa gusu abule de Kamal Anna ati Al-Mashaq lana ode yi leyin ikolunu afefe Israel eyi to gbemi lenu eniyan mokandini ogun are orilede America soro lori pe ohun yo ba olori ilu Taiwan Lai Chang-te soro lori bo ba sese lati mo ta ohun ijagun fun won ninu oroyin re daraya lagbaye olori akoni mo gba eku egba agba bolu agba oje lokunrin ti ko Super Eagles yun Eric Chow on lo ti foruko awon agba bolu meji latutun lede ninu iko eleni meta deni ogbon fun idije ife eye isokan unity todun 2026 nilu London eyi to sami imuse adehun re lati sawari awon to ni ebun ninu idije league Nigeria Tonti awon omo orilede Nigeria to wa loke okun. Eyi lopin akojopo iroyin agbaye fun tosan toni. Akojopo tonti atunto iroyin na lo waye latowo okunle olowu. E darapo mo wa loju opo ayelujara wa gbogbo. Wells Radio 893. Loju opo ikane banidore Facebook wa Wells Radio 893 FM fan page. Lori itakon agbaye www.wellsradio893.com. Fun awon iroyin to ba soju yin te fe ka nimo nipa re. E kan si kulu ikoro injopo wa lori number yi 0916893 2000. Oye Olorun Adegoke lo ni royin yin e seun te n gbo wa o Olorun yo boko fun yin e ku kale

0: iṣẹ́ niṣẹ́ ń jẹ́ ìdùnmọ̀rì má jẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́ iṣẹ́ tí ìṣẹ̀dá rán mi kó dowó bẹ́ẹ̀ sì ní kó dọ́là nítorí pé iṣẹ́ tí ọsàn ṣe ó náà lè so rẹ̀ tó mú jáde èso tó mú jáde náà la fi ń dá ẹwà èso ọsàn mọ́ bẹ́ẹ̀ náà ní tọ̀gẹ̀dẹ̀ ṣùgbọ́n ọsàn tàbí ọ̀gẹ̀dẹ̀ tí ò mọ́mọ tí ò méso jáde kò sẹ́wà nú ẹ bẹ́ẹ̀ sì ni kò sóhun tó jẹ́ pé a fi dá ẹwà rẹ̀ mọ́ iṣẹ́ ni òun náà lẹ́wà ẹni nítorí pé ibi tí ọ̀pọ̀rọ̀pọ̀ òun ò lè dé láyé iṣẹ́ ọwọ́ rẹ̀ ti gbé e débẹ̀ ìjẹ́ ẹ mọ̀ yìí pé kì í ṣòun ló débẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló gbé débẹ̀ iṣẹ́ ọwọ́ ẹlòmíràn ti gbé pẹ̀lú ọba ó ti gbé pẹ̀lú ìjòyè ó ti gbé pẹ̀lú ìjọba ó ti gbé pẹ̀lú àwọn gómìnà àti ààrẹ iṣẹ́ ọwọ́ ẹni ó náà lògo ẹni ògo iṣẹ́ wa kò ní wọ mi ètò iṣẹ́ ọwọ́ òun náà léléyìí ó tún ti gatẹ́gùn ní ìkànnì west radio 89.3 FM ìkànnì ìdílé àkọ́kọ́ gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ ẹ̀yìn dà àti ti gatẹ́gùn lórúkọ ọlọ́run ọba ní ti ọ̀sán yìí nítorí pé bí ò bá sí ti ọba òkè bí kò bá sí ti ọba ṣẹ̀dá àbáládá ní ìjẹ́jọ wípé tó bá tún de ọjọ́ mẹ́jọ á tún pàdé ṣùgbọ́n ó tún doní pẹ̀ kí a mà tún kóra wa ẹ kúlé níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì ìkànnì ìdílé àkọ́kọ́ ìkànnì agbọ́nmágbẹ́ ìkànnì west radio 89.3 FM mo máa ń sọ wípé ìkànnì kan olórúkọ gbà pàtàkì mẹ́ta ìkànnì tí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ẹ̀yin onímọ̀ tẹ̀ ń gbọ́ ìkànnì tó ń to ìdílé ìkànnì tó ń tún ìdílé ṣe ẹ̀mí ṣe ìdílé nìkan ni àbí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye náà ẹ ti mọ̀ yìí pé orílẹ̀-èdè wa ìjọ wa ìdílé ló ti bẹ̀rẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ wọ̀nyí gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ìjẹ́ mọ̀ wípé ìdílé náà ni wọ́n ti jáde ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ní ìdílé wọ́n láya bẹ́ẹ̀ sì ni wọ́n lọ́mọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ náà ni wọ́n tán jáde lábẹ́ òbí wọn gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ mo tún kíyìn wípé káàsán yìí ìbáàjẹ́tẹ́lọ ìbáàjẹ́ wẹ́dà bábìn saloon ní tiyín ni fọ́gání tiyín ni mẹkáníìkì ni panẹ̀ ní tiyín ni rìwáyà ní tiyín ni. Àbí ẹ̀yin ni àgbẹ̀dẹ àwọn iṣẹ́ àkọ́kọ́ nìyà gbọ́dọ̀ gbàgbé wọn àwọn iṣẹ́ gbẹ́nàgbẹ́nà àwọn tó ń gbẹ́ èrè àwọn tó ń gbẹ́ iṣẹ́ ọ̀nà lóṣìṣì sílé ọba sílé ìjòyè sí àga àwọn lọ́balọ́ba kò dé àkókò yìí tí ó jẹ́ gbogbo rẹ̀ ti doní rẹ́dí méjì yìí.
1: Ènìyàn bí ìyá ò ti ta lójú.
0: Ìjọ wa yẹ ká gbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀.
1: Ọmọ ọlọ́mọ lẹ́kọ́.
0: Ẹ jẹ́ ká máa rántí sílé yìí.
2: Bẹ́ẹ̀yàn bá dákẹ́ ta rẹ̀ á bá dákẹ́.
0: Àwọn aládìrẹ ń kọ́.
1: Ṣùgbọ́n ojú kòkòrò ni ò dára.
0: Gbogbo yín náà ni mo kí lọ́tọ̀ sàn yìí. Ẹ̀yin wà níbi tẹ́ ẹ ti ń lẹ táìsì àbí. Táìlà ní tiyín ni.
1: Owó lowó ń jẹ.
0: Owó lowó ń jẹ.
1: Nọ́mbà kan yàtọ̀ sí kan.
0: Owó òkìrùn. Ẹ wo gbogbo yín náà ni mo kí.
2: Abáwo sàlẹ̀ ọ̀rọ̀ wo.
0: Lórúkọ Ọlọ́run ọba lórúkọ àwọn aláṣẹ lórúkọ àwọn lọ́gàálọ́gà ní ìkànnì tá a wà yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademosi màmá ọlọ́jà tó gùn gbọ̀rọ̀ gbọ̀rọ̀ tó fi ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iṣẹ́ yín ò ní bàjẹ́ màmá bẹ́ẹ̀ sì ni ọwọ́ ìbàjẹ́ ò ní kan iṣẹ́ yín nípa tara àti nípa ti ẹ̀mí bákan náà.
1: Màmá akọrin Sẹ́dùn Márẹ̀ wípé.
0: Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo mo máa ń sọ wípé ọ̀gá tó pupa bíi táyà mọ́tò.
3: Olúwa mi
0: oga e ku ise e te mo yi pe bi ise ba ti ye eyan opolopo igba lo je pe wo gade office e ni ba awon kan feyin ti won so pe ise ina ni ko dara ki gbogbo re ko dun eh pa yin igbiyanjo yin ko ni ja sasan
3: iwo nikan emi
0: loko lo to eto ye Steven Ige o na ton lo lowo bottom mi na ton le engineer mi ni titi osan yi Ibrahim o na na ni amugbalegbe ni titi osan yi to ba mi gbe soke to ba mi gbe sile boya agbo gagara ti wa nta tori pe ile ya lo wole yi a jagbo pe awon ton ba ti je Ibrahim do Ibrahim
3: eni ba jale lo bomo je
0: oruko mi o ye pada Sunday o ma folabi yin re yi e mo si emi lo lope eto ise owo re o ti mi ta na tun si mi debi to ba mi debi wa tun dojo isimi na yo tun ba mi debi ita yo adewu mi na wa nbi e ti mo pe nu re le ti ma le ti ngbo lakoko ye le ti ngbo ifara te de nbo mi ogbon yen mo e ti mo yi pe abala meta lokale sori eto ye abala akoko o na ni abala idan eyin se ngbo wa fun igba akoko e se ngbo ikanni abi e se ngbo eto ye abala idan o na ni abala akoko abala yi lati ma yanana awon ise owo ko kan to wa se mo pe bibele so yi pe e se latoni moni lati anamana e se te fi wa lala irise ku ye ka wa lala ise opolopo na lo je pe ole lo nse won won wa so yi pe e wo agan ti e mo ise owo ta fe ko gan won te ni ka ko ise owo gan kin se bu be si ni kin se iya lo je pe eyan o fi kawe to de ko se won wa so pe kokoropo e wo mi o ti e mo se ti mo fe ko eti eni ko na gbo abi ke ko ja lo si agbon ni ti Facebook wa our life at our life bayi at West Radio 893 FM van page at West Radio 893 FM van page e koja lo be iru eyan to ba nso be e kan share e like e share e fi ranse si eni na pe wo ibi to ti gbo awon ise to je pe o le se ise to le ko leleye o na ni abala akoko abala idan ta ti yan na awon ise owo ko kan ta ba so nipa idan e ti mo yi pe idan ti kende ba pa o yato si ti taye idan ti taye ba pa o yato si ti idowo idan ti idowo ba pa o yato si ti alaba pa ri olobe ode eyin e wa mu ti yin be se mo yi pe ise ti tailor ba se address a o le so yi pe ohun fe se idan ni abala ila ti yanana awon ise owo kokan to je ko wa won la yi pe abala ni abala idan abala ikeji lori eto yi ona ni abala asiri idan se mo yi pe ohun ta fi pe ni abala asiri idan abala ya ma ngba lejo ni abala yi ohun to nderu bo opolopo lati so pe ohun fe lo kose abi ohun fe sise owo kan to ma nderu ba opolopo abala ila ti ntu lati yanana re ni won ti so asiri yen fun wa ti erofin ni ba wa asiri na to ye ki awon onise owo kokan na o mo abala ina lati nso ati awon me ekose abala mejeje lo kale sori eto ise owo ni dede agogo kan si agogo meji ni gbogbo jobo be leye le ma gbo ohun omo yin ololufe yin Sunday Afolabi hey oye wa ya bayi o ka tun kan ka tan lo agbami eto e ti mo yi pe e ma nje anfani ifara ki ti n sabala koko ifara ni kede farabale alejo ti mo se leri fun wa a gba won lalejo awon na to ye pe won fe wa polowo ile ise won siko shoe and bag making gbo won laipe ohun ti won ni fun yin ni ile ise won gbo laipe ni papapa rojo e musulokun akoko yen sare on sare belebele eja sare chikini ka sare gbo ifara latenu temitayo Timitayo Adewumi kini on to je pe omo wa fun wa nidi ti osan yi ifara
4: to mo ki gbogbo ara le mo de ki gbo awon ise owo to wa ni ita ni ti ifara ti ni yi oni mo pe ni oju kokoro oju kokoro o je nkan pataki e to je wi pe to je pe o nfa opolopo wale nidi ise re eni ti won ti eni ti oni bara gbe ise fun pe ise yi ba mi se ti ise si ti kun owo re to si mo wi pe ise yi o ni le mi top teni so pe ise yi mo fe gba ni ijoba yi sugbon ise ti kun owo re won de mo wi pe ise owo re ise gidi ni ise owo re ise to je ipo fokan bale ni sugbon nipa se oju kokoro ofi gba ise yi nigba tori pe o ti fe bowo sori o se kini o gbe ise yi o gbe te lomi te jo ise kan lo pe ore o jo sare ba mi se ise yi o ko wo fun o ti gbagbe wi pe owo ti e o yato si owo te niyan owo re gangan ise owo re gangan o lo se kini lo po lowo re to fi ni customer lori sirisi ise owo ni kaluku o yato si ra o njo ba wa de pe eni to gbe lo fun to ba wa se tan to ba gba lowo re nitori pe owo re to di oni le se kini oni le yewo wa gbe lo fun eni to ni ise teni ba wa wo teni ba wa pe ah ilu ise o le ba mi se yi ikini gangan kan mo fe ka ran ti kan o wi pe ke nje baba tomo ko mo lala ise owo re o yato si ise owo elomiran o ise owo re lo polongo re to ba ti foju kokoro gba ise ti ipa re o ka to ti foju kokoro se iru nkan bayi o ma n da irewesi ati aini ifokantan mo si onibara ni nipasẹ be eyi lo ma mu ki opolopo onise owo ko padanu onibara to ko ni ju bayi lo Niti ifara teni yi je titi ijo mejo mo ki wa wi pe ire o

0: dára náà lẹ́tún gbọ́ yìí.
1: Ọlẹ́ ò dára.
0: Látẹnu tèmi Táyọ̀ Adéwùmí.
1: Oya.
0: Ojú kòkòrò.
1: Inú dánfò.
0: Jẹ́ ìwọ náà. Ẹjọ́ ò di ẹrù ojú kòkòrò mọ iṣẹ́ rẹ.
1: Ọfọ́ ni mọ́tò kó múra.
0: Ìwọ́ kéké bí oníṣẹ́ ọwọ́.
1: Aago mẹ́jọ la máa wọṣẹ́.
0: Kì í ṣe ohun tó dára. Wọ́ bíà.
2: Yóò dé jáde.
0: Ẹ wò ó, àkókò ọdún la wà yìí. Èyí tó yẹ kó fọpọlọpọ fi sọ wípé ẹ wò ọwọ́ mi ti kún. Ẹ ṣe lọ̀gbìn fún lágbájá. Yóò wá fojú kòkòrò, yóò fi wa gbogbo rẹ̀ mọ́ra.
1: Nígbà tó bá yọ ní mọ́ra.
0: Tí ò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Ẹni ẹ tètè wọlé.
0: Ẹ̀yin náà ṣàtúnṣe.
1: Ọlọ́ yẹ ká máa
0: lọ. Ó dá ẹja rẹ kọjá lọ sí abala àkọ́kọ́ lórí ètò iṣẹ́ ọwọ́. Gẹ́gẹ́ bí ohun tá a mú wáde ní ti ìjẹ́jọ́ mo ṣì wà ní ọgbà àwọn mẹkáníìkì ẹ̀yin mẹkáníìkì gbogbo mo kí yín bẹ̀ o bóyá ẹ̀yin tẹ́ wà ní new garage ni ẹ̀yin tẹ́ wà ní tẹ́ wà lábẹ́ power line ní olùsọjí gbogbo ẹ̀yin tẹ́ wà ní 110 gbogbo yín náà ni mo kí mo ṣì wà lọ́dọ̀ yín ṣe mọ̀ pé ní ìjẹ́jọ́ mo sọ̀rọ̀ lórí àwọn panẹ bítà. Òun náà ni aṣọ iṣẹ́ ọwọ́ kan tó dá dúró ni tẹ́ ẹ bá dé ọgbà àwọn mẹkáníìkì ṣàmọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àmà wò yìí pé ta bá sọ̀rọ̀ nípa mẹkáníìkì ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ kọ́ṣẹ́ wọ́n máa wò yìí pé ẹ wò ó ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àtàn bá ti ẹ mọ̀ pé ọ́ìlì dúdú gbogbo ẹ̀ èèyàn máa wò pé ẹ wò ó mi ò lè ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n iṣẹ́ pọ̀ lọ́gbà àwọn mẹkáníìkì ara rẹ̀ lásọ ní ìjẹ́jọ́ wípé àwọn panẹ bítà. Ibo èwo la tún fẹ́ mú lára àwọn mẹkáníìkì ní títí ọ̀sán yìí iṣẹ́ kan náà tó tún dá dúró náà ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tó jẹ́ kí n mú wá lẹ́yìn panẹ́bítà òun náà ni wípé ó fẹ́ dàbí ó papọ̀ pẹ̀lú iṣẹ́ panẹ́bítà ṣùgbọ́n wọ́n yàtọ̀ sí ara wọn kí là ń pè é àwọn bọ́mbà rìpẹ́rìn àwọn tó jẹ́ pé wọ́n ń tú bọ́mbà ọkọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ṣe pé iṣẹ́ kan tún ni iṣẹ́ kan tó jẹ́ pé ó dá dúró ni ó ní àwọn tó jẹ́ pé wọ́n ń rìpẹ́ bọ́mbà ọ̀pọ̀lọpọ̀ ni ṣèbí tí bọ́mbà bá ti ya kan ti ṣe kíni kan ti jù ú sọnù ni ṣèbí tí bọ́mbà bá yẹ ṣèbí kan ti gbé lọ sọ́dọ̀ àwọn panẹ́bítà ni ó yàtọ̀ gédéńgbé kì í ṣiṣẹ́ àwọn panẹ́bítà. Gẹ́gẹ́ mọ̀ pé mo ṣàlàyé fún yín pé iṣẹ́ àwọn panẹ́bítà òun náà ni wípé bóyá ọkọ̀ rún ọkọ̀ tẹ̀ kan náà padà kan tó ti kíni kí wọ́n tó gbé lọ sí ilé àwọn tó yẹ pé yóò fi ọ̀dà tí wọ́n fi tú ṣe. Iṣẹ́ títí wọn nìyẹn ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn bọ́mbà kí là ń pè ní bọ́mbà gan-an àwọn tó jẹ́ pé ó ń wà ní imú ọkọ̀ àwọn tó ń wà lẹ́yìn ọkọ̀ tó máa dàbí ẹ wà. Ẹ dẹ̀ mọ̀ yìí pé àwọn ọkọ̀ kan náà wọ́n ní àwọn kankan tó jẹ́ pé ó tún máa wà lẹ́gbẹ̀ẹ́ bí ìlà. Iṣẹ́ ṣé mọ̀ yìí pé tá a bá ń sọ̀rọ̀ nípa division of labour àwọn iṣẹ́ oníkúlùkù ó yàtọ̀ síra wọn. Bóyá bọ́mbà wa ṣe kíni ó fọ́ àbí ó ya àwọn wọ̀nyí ni wọ́n mọ̀ ọ̀nà tí wọ́n ó gbé gbà láti ṣe kíni láti gbé e dúró padà. Ǹjẹ́ mọ̀ yìí pé ẹnu bí ọjọ́ mẹ́ta yìí mò ń bọ̀ lẹ́yìn ọkọ̀ kan mo wá rí pé bọ́mbà tó wà lẹ́yìn ọkọ̀ yìí ó mà tún jẹ́ oríṣi méjì oríṣi kọ́lọ̀ méjì ìgbà tí mo wá tẹjú mọ́ dáadáa mo wá wò wípé orí àwọn tó ń ṣiṣẹ́ yìí oore wọn pé dáradára wọ́n gé ìkan lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n gé ìkejì lẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n dẹ̀ mú un papọ̀. Ohun tí mo wá fi rí òun náà ni wípé wọn àti ìkún papọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ sí ara wọn. Iṣẹ́ wọn ni láti ṣe kíni bóyá mìíràn o lè ya lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ẹ mọ̀ bí iṣẹ́ àwọn bí àwọn tó máa ń dí rọ́bà tán bẹ́yà rọ́bà tó bá fọ́ ẹ mọ̀ pé iṣẹ́ ọwọ́ kan náà tún nìyẹn ó tẹ̀ jẹ́ pé àwọn iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé a ti ń gbàgbé iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé a ṣe bẹ́ẹ̀ kà sí mọ́ òun náà nírú iṣẹ́ yìí àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ge oju o e ran se ge imiran si oju ibi ti won de mo bi won se se ti gbogbo re yo de gunrege awon bomba elomiran o le je yi pe biden wa ya lo ni lo awon miran wa to je yi pe awon on tan pe ni boat oni won fi se kini oni won fi gbe duro pada ise kan ni e mo yi pe niru akoko wa lakoko ta wa ye e mo pe gbogbo nkan lo ti dopo kama so elomiran hey nje bi o ba si iru awon won yi ti won ba da duro bi mechanic ba se engine oko tan ti panel to se kini to se ara oko yi ta mo si body tan to ba wa ko si bi bomba tan ba wa so yi pe ah bomba oko yin ti o ba de si nbe ko le se kini ko le buyi ko le bu ola fun oko tan ba wa so yi pe o ya e tun wa lo se kini e wa lo ra wa nko e wa ma bere wi pe se ko wa si ogbon ta le da si ni o mo se ma so yi pe ni ibiti oba oke da wa si olorun fun wa ni ogbon lati se kini lati se atuse ohun gbogbo awon won yi ni won pe lati se kini lati so yi pe e ba wa wa nkan se si bomba yi nitori pe bomba te n wo yen kin showo kekere o kama to pari e ta won na ba sise owo won lara oko be won o de se kini ti won ba fi kun e re mo yi pe eyin na eyin olorun awon to je pe won repair bomba ise kan ni to je pe o da duro mo nbo

0: jáde.
1: Ẹ̀yin náà ẹ wọlé.
0: Tẹ́mọ lẹ̀.
1: Ẹ̀yin náà ẹ wọlé sínú ọkọ̀ ìpolówó ọjà West Radio. Ẹ bá wọ̀ ọ́, ẹ̀yin náà ẹ mọ̀ wípé rere òun náà ni Olúwa.
0: Fẹ́gbẹ̀gbẹ́ yọ, yára máa tẹ̀lé.
1: Gbogbo ẹ̀yin náà tó jẹ́ pé ń tantú àwọn oníṣẹ́ ọwọ́ ń lò. Gbogbo ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀ ń ṣiṣẹ́ ọwọ́ yín tí iṣẹ́ ọwọ́ yín dá lójú. Ẹ̀yin náà ẹ wọkọ̀ ìpolówó ọjà West Radio. Ẹ gbé ohun tẹ́ ń ṣe, ẹ̀yin náà gbé wá. Ẹ gbé ohun tẹ́ ń tà, ẹ gbé wá. Aláṣẹ àti olùdarí. Síkò. Wọ́n ti wọnù kò lóye. Àǹfààní àtúrò ọ̀fẹ́ náà wà fún yín láti kẹ jẹ́ kí gbogbo èèyàn mọ ohun tẹ́ ń ṣe nílé iṣẹ́ yín láti lè jẹ́ káwọn èèyàn mọ ohun tẹ́ ń tà níbi ìtajà yín. Ẹ mọ̀ yìí pé mo máa ń sọ wípé Àbújá lọ̀pọ̀lọpọ̀ máa ń wá. Ilé téèyàn yóò ṣẹ̀ṣẹ̀ ṣe téèyàn ó ràn mú un lọ Èkó àbí ọ̀nà jíjìn láti sọ wípé ìbonú ti ran tún fi ṣe iṣẹ́ mi yìí. Ẹ̀yin dẹ̀ ń tà á, wọ́n dẹ̀ mọ̀, báwo ni wọ́n ṣe mọ̀? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run náà òun náà ló sọ, ó ní báwo làwa ó a ṣe gbọ́ láìsí oníwàásùn. Ẹ jẹ́ káwa jẹ́ oníwàásùn fún yín káwọn èèyàn lè mọ bí tẹ́ ẹ wà. Abala àkọ́kọ́ lórí ètò iṣẹ́ ọwọ́ òun náà la mú wá ni, èyí tí ń ṣe iṣẹ́ ọwọ́ àwọn bọ́mbà rìpẹ́rìn. Àwọn tó ń rì mí àwọn tó ń tú bọ́mbà ra ọkọ̀ ṣe. Iṣẹ́ ọwọ́ kan tó dá dúró ni, ó yàtọ̀ sí panẹ́bítà. Ẹ̀yin náà tẹ́ ń wò wípé iṣẹ́ wo lẹ fẹ́ kọ́, ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ wò. Mo mú yìí lára àwọn mẹkáníìkì ọgbà àwọn mẹkáníìkì làwọn náà máa ń wà.
0: Ẹni bá kẹ sí, ó sọ́ra. Ẹni bá kò.
1: Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé ó ṣe sinmi lé.
0: Gbogbo lẹ́lẹ̀ wò.
1: Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé àwọn gbajúmọ̀ lèèyàn mọ̀, kì í ṣiṣẹ́ ìdọ̀tí rárá. Ẹni báwo ló ṣe jẹ́ iṣẹ́ tó jẹ́ pé èèyàn tó jẹ́ iṣẹ́ tíyàn ti mọ gbajúmọ̀? Ẹ mọ̀ yìí pé bó bá nù tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ sọ́kọ̀ ní pópó.
0: Owó lẹ́lẹ̀ wo.
1: Ó yá wọn kàn ṣe mistake kékeré ni. Wọ́n á ní bọ́mbà ìkìlà ó ti ṣe. Ilé tẹ́ fi ra mìíràn. Táwọn tó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ yìí, wọ́n dẹ̀ ṣe perfectly. Ṣé mọ̀ yìí pé náà ti di oníṣẹ́ gbajúmọ̀ nìyẹn? Gẹ́gẹ́ mo yí sọ lẹ́ẹ̀kan, ẹ̀yin náà ẹ fẹ́ polówó ọjà yín. Ẹ kàn sí ìkànnì tá a wà yìí. Èyí tó kalẹ̀ sí pópónà Láàfin Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Bẹ́ ẹ bá ń bọ̀ láti Àpáta, tẹ́ ẹ bá ti kọjá Sharp Corner. Tẹ bá ń bọ̀ láti Akálà, tẹ bá ti bọ́lẹ̀ ní Olúsọjí, ẹ wọlé, ẹ wọlé Sólúyọ̀lé. Tẹ bá ti fẹ́ máa padà sí Mobi, ẹ ti rí wa gbàgede la wà. Tẹ bá dẹ̀ ń bọ̀ láti Mobi kẹ tó dé Sharp Corner, gbàgede látàkàn gbọ̀n sí White and Blue Building, òun náà la wà. Àbíkẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi. 08038072357 08038072357 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, òun náà ni WhatsApp nọmba mi. Ẹ kàn ní kí n kàn sí yín, n ó kàn sí yín níbi iṣẹ́ yín àti ní ibi òwò yín. Ó dá o, ilé-iṣẹ́ Síkò àwọn ti ṣe kínní, àwọn ti wà lórí ètò yìí. kina ni fun wa e je kan se kini e je ki won fe nu ara won so on ti won ni fun wa mo nbo

0: ẹ̀kan tẹ Zico Classic 1.
1: Zico yìí báwo ni wọ́n ṣe kọ́?
0: Z-I-C-O-R. Zico Classic 1.
1: Zico 1.
0: Ẹ máa kọ alfabẹ́ẹ̀tì ni 1 yẹn. So agbeyin debe te ba de Instagram e ko ba yen na te ba de what do we call it
1: WhatsApp number na ko
0: WhatsApp number wa na ni
1: 080 69 69 18 18 26 26 55 55 le kan si
0: 080 60 69 69 18 18 26 26 55 55
1: to ba je gbadare ti o

ẹ̀yin náà orí ọ̀fẹ́ àti àǹfààní wà fún yín láti wá polówó iṣẹ́ yín iléeṣẹ́ síkò síkọ̀n àwọn ní síkọ̀n ni àwọn náà ti ṣíde rẹ̀ àǹfààní àtòrí ọ̀fẹ́ náà wà fẹ́yìn náà láti wá polówó iléeṣẹ́ yín ohun tẹ̀ ń ṣe níléeṣẹ́ yín àwọn ń ṣe shoe and bag ló ń lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n lóríṣìíríṣìí ìpolówó wọn lẹ ti gbọ́ àwọn fúnra wọn náà tó jẹ́ ọ̀gá àgbà níléeṣẹ́ yìí àwọn fúnra wọn náà lẹ́gbọ́n wọn yẹn ẹ̀yin náà fẹ́ ṣe léyìí ẹ̀yin náà pè mí kí n kàn sí yín 08038072357 ẹ kàn sí mi ẹ bá mi sọ̀rọ̀ ẹ jájọ sọ̀rọ̀ kí n kàn sí iléeṣẹ́ yín kí n wá wo iléeṣẹ́ yín nítorí pé gani and viji o na ni ka gani e mo we wo mo wo bo mo wo ipe iroko o na ni won pa e ti mo ikoni west radio ipe a ni momu lomu o da ori eto ise owo na le wa ye abala asiri dan mu wa ni belenja o na ni we pe eyin na e le isonigbo wa abala ye ka ma jo lo bi eleyi iṣẹ́ yín náà kó ta kálé kó ta kakọ. abala àṣírí dán ní bẹ́lẹ́jà àkókò tó kò yìí kí la fẹ́ mú wá. ó náà ló nǹkan tá a máa ń sọ wípé àṣekún lowó ọ̀nà kan ò wọ́jà. àbí báwo lẹ ṣe fẹ́ mú àṣekún lowó ọ̀nà kan ò wọ́jà. àṣírí wo ló ń bẹ nínú.

0: rẹ̀ lé ń bẹ nínú ọ̀nà kan wọjà àṣekún òun náà lówó. Ó náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ló jẹ́ wípé àìmọye àṣekún tí wọ́n ń ṣekún iṣẹ́ ọwọ́ wọn. Ṣùgbọ́n àfarawéwá ni ìkẹta. Àṣekún òun náà lówó, ọ̀nà kan ò wọjà. Àtòun àtà àfarawé kí ni? Ohun táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ṣe pẹ̀lú ara wọn, àṣírí wo ló ń bẹ nínú wọn? Àṣírí tí ń bẹ nínú wọn, ó náà ni wípé ó dára lọ́pọ̀lọpọ̀ kéèyàn ó ṣe àṣekún lówó, kéèyàn ó ṣe ọ̀nà kan ò wọjà. Nítorí wípé orílẹ̀-èdè wa tá a wà yìí, ó gbà bẹ́ẹ̀, ó gbà bẹ́ẹ̀, ó gbà bẹ́ẹ̀ kéèyàn má ṣọ̀lẹ́. Bóyá ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ẹ jẹ́ kí n mẹ́lẹ̀ yìí tó jẹ́ pé wọ́n jẹ́ aránṣọ tó jẹ́ pé tẹ́lọ̀ ni wọ́n, ẹ tún lè rí wọn kan tún ṣe kí ni? Kí àwọn náà kan tún mú iṣẹ́ éjẹ́ǹtì kan máa bá èèyàn fi lé rẹ́ǹtì. Ọ̀pọ̀lọpọ̀ bábí ìsàlù ló wà bẹ́ẹ̀. Ìyẹn ni wípé ọ̀nà kan ò wọjà, àṣekún lowó. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ló jẹ́ wípé ó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pèdèpèdè. Ohun mìíràn tí Garment of Praise atọ́kùn ètò àkàndá ẹ̀dá. Ẹ mọ̀ pé oníṣẹ́ ọwọ́ ni, oníṣẹ́ ọwọ́ tó yanrantí. Àṣekún lowó ni mo máa ń sọ. Àtọ̀nà kan ò wọjà. Èyí tí àfarawé tó wá jẹ́ ẹ̀gbọ́n wọn. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣàfarawé rẹ̀ ìjẹ́ ò tilẹ̀ mọ́. Àṣekún tó ń ṣe àṣekún rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí bàbá yìí sọ, àìkè dáìró, àwọn tó ń tọwọ́ bàpọ̀. Ó fẹ́ dàbí inú ìwé kan mo ti kà ń gbà kan, àbí a kàn gbọ́ gẹ́gẹ́ bí ìtàn ni. Wọ́n ní arákùnrin yìí ní gbogbo ìgbà ó ń yọ bí ọjọ́ ni, ó ń yọ bí ọjọ́. Tó bá sọ pé èèyàn ń yọ bí ọjọ́, èèyàn ni pé àgbo tó bá dé, àwọn èèyàn wò yí pé ṣé ẹnì ń ṣe ju iṣẹ́ ká gẹ̀rí yìí gẹ̀rígẹ̀rí? Ẹ ti mọ̀ láyé ìgbà yẹn. Bẹ́ẹ̀ kan fa bẹ́ẹ̀ kan fi fárí. Bílípà ò ní pẹ́kẹ́pẹ́kẹ́ ẹ̀yìn tó jẹ́ pé ẹ mọ̀ ń gbà yẹn. Ò ní pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́. Òun náà ná sọ pé ẹnì ń ṣe. Ṣùgbọ́n tó bá dé àgbo, anáwó yàlà yòlò. Àwọn ọ̀rẹ́ wa ń wò wípé báwo lẹni ṣe ń ṣe é? Gẹ́gẹ́ bí ìtàn, bóyá ìtàn ni àbí ìwé. Ṣùgbọ́n mo kàn tiẹ̀ fẹ́ fi kó dá wa lójú ni. Gẹ́gẹ́ bí àfarawé ò fi ṣe gíní tí ò fi sàn. Ó bá dágbo yóò dá gọ̀jọ́gọ̀jọ́.
1: A ní kí n bá jí lówùrọ̀.
0: Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n wá wò ó gẹ́gẹ́ bí àfarawé. Táwọn náà wọ́n ń ṣàfarawé rẹ̀. Wípé báwo ló ṣe ń ṣe é? Ọ̀nà wo ló ń gbé gbà? Ọ̀rẹ́ wa ni iṣẹ́ kan iná lájọ ń ṣe, iṣẹ́ kan iná lájọ ń ṣe. Ṣùgbọ́n ó di ọjọ́ kan. Àṣírí rèé o, lábala àṣírí dán. Gẹ́gẹ́ bí mo ṣe sọ́lẹ̀ kan pé ó dára lótìtọ́ àti lódodo kéèyàn ṣàfarawé àbí kéèyàn kó ṣe ọ̀nà kan ò wọjà. ọ̀nà kan wọjà.
1: Libra. Owó lo wọ́n jẹ́. Nọ́mbà kan
0: yẹ. Wà iná.
1: Lọ sí kan.
0: A máa níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Ibrahim ń wojú mi.
1: Abáwo sàlẹ̀ ọ̀rọ̀.
0: A níṣẹ́ ọwọ́ lọ́wọ́ náà. Àwa náà ń ṣiṣẹ́ ọwọ́.
1: Ó lẹ́gbẹ̀ẹ́.
0: Bẹ̀rọ yìí pé
1: oníkì bá dìjì
0: lásán láfihàn ètò iṣẹ́ ọwọ́ láàyò
1: ọ̀pọ̀lọpọ̀
0: ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́.
1: Máyà gbàdúrà.
0: Àwa náà fẹ́ níṣẹ́ ọwọ́ bíi méjì bí ọyọ kan sí méjì náà lọ́wọ́.
1: Màmá akọrin sẹ́dùn mọ́.
0: Ta dẹ̀ ń ṣe é tó dẹ̀ yé wa yéké. Ẹ̀yin náà ti gbọ́ ẹ ti gbọ́ náà nìyẹn. Láwọn máa wò wípé ajọ́ ń ṣiṣẹ́ yìí ni. Ṣùgbọ́n àṣírí òye kò yí ọ̀pọ̀lọpọ̀. Láwọn wò wípé wọ́n ní ló dọjọ́ ọjọ́ yìí. Làwọn agbófinró dé. Kí ló dé kí ló ṣẹlẹ̀. Ẹ mọ̀ yìí pé báwọn agbófinró bó bá fẹ́ ṣiṣẹ́ wọn tán bá fẹ́ ṣiṣẹ́ wọn dáradára. Wọ́n ó ṣiṣẹ́ yìí wọ́n ó sì dójú àmì. Ẹ mọ̀ yìí pé wọ́n máa sàn kankan wọ́n ná ẹni yẹn ń pòyì bí àga bábà àbẹ́ ẹ̀yìn náà ti mọ̀ àbí. Ẹ ti mọ̀rọ̀ àwọn àga wọ̀nyẹn wọ́n á ló ń pòyì bí àga bábà àwọn àga ìgbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé ó máa ṣì rí bẹ́ẹ̀ náà nírú àkókò tá a wà yìí o. Lọ́ní dèdè ibi tó jẹ́ pé àga yìí wà ni wọ́n gbé ibẹ̀ sókè. Wọ́n ká àwọn nǹkan tárò pé bóyá kí ó máa àkàgà má bà ṣubú tó tẹ́ síbẹ̀. Ni wọ́n ó ṣí sókè. Wọ́n ní bájínà tù. Ni wọ́n kó lábẹ́ àga tó jẹ́ pé òfin nǹkan bò. Àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ló ṣe kíni ló jẹ́ pé agbóde gbà. Àwọn ọ̀gára ọlọ́ṣà ni. Bẹ́ẹ̀ náà ló ṣe wà léni o. Kíni ọ̀pọ̀lọpọ̀ kí ló fi ń ṣe àfarawé. Kíni ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe àṣekúnlowó. Kíni ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe ọ̀nà kan wọjà. Ṣùgbọ́n ìwọ wá ń ṣàfarawé àṣírí rèé o. Ó mà ṣírí. O mọ ohun tó jẹ́ pé ọ̀nà mìíràn tó ń tọ̀. O mọ ọ̀nà mìíràn tó ń tọ̀. Ṣebí aṣá àjọ ń ṣiṣẹ́ yìí ni.
1: Àwọn tí.
0: Àjọ ń ṣiṣẹ́ ọwọ́ yìí náà ni. Ṣebí aṣá àṣejúṣe ọwọ́ yìí báwo ló ṣe ń ṣe ọ̀nà ló ń gbé gbà táwa yìí ò dẹ̀ wá mọ̀. Ṣé kì í ṣe wípé ó ti ń da nǹkan mìíràn fún àwa báyìí àbí ṣé kì ní nǹkan tá a ṣe.
1: Ìjọmọ
0: ti. Tá a fi lè tá títí gbogbo rẹ̀ ò fi ṣe bíi ti lágbájá.
1: Ìyá ẹṣẹ ni ó ní dáńpọ̀.
0: Ó dára ká ṣe àṣekúnlowó.
1: Àpápá ajé kúnlẹ̀. Ó yá.
0: Gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́. Ṣùgbọ́n irú àwọn àṣekún lowó wo là ń ṣe. Ọ̀nà kan wọ ọjà. Irú ọ̀nà kan wọ ọjà wo là ń ṣe. Àwọn kan tún máa ń pè ní side hustle.
1: Àpápá
0: side hustle.
1: Ṣé kúnlẹ̀.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé.
1: Ó yá.
0: Àwọn èèyàn ti mọ̀ pé aago mẹ́sàn-án. Agogo mẹ́sàn-án ni wọ́n débi iṣẹ́ wọn. Wọ́n dẹ̀ fi àkókò yẹn ṣeré. Ṣùgbọ́n wọ́n ti bọ́ síta látàgo márùn-ún àbọ̀. Wọ́n ní ọkọ̀ bóyá ọkọ̀ kabúkabú ni. Àṣírí rèé. Ẹ fún ìwọ oníṣẹ́ ọwọ́ náà. Wọ́n ní ọkọ̀ kabúkabú wọ́n ti sáré fi ṣe kíni wọn lọ́bọ̀. Wọ́n wá darí sí ibi iṣẹ́ wọn. Wọ́n wá darí sí ibi iṣẹ́ ọwọ́ wọn. Ẹ̀yin ó wá wò wípé báwo ló ṣe jẹ́. Àṣírí ni. Kò yẹ kí èèyàn ó ṣọ̀lẹ́. Àìṣọ̀lẹ́ náà ni. Ìwọ́n tó ti mọ̀ wípé iṣẹ́ ọwọ́ rẹ káwọn èèyàn tó wá kán tó wá kán tó wá yóò fẹ́ tango mẹ́sàn-án aago mẹ́wàá.
1: Tún ṣe wọ́.
0: Àkókò yẹn èyí tó fi ń sùn nínú ilé.
1: Ó yá.
0: e to fin lojo ladugbo yi pe o ti mo yi pe akoko bayi lawon customer re ma nwa ni ise yin to ma nbere o se lo akoko yen na ko fi se kini ko fi se side osu to dara ati be lo eh ma wo afara we se o gbogbo eyan ni se owo e wo e mu lowo asiri na leleyi fun gbogbo eyan ni se owo Ah, niri ju bayi lo lori eto ise owo ni titi osan yi.
1: Oko mura ago mejo la ma wose.
0: Eti mo yi pe dede agogo kan si agogo meji, o na ni eto yi ma nwaye ani iseju belenjana ni. Mo ki ile ise eyi to je pe awon na ton fara won lori eto yi le ise sikon. Loruko Oluwa Olorun yo ma mo yin tesiwaju e ti darapo mo wa etu bo ma tesiwaju. Hey, eto, ishi owo abala meji, lokale sori eto ye, abala koko, onani abala idon, abala ikeji, onani abala ashiri idon, utamuwa ni abala idon, onani awan, bomba ripieni, awan na, la muwa ishi owo kanto daduroni, abala ashiri idon, onani let it go ni, side osu, ati, if afarawe, ewa afarawe shi ukubo, enye, onishi owo, ashiri ni edimo, side osu tuba yeke eshi o na ni ke eshi hey loruko Olorun oba loruko awon lase ati loruko awon loga loruko lo botini mi engineer to dile agbara mo Stephen Igbe o na ni olotu eto yi loruko Ibrahim to duro timi gbagba to ba mi gbe soke to ba mi gbe sisale timi tayo Adewumi na to fun yin ni fara o na wa bi pelu mi loruko mi o yi pada Sunday Afolabi itemo si emi lolope e fe pe mi leyin eto eyin na fe wa polowo ile ise yin gege bi ti ile ise sikan e pe mi 08038072357 08038072357 una ni whatsapp number mi e pade mi lori eto emi lolope ni ojo isimi ni didago merin o dabo Ode ojo mejo ise wa ko ni dibaje ise wa de ni di se ma wa lowo

0: Elves Radio 89.3 FM. Nibe Kongolewa.
1: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwatosin GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwatosin GOP Government of Praise. Ẹ máa gbọ́ Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
2: Èmi Wálé Àrùtù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín tó sì lọ.
3: Nana.

ẹ jọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ fẹ́ gbójúwò wa nìkan ni Facebook wa tẹ tún fẹ́ gbádùn wa bẹ́tà òun tẹ kàn nílò láti tẹ sórí fóònù yẹn West Radio 893 FM fan page West Radio 893 FM fan page òun náà lẹ́ máa fi wò wá ketekete West Radio 893 FM fan page òun náà lẹ́ máa fi wò wá live and direct tẹ bá dẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ máa bá wa láìkí ẹ ẹ máa bá wa ṣíẹ kẹdẹ máa ṣe kí ni ẹ máa fi kọ́mẹ́ǹtì yín kẹ máa fi sí abẹ́ ẹ ṣe gidi gan ẹ ṣe o.

Lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà tí mo wo fọ́nrán ẹ̀ lórí ìkànnì Facebook, in fact, omijé dẹ̀ ń bọ́ lójú mi pé, ṣé èèyàn làwọn ẹni yìí dẹ̀ ń ṣe bí ẹran báyìí? Ọlọ́run máa ṣàánú wa lórílẹ̀-èdè yìí, ṣàánú wa lórílẹ̀-èdè Nàìjíríà, ṣàánú.

ìgbà tí mo wo ìṣẹ̀lẹ̀ yẹn iṣẹ́ ilé ayé dẹ̀ ijílẹ̀ ilé ayé sún èmi gan pé ìwọ ọlọ́mọ àṣàánú wa in fact mo kàn tó wòdò ara mi ni pé àwọn ọ̀rọ̀ tí ò tọ́ kó má máa jáde lẹ́nu mi sí ọlọ́run in fact mo tún wòdì ara mi.

0: ọ̀rọ̀ ìṣí tí ètí mo mú wá mi ò ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ, mo kàn sáré mú yẹn wá bó ṣe rí lọ́kàn mi, bó ṣe rí lọ́kàn mi ló jẹ́ kí n tún sọ̀rọ̀ nípa ẹ̀ nírọ̀lẹ́ yìí.
1: Àránṣe tó fi jẹ́ mi lára jẹ́ olóògbé, ṣàlékún lójú ti tẹ́lẹ̀ wọn lárí.
0: Ọ̀rọ̀ ìṣí tí mo mú wá nírọ̀lẹ́ òun náà ni mo pè ní ọgbọ́n.

0: À ẹ má bínú ọ̀rọ̀ sí títí mo mú wá ní ìrọ̀lẹ́ òun náà ni mo pè ní ìfẹ́ ìfẹ́ ni mo fẹ́ sọ. Ìjẹ́ mọ̀ wípé ibi tí ò bá sí ìfẹ́ kò lè sí ìgbéga ń bẹ̀ láyé láyé. Mọ́mì, dádì, ìjẹ́ mọ̀ pé ibi tí ò bá sí ìfẹ́ kò lè sí ìtẹ̀síwájú ń bẹ̀ láyé láyé.
1: Ọ̀rẹ́ mi máa rọ̀ kan ohun gbogbo pẹ̀ lásìkò, ọdún bá ti dé lọ́sàn-án.
0: Ẹ jẹ́ ká wò báyìí, ìyàwó tí ò bá ní ìfẹ́ ọkọ yìí jẹ́ mọ̀ wípé ọkọ yẹn máa máa rùn sí ni gbogbo ìgbà.
1: Àgbẹ̀ fúnra ọ̀ lálẹ́ àgbẹ̀ ṣùgbà, ilé bá súnmọ́ lọ́jọ́ kejì iṣẹ́ ọ̀rọ̀ pẹ̀ ló ṣùgbà iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó.
0: Ẹ jẹ́ ká tún gbé wò báyìí, ọkọ tí ò bá ní ìfẹ́ ayé ẹ̀ gbogbo ìgbà pátá ló máa máa kọ̀ǹplé. Bí ayé àyẹn gbé igbá, a ní kò mọ̀ ń gbé. Bó ṣe ọbẹ̀ tó dùn kan, a ní irú ọbẹ̀ rádaràda wo ló ṣe yìí. Bó múra gan, ṣé báwọn ẹgbẹ́ ẹ ṣe ń múra nìyẹn? Kábíyèsí Ọlọ́run.
1: Àsìkò wọn sọ sórí ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
0: Ilé ìjọsìn tí ò bá sí ìfẹ́, ìjọ yẹn kì í ṣe kí ni, kì í dàgbà. A rí pé ilé ìjọsìn tí ò bá sí ìfẹ́, olùṣọ́àgùntàn tó bá wà ńbẹ̀, tí ò bá fi ìfẹ́ bá àwọn ọmọ ìjọ lò, ohun kan tó máa wà lọ́kàn ẹ̀ ni pé kóun ṣàgbowó lọ́wọ́ wọn, kó máa bá tiwọn lọ.

àní olùṣọ́àgùntàn tí ò bá nífẹ̀ẹ́ àgùntàn dénúdénú nǹkan tó wà lọ́wọ́ àgùntàn yẹn la fẹ́ gbà pé wo jẹ́ ń gbájáre máa gbé ogun ẹ lọ járe kò ní lè ṣe nǹkan tó yẹ kó ṣe fún ẹni yẹn láti gba ìtúsílẹ̀ kúrò nínú ipò tó wà. ṣùgbọ́n olùṣọ́ àgùntàn tó bá nífẹ̀ẹ́ kò ní wo ti owó rárá. A ní ìyá kí lẹ ló ń ṣe yín, kí lẹ ló ń ṣe àwọn ọmọ yín? Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun lórí kinní yẹn. Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun. Adi ẹ̀rí, adi testimony. Kẹ́ ti mọ̀ pé àwọn yẹn olùṣọ́àgùntàn ní tòótọ́ òun ni wọ́n. Ẹ jẹ́ ká tún gbé wò báyìí, ilé-iṣẹ́ tí ò bá sí ìfẹ́ ń bẹ̀, ilé-iṣẹ́ yẹn kì í dàgbà. Ilé-iṣẹ́ tí ò bá sí ìfẹ́ ń bẹ̀, tí wọ́n bá ṣèṣe promote èèyàn kan, àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn a máa kùn kí ni ṣóun nìkan ló wà ń bí ni, ṣóun nìkan ló mọ̀ ń ṣe ni, kò sí ìfẹ́ ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ilé-iṣẹ́ tí ìfẹ́ bá wà ń bẹ̀, tí wọ́n bá promote àwọn èèyàn kan, àwọn tí wọ́n ti ẹ̀ promote àwọn wò pé abayín dúpẹ́. Àwọn náà máa sọ wípé tiwa náà fẹ́ dé. Ó túmọ̀ sí pé ìfẹ́ ó wà ń bẹ̀ nìyẹn. Wọ́n dẹ̀ tún ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run tó ṣe ti A, àṣetì B, àṣetì àwọn náà fáwọn náà.

Ìwọ ọ̀gá tó lọ́mọṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n tó ò nífẹ̀ẹ́ tó ń wò pé ibi náà ló máa dàgbà sí èmi náà ló máa fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn kábíyèsí lọ tí èrò ẹ pa ní ìrọ̀lẹ́.

Ẹ jẹ́ ká wo ti àwọn bandits tó ń pàyàn káàkiri lọ́tún ló sì. Kí ló sọnù? Ìfẹ́ ló sọnù, kò sí ìfẹ́. O lè tí ìfẹ́ bá wà tó bá nífẹ̀ ní tòótọ́. O lè wọ́ mọ́ làkejì ẹ kó wá gbé ọ̀bẹ sí lọ́rùn pé kó wá ṣe bí ẹni ṣẹran. Ah, kábíyèsí, ìfẹ́ ti sọnù.

Orin yìí ó máa ń fún mi ní inspiration gidi gan ni. Torí pé àwọn lyrics tó wà ń bẹ́, àwọn lyrics tó ṣe kíni tó powerful gidi gan ni. Ṣé ń bá mi ń di ọ̀rọ̀ tí mò ń sọ, ṣé ń de, ṣé ń mu ti ń bẹ̀. Ìfẹ́ ẹjẹ́ ká ní ìfẹ́ ara wa, tí ọkọ bá ní ìfẹ́ aya, ò ní sọ wípé o a lọ máa yan àlè ń ta. Ọkọ tí ò bá ní ìfẹ́ aya ẹ̀, a fi àwọn ọmọ, a fi aya sílẹ̀ nlé. Èyí owó tó yẹ kó fi tọ́jú wọn kò ní fi tọ́jú wọn. Àwọn tí ò yẹ kó kó fún ta lálọ máa kó fún ta. O ṣe yan, ara ẹ ló ń ṣe. Òun pọnmi sílẹ̀ fún ọjọ́ alẹ́ ẹni, torí nǹkan tó bá gbìn náà ló máa ká. Ẹ jẹ́ ká ní ìfẹ́, ká fi ìfẹ́, ká fi bá ara.

ẹ wo ẹ jẹ́ kí n dánu dúró níbi bí iná ẹ jẹ́ n dánu dúró díẹ̀ tá a sọ náà mo mọ̀ wípé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ayé ní àǹfààní. Ẹ jẹ́ kí n máa kó ẹrù mi lọ sí abala kejì. Ṣé ti rẹ́dì? Ẹ tún gbọ́ nǹkan. Ẹ rẹ́dì ẹyin ìyá ṣe ti rẹ́dì. Ẹ wà nǹkan fìdílé ẹ fìdílé nǹkan. Torí pé ètò ti tè ní a fẹ́ jẹ́ kí ẹ bá wa dá sí ohun tá a fẹ́ gbéyẹ̀wò ní abala kejì lórí ètò àkàndá ẹ̀dá ní ìkànnì West Radio 89.3 FM. Ibo lẹ́tí ibẹ̀ lẹ́tí ṣe kí ni? Lẹ́tí ń gbóhùn wa kété kété kété kété lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ gbójúwò wa nìkan ní Facebook wa West Radio 893 FM fanpage West Radio 893 FM fanpage òun náà lẹ máa fi wò wá ketekete tẹ bá dẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ máa bá wa láìkí ẹ ẹ máa ṣe kíni ẹ máa láìkí ẹ ẹ máa kọ́mẹ̀ntì kẹ́dẹ̀ máa ṣe kíni ẹ máa bá wa ṣí ẹ lógúnlógún àti lọ́gbọ̀n lọ́gbọ̀n.

0: ẹ jọ ẹ bá mi gbé máìkì ẹ bá mi gbé máìkì esther ẹ bá mi gbé sókè brother mi brother ẹ bá mi gbé máìkì yẹn sókè ẹ bá mi gbé ohùn wọn sókè nǹkan ńlá la fẹ́ gbé yẹ̀wò ní ìrọ̀lẹ́ títí ni nǹkan ńlá la fẹ́ gbé yẹ̀wò dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ bá wa ṣe kíni kẹ́ bá wa dá sí láti jẹ́ àkàndá ìdá kò ń ṣe nǹkan tó rọrùn ìpèníjà ńlá gidi ni ọ̀pọ̀lọpọ̀ àkàndá ìdá ló dẹ̀ ń ṣe kíni ló ń la nǹkan síbi méjì kọjá ìgbà tí esther tó ń discuss nǹkan pẹ̀lú mi ní ọ̀sẹ̀ tó kọjá in fact mo ní lọ́kàn mi pé olúwo ṣe torí nínú ìrìn àjò ẹ̀dá láyé you need the right person in your life oya ẹ bá mi dárúkọ yín ẹ dárúkọ yín ní fù torí èmi kàn mo yọ nínú mẹ́ta ó dà pé nínú mẹ́ta mo ti yọ esther yín àbí.
1: ìbẹ̀rù olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹni tó bá bẹ̀rù olúwa àti ṣe rékọ kò ní ní lára ṣọ ìwà wọ̀ọ́rẹ́ mi ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lóko wípé ẹ̀ka rẹ̀ ẹ̀ka sàn ẹ̀ka lẹ́ni gbogbo tẹ́ ti ń gbọ́ mi orúkọ tèmi ni esther ọmọwálé ọlá aya adédèjì ìṣẹ̀lẹ̀ ọmọ adésínà ṣọdẹkẹ́ lórí ètò tòní kí la fẹ́ sọ nípa rẹ̀ bí ọ̀gá mi tilẹ̀ sọ a fẹ́ sọ nípa ìmọ́tótó
0: ìmọ́tótó
1: bẹ́ẹ̀ni
0: kàbíyèsí ọlọ́run
1: bí àwa tí à ń tọ́jú àwọn àkàndá ìdá àwọn abarapé ènìyàn kí ni ìpinnu wa tàti ìfipinnu pé mi ni màmá tọ́jú ẹni yìí ọ̀pọ̀ wọn ló ti sọ ìpinnu nù
0: tó jẹ́ wípé ṣé pé èèyàn gbúdọ̀ ní ìpinnu
1: bẹ́ẹ̀ni o
0: kàbíyèsí ọlọ́run
1: ẹni tí ò bá ní ìpinnu a kàn máa ṣe pé ṣáà jẹ́ ń ṣe kí n kúrò níbẹ̀
0: kí n kúrò níbẹ̀
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé ọkọ ni àkàndá ẹ̀dá tí ìyàwó rẹ̀ ò bá pinnu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ sọ lẹ́ẹ̀kan wípé tífẹ̀ẹ́ ò bá sí níbẹ̀ ìfẹ́ lè wà níbẹ̀ kéèyàn má pinnu o bẹ́ẹ̀ ni ọ̀gá mi téèyàn ò bá ti pinnu pé kíní ìmàdé ṣe ó dẹ̀ máa work out
0: ìfẹ́ lè wà níbẹ̀
1: bẹ́ẹ̀ni
0: kéèyàn
1: má pinnu ẹ̀ bẹ́ẹ̀ni
0: ìyẹn tún dìpọ̀ ó dìpọ̀ díẹ̀
1: ìfẹ́ lè wà níbẹ̀ kó má pinnu kó kọ́ pé lágbájá ọkọ mi ni akíli tẹ wọn ṣe báyìí ẹ wo nǹkan tó ti ṣe fún mi tẹ́lẹ̀ kí ni kan akọ̀mọ̀rán tí gbogbo àti ṣe ìgbà ìmọ̀
0: kì
1: í ṣe pé kò nífẹ̀ẹ́ rí ó ti nífẹ̀ẹ́ rí ṣùgbọ́n kò pinnu pé òun máa ma nífẹ̀ẹ́ yẹn lọ so gẹ́gẹ́ bí àwọn ènìyàn tá à ń tọ́jú àwọn àkàndá ẹ̀dá mo fẹ́ bẹ̀ wá lọ́sàn-án yìí wípé ẹ rí wípé ìmọ́tótó àwọn ẹni yìí ó jẹ́ ohun tó mú mi lọ́kàn yín make it your best priority ẹ má kàn sọ́gbà ṣàjókòó ọ̀pọ̀ ló tiẹ̀ ti sọ wọ́n dání tó mọ bá wọn máa tọrọ tó jẹ́ pé wọ́n á rò pé tó bá dọ̀tí wọ́n á mọ̀ pé yà ń jẹ́ ni
0: ṣó ṣe ń ṣe bẹ́ẹ̀ ni
1: bẹ́ẹ̀ ni ọ̀gá mi
0: ó ṣe ń ṣe bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni wípé tó bá ti mọ́jú wọn ni mọ̀ pé yà ń jẹ́ ṣe ti rírí
0: èmi ti rírí
1: wọ́n mọ̀ mọ̀ jẹ́ kó look irritated báwo lè ní ṣe rí báyìí táànù á lè ṣe yín ẹ ti wá gbàgbé pé ṣe lẹ ń dá ìsọ̀kan àìsàn fúnra ẹni yẹn o ẹ ń dá ìsọ̀kan àìsàn fún ni torí pé ipò tó wà gan kò mú ok bóyá ẹ wá jẹ́ kó wà ní environment tó dọ̀tí ìgbẹ́ gburugburu tún bẹ̀rẹ̀ sí ní ṣe
0: igá
1: gburugburu ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe ẹjọ́ báwo ló ṣe fẹ́ tọ́jú ààrẹ ẹ̀yin iná tẹ kọ sínú ìdọ̀tí iná lẹ́tù máa bu lẹ́tù máa ṣe mọ́ ibi tó wà èyí ni ẹ̀bẹ̀ mi sí gbogbo àwọn ènìyàn lọ́sàn yìí wípé pápá wa tí a wà ní ipò yẹn má torí ipò tó wà kọ́ra rẹ sílẹ̀ pé wo ṣáà jẹ́ kí n jókòó báyìí.
0: ó túmọ̀ sí àwọn tó àwa tá a wà ní ipò àkàndá ẹ̀dá.
1: bẹ́ẹ̀ ni.
0: ká má torí ipò tá a wà. ká wá ṣe kí ni ká wá kọ́ra ṣó ṣe ń ṣe kéèyàn kọ́ra ẹ̀ sílẹ̀ ni.
1: ó ṣe ń ṣe o.
0: ó ṣe ń ṣe.
1: tó bá nígbà tó bá ti rora rẹ pín.
0: kábíyèsí
1: ọlọrun nígbà tó bá ti ra rò kan pé ẹ wọ ẹ ṣáà jẹ ká máa jí ká máa sùn. bẹ́ẹ̀ ni àìmọye ẹni tó jẹ́ pé kò sí nǹkan tó ṣe gan kò kàn mọ́ ni. mò ń ka nǹkan kan lórí kinní lénìí arábìnrin yẹn lòun lọ kí ọkọ òun fiancé òun nílé ó nígbà tóun wá débẹ̀ fiancé òun sọ pé tó bá ti ń lọ kó bá mi palẹ̀kùn dé ó bá mi tún gbogbo kinní ṣe o ó ní ṣùgbọ́n òun máa ń gbàgbé nǹkan ó nígbà tóun wá ń lọ òun kọ́ bèrè owó mọ́tò ọmọkùnrin yẹn sẹ́ndì owó mọ́tò sóhun gbogbo onílé oúnjẹ tó rà fóun káwọn tó jọ sùn lọ́jọ́ ní àná òun gbé sílé gbogbo ilé bẹ̀rẹ̀ sí ní rúùn gbà tọmọkùnrin yẹn máa dé ó wá pè pa ipẹ̀ ló tún gbogbo onílé ṣe náà ó gbà òun gbàgbé ni kò ṣe pẹ́ sẹ́ ń dọwọ́ òdún o mo wá kọ sínú bẹ̀ mo ní pé definitely òun gò mọ fúnra ẹ̀ ni ọ̀pọ̀ ni kò ṣe pé àrùn tó ń ṣe ni ohun kò yọ lóòrùn so mo fẹ́ bẹ gbogbo àwọn ènìyàn lọ́sàn-án yìí ẹ rí dájú pé ìmọ́tótó ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí èèyàn tún gbúdọ̀ káìsàn máa ń san o nítorí pé owó téèyàn àwọn òyìnbó máa ń san pé prevention is better than cure o pe o se se fun wa lati prevent aisan te so ba wole owo imo toto le ko le rise ko le ra iwosan yen pada so ebe ni mo fe be wa losan yen bi daju wi pe o je ni mimo ko na eni nkankan o tun fi bukun iyi teyan nini ti anytime eyan ti o ji pe pe to ba ni imo toto awon to wa like e ran sipa e je ma gbagbo yen sibe yen ko ma ni like e
0: beni beni
1: e je ma se kini ko sibe yen ko ma ni like e tori po ti je o ti je iwa re niyan so mo fe be gbogbo eniyan losan yi ri daju pe o mo tori pe aisan aisan ko rorun
0: beni kolo kolo ma ja sa aisan
1: ami loruko jesu
0: orisirisi nkan lo ti ekun ita nisin orisirisi eni to ba kan lo mo
1: beni
0: nkan bi oni kan wa o
1: ami
0: eni to ba kan lo mo nkan bi oni kan wa nkan ti Esther n gbiyanju lati so ni irole yi o na ni pe gbogbo eyin to je pe en fi eyan laayo lati ma toju awon akanda ida awon kan wa to je pe won ni home to je pe ibe na tin toju awon akanda ida won tin toju won lorisirisi ejo e ba won se won ni e ba e je ki imo to yen ko se ko tu gayata ju ta teyin wa lo mo lo si odo woman kan woman yen o ni home in fact te ba wonu le awon omo yen e le gbo orun kankan te ba wonu le won te ba wo toilet won te ba wo bathroom won e le gbo orun kankan ibe yen wa decent to je pe tv everything ko to le mu won to le munu won dun o gba nbe in fact inu mi dun gidi gan ni inu mi dun gidi gan nkan ta ngbiyanju lati so ni irole iniyan Esther de tun so nkan kan o ni awon kan tun wa to je pe won ma mo je ki akanda bi akanda yen bi awon toju e ni o bi awon gba to I don't know bi awon gba to won mo je ko wa ni idoti won ni je ko wa ni mimo so that anu awon yen a le se lati ma fi se kini lati ma fun ni owo
1: beni
0: ejo
1: beni
0: enikeni to ba nse be enikeni to ba nse be ejo ejawo nbe ejawo nbe omo te wo pe a ko mo nkan kan yen elede en wo yin o
1: beni
0: olorun de en wo yin pelu
1: beni
0: te ba se daada pelu e olorun a se daada pelu yin o te ba si se daada olorun na se dakeju pelu yin tori pe a ko kan dede wa lati bi kan ati bi kan na atodo olorun lo ti wa olorun lo da so gbogbo awa ta ba ni akanda eda lodo eje ka se kini eje ka toju won daada awon kan kan ti e tin pe wole gan lai ti pe studio line sita bi ya ka ti e pe studio line sita ko tu wa di pe mo tu fe je ka tu soro ni abala yen na ni o ka tu wa tu soro lori nkan kan nipa awon akanda eda ejo ba mi gbe ko yen o to di pe mo pe studio line yen sita hello Olorun lo nto oruko yin ati bi te tin pe wa Okay, lati bo. Bi odun latoyo. Okay, e se gidi gan sa. Ami.
2: Awa ta ja kan da. E be gidi gan wa so. Je en telo nda bi en tin ya. Olorun kan je pe akanda ni ja ti akanda nu.
0: Ese gidi gan ni.
2: Ọgá wa.
0: Yes, sir, baba mi eyin lo, Ọlọrun lo ga wa.
2: Mo kò ní bíọ́sì mo ta rí sẹ. Mo ní mo ní ìdíyàn lọ́wọ́ ọmọ Nàìjíríà. Tí mo fẹ́ máa sin adìẹ pẹ̀lú Tọ́kì.
0: A máa sọ̀rọ̀.
2: Ẹni kí n kì í padà. Mi ì mọ bí nọ́mbà yẹn ti ní ìdí lórí sí ẹ̀mí.
0: A máa sọ̀rọ̀ lẹ́yìn ètò, ṣe ti gbọ́. Máa tún nọ́mbà mi pè síta. Ṣègẹ́ mo fẹ́ jẹ́ kẹ sọ̀rọ̀ sí nǹkan tí màá yẹn sọ yẹn.
1: Wọ́n ní pé kí àwọn èèyàn máa mú àwọn fò náà. Mo kàn fẹ́ bẹ àwa ènìyàn. wipe e je ka ma gba wipe awon eni ti wa bon se wa na
0: beeni beeni
1: ko si ranlowo te le se fun won e le tele won dele
0: beeni
1: ki se pon je lo ni ke sare fa won bayin ki se owo lo ni ke sare fa won ba the little help ton ba bere mo fi olorun be wa e mu mi fo na eni yo ti sele si lo se le mu gege bi oro e jo nitori olorun e je ka se ranlowo fun won
0: lara won nkan ta ma nse lu mo lori eto yi na ni wipe elomi oni moto mi gan ari akanda mi to nbo bayi ko ni duro ma tu wo bayi pe iru eyan wo leleyi se bere ni ibo se wa te ba duro ko na yin ni nkankan o si nkan to na e duro te ba duro awon yoku na duro e je ko koja lara ife la ife lara ife na niyan
1: abi
0: e jo gbogbo eyin eyan wa pata te ba ri akanda eda loju popo ton fe re koja si odi keji ejo e ba wa ran won lowo e ba wa kun won lowo ejo abe yin ni eyin oni moto na eyin lokada na ejo te ba ro lokada abi te ba ri akanda ida ton fe soda si odi keji enu suru fun mo e je kun won koja ke to ma ba ti yin lo ejo a ni ju si fin sinu ofin aye lagbara olohun eni to ni ipenija oju na ko nse po wu ko wu eni to ni ipenija ese ko nse po wu ko wu ko wu ka sa ma se kini ninu ohun gbogbo ka ma se kini ka ma dupe
1: oga mi won de tun ma run kokan opo lo ma run pe to n ba se boya nkan to se won yen ma sare do fe sara ohun be ni
0: wow
1: opo ma ri won ga yabo bi pe n to se won yen ah ko ma lo ran mi e ma je ka ma ro yen o se ri ohun ta ba ro ni okan wa o se pataki gan to ba fe sore tore to fe se to ba ti le ni dire ore yen wa accepted mo to ba ti ro lokan pa tin ba se kini boya tori e lo ma e je ka wo bi awon oni warapa e je ka wo opo lo ma ro pa pe tin ba ti ran won lowo immediately ti kini e ba ti se won to ti kuro lara won e to yin ni lati ran won lowo tori ko hun ta lo ma pe ti oni ri wi e jo nitori olorun nitori arakunrin to pe yi mo be yin gbogbo eyan to wa laye e jo e ba ti re ni to fe anything to hun kan ko je kan fe gbe nkan e ba won gbe yin oni tu nkan to se won ko wa sara tin oju oni ti wa loruko
0: ami ami ipe kan tun ti wole e ba gbe ipe yen hello
2: hello
0: hello
2: hello
0: yes sir oruko yin ati bi te tin pe wa sir
2: olaide lati bere
0: olaide lati bere

0: 아니, 좋았어. Bon,
1: mo ń gbọ́ ẹjọ́ ẹbá wa sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò tẹ fi ń gbọ́ wa yẹn sódà ká lè gbọ́ra wa dáadáa.
0: Ẹjẹ́ mọ̀ pé àárín ojú títí lójú wa sí.
2: Àárín títí lójú yìí sí.
0: Àárín ojú títí lójú wa sí.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹjẹ́ mọ̀ pọ̀ láàrin ìjẹ́ kí mọ́tò wà.
2: Tí
0: mọ́tò bá wá ń jọ náà, kò wá kàn palẹ̀ lóde ìmọ̀ àtọmọ mọ́.
1: Káì
0: àárín bẹ̀rẹ̀ yẹn afẹ́ fúnà sí bẹ̀rẹ̀ ká kọ́kọ́ challenge yẹn náà ọ̀nà ní gbogbo wọn ọ̀nà pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ yẹn sọ wọ́n kàn máa wákàtà ní èrè pé bóyá àjàkùn kankan ni ìdílé àṣẹlẹ ti ṣẹlẹ̀
1: àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àjọ ṣe rere inú ayé náà ni. Ẹ ṣe gidi gan ni. Bẹ́ àmì àmì ẹ ṣe gidi gan ni. Ọ̀rọ̀ ńlá ni bàbá ìtú sọ o. Ọ̀rọ̀ ńlá ni o. Ọ̀rọ̀ ńlá ni. Ọ̀rọ̀ ńlá ni.
2: Ẹjọ́. Ẹjẹ́ ká máa ṣe oore.
1: Ìpè kan tún ti wọlé.
2: Ẹjẹ́ já ṣoore.
1: Ìpè kan tún ti wọlé. Hello.
3: Hello, ẹkú ọ̀la.
1: Ẹ máa kú ọ̀lẹ́ ìyá mi.
3: Ẹkú ètò.
1: Lọ́ọ̀ máa ló ń bá wa tó máa orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá mọ́.
3: Àwọn èèyàn mọ̀ mí náà ṣùgbọ́n ẹ sáà forúkọ mi ti kàrá.
1: Kí n forúkọ yín lẹ̀.
3: Bẹ́ẹ̀ni. Kẹ́rí àwọn èèyàn wọn kì í fẹ́ràn àkàndá ẹ̀yìn. Èmi ò kí n tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kan kò ṣe mú kọ lásídẹ́ǹtì. Wọn àbí mi mọ́ o. So mo tẹ nígbà tí mo lásídẹ́ǹtì mi, mo tẹ owó tí mo tẹ̀ tí náà mi tẹ̀ mí káyé. Oró ti tó bí ẹ̀mẹrin tí mo ti wọ tíátà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí mi wà
1: láti
3: mo ṣe ní retí. Ṣùgbọ́n ijọ́ kan wà tí mò ń lọ tí mò ń lọ níbi àdúgbò mi tí mo ti rásídẹ́ǹtì yẹn náà níbẹ̀ kí mò ń gbé o. Ṣùgbọ́n mo lọ nǹkan kan ní àdúgbò rẹ̀ náà ni. Mo wá dúró títí tì. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, màmá mi ga wọ́n sọ àjọ sọ ẹkúnjọ́ náà ni.
1: Káì.
3: Ìṣedúró lójú títì báyìí pé àdámọ́ tó bù. Mo dẹ̀ lu crutches. Bí mo ṣe ní kí n súnmọ́ màmá lórí. Bí mo ṣe ní kí n súnmọ́ ọba ìbú ṣe sí náà nìyẹn.
1: Káì.
3: Bí màmá mi ṣe bú sẹ́kún nìyẹn bàbá jọ sọ fún lójú ti. Ẹ jẹ́ kí àwọn èèyàn wa táwọn onímọ́tò náà bá ń gbọ́. Kí wọ́n máa ṣàánú. Kò sẹ́ ẹni tí wọ́n bímọ gan-an ní òròdù pé kò má tẹ̀gbẹ́.
1: Bẹ́ẹ̀ni.
3: Débi débi ẹni tó ti ń fẹsẹ̀ rẹ̀ méjèèjì.
1: Tó ti ń fẹsẹ̀ méjèèjì rìn. My God.
3: Ẹ kú ètò.
1: Yes, ma. Ẹ ṣe ma. Ẹ ṣe gidi gan ma.
3: Mo ṣe gbọ́ program ilé mi ni.
1: A ti ń ṣe tipẹ́. Ẹ máa fọ́lò àṣẹ ti gbọ́.
3: Ọ̀dà.
1: Ẹ ṣe gidi gan ma. Ẹ ṣe ma. Ọ̀rọ̀ ńlá nìyá ìsọ. A tó rọ àwọn onímọ́tò lẹ́ẹ̀kan sí
2: ni. Bẹ́ẹ̀ni àwọn náà la máa bẹ̀.
1: Ẹ jọ̀ọ́. Ẹ̀yin onímọ́tò, ẹ̀yin ọlọ́kadà. Ebi gan tún mò ń sọ̀rọ̀ yìí, ó ṣẹlẹ̀ sí mi gan. Ìgbà míì kí n tó rọ́kadà títì gan. Ó máa ń tó 1 hour. Tí màá dúró. Àfi àwọn tó máa ń gbé mi. Constantly tẹ́lẹ̀ tó bá kọjá. Ló máa gbé mi. Ẹjọ́ gbogbo ẹ̀yin ọlọ́kadà, gbogbo ẹ̀yin onímọ́tò, gbogbo ẹ̀yin onímọ́rúwá, ẹjọ́ àkàndá ẹ̀dá tẹ́ ẹ bá rí ẹ máa ṣàánú fún wọn. Ẹjọ́ ẹ máa ṣàánú fún wọn. Ẹ fi wọ́n ní ọ̀rọ̀ tútù ó máa ṣe kíni, ó máa ń yọ obì lápò. Ṣé rí àkàndá ẹ̀dá míì ó tiẹ̀ lè máa ronú pé àkàndíṣàn tó ń wá ẹ báwo lòun ṣe wà. Ṣùgbọ́n tó bá bọ́ síta tó bá ronúmọ́rúwá tó fẹ́ gbé tíyẹn bá sọ̀rọ̀ tútùn àbọ̀dá ẹpẹ̀lẹ́ ẹ má torí pé nǹkan tẹ wà yìí ẹ mọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn á tún ru ìgbàgbọ́ ẹ̀ sókè pé ṣé pé mo ṣì ní ìrètí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin onímọ́tò pátá àkàndá ẹ̀dá tẹ bá pàdé ẹ máa ṣe dáadáa sí wọn. Ẹ jọ̀ọ́ ẹ má kanra mọ́ wọn. Ẹ jọ̀ọ́ torí kọ́ndíṣàn táwọn náà wà kò wù wọ́n. Kò wù wọ́n fún àwọn tó tiẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìgbà àkọ́kọ́ ìyá tó tiẹ̀ darapọ̀ mọ́ wa ní ìdẹ̀ tí ìpè nọ́mbà jáde bí àwọn ti ní nọ́mbà yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ 0916-893-1000 0916-893-1000 or 0915-333-4893 0.

0911-333-893 or 0911-333-893. 0911-333-893. Ètò àkàndá ẹ̀dá náà ló lọ lọ́wọ́. A ní ìkànnì West Radio 89.3 FM. Kànga agbọ́n magbẹ́ tó kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye. Ó dà pé ìpè kan ti rápálá wọlé mbẹ̀ yẹn. Ok, ó ti rebété. Ẹ jẹ́ ká ṣe ẹ̀mùmù díẹ̀.

0: Eka bo pada eto akanda ida na lo nse kini won na le ngbo lo nba afefe ikoni West Radio 9.3 FM lo nba sore ta ba woju agowa a re pe akoko yan ti se kini o ti ko wa ni papa mora kan ti mo kan fe so fun gbogbo awon ololufe wa ton gbo wa patapata lori Facebook ni o abi ton gbo wa lori radio ejo eto akanda ida yi anilo ifowosowopo eyin eyan wa especially eyin tolorun sege ola fun eje ka fi ipe yi eje ka fi card enle eje ka fi card enle hello
1: emi ti mo pe lekan ni
0: okay ma
1: ololufe ileise ni
0: yes ma
1: mo ti na ba yin lowo
0: okay ma ese gidi gan ya wa ese thank you very much
1: be fun ni ma nbere program
0: be ni ma ago merin la ma nbere si ago marun Eshima. Yes, ma. Eshima. Epe fun wa mo. Ese gidi gan. Gege bi mo se nso lo eto yi o le awon akanda eda kan to je pe a fe ro ni agbara to je pe a fe kun won lowo won lo ohun to n se to je pe a fe kun won lowo Hello.
2: Hello.
0: Hello, sir.
2: Ekan
0: jan o. E ma ka san sa dadi.
2: E ku eto.
0: Olorun ma lo n ba wa to ta baba wa.
2: Ele ise radio kan da gbon ma gbe e ni gbe o.
0: Ami. Ami. Ami.
2: E o ma san si ni o.
0: Ami. Ami.
2: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé ni láti Kọ́lá Àpáta.
0: Bàbá ẹ rọra
2: sá. Èmi náà ní ìpèníjà ojú. Gẹ́gẹ́ bí àwọn ọmọ mi ayé ṣe sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kékeré tó ń help mi nílé kì í ṣe mọ́ mi o, tó rán ọmọ mi ò sí láràn. Mi kan mọ́ ẹ̀mọ́ dágbé. Ọmọ tó ń ràn mí lọ́wọ́ kò ní bèrè fi pé ọmọ yẹn ó ń láti stay away from me. Ṣé kò máa ń dá mi lóhùn? Màmá ẹ̀ bá rí tó gbọ́ kí ló dé ẹjọ́ kékeré bá dé máa kanlẹ̀ kò ní ọmọ akíni. Ó dẹ̀ di ọkọ̀dẹ̀ sára fún mi. Àwọn ọmọ kan náà ti ṣe bẹ́ẹ̀ yẹn rí tí mo rí pé ó dà pé màmá ẹ̀ ní kó máa rìn súnmọ́ mi. Jẹ́ kí n máa ṣe sọ pé ẹlòmíràn rè pé bí akíní ẹ̀ máa ràn. Mo jẹ́ pé mi ì ní láti bẹ̀rẹ̀ just 2 years ago. Mi mo kàn ní kínyẹn cataract yẹn but orí ọ̀fẹ́ tí mo ní pé mo sì ń ríran díẹ̀díẹ̀ tí mo bá tó wájú mi máa mọ̀ pé image kan wà wájú mi. So mo ń rìn jáde mo lọ mo lè ṣe oúnjẹ fúnra mi mo ń fọṣọ mi fúnra mi mo ń gbálẹ̀ mi fúnra mi. But mi kàn lè lọ too far. Èrò ní ìrìnà tó lè mú mi jáde àti bẹ́ẹ̀ pé ọmọ mi tabari tó wà off nínú wọn. So nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ keep ara mi indoor. Nǹkan a ti pè é nílé iṣẹ́ yín bẹ̀yẹn níjọ Monday mo jẹ nǹkankan lórí ètò yín. Bọ̀dé mo sọ fún ọmọ ní ìrẹ́ tó lè mú mi wá láti wá gba ticket ní ìfẹ́lẹ́jì torí kíní kí wá máa ìdíjà láì fara ní kí n bá pé ọlọ́kadà àwọn abálẹ̀ ọlọ́kadà lè farabalẹ̀ fún mi.
0: Bẹ́ẹ̀ni.
2: So ọlọ́run fún wa get back sí mi yóò mọ́ kàn ní kí n contribute sí ibi rẹ pé lóòótọ́ lóòótọ́ ọmọ yẹn. Ó dà ń pẹ́ ọmọ ní stay away fún ẹni tó bá ti ní ìyáwó pé àrùn ni.
0: Ó ní kankan táwọn tọmọ yẹn náà ti gbọ́. Ó ní kankan tọmọ yẹn náà ti gbọ́ tọmọ yẹn fi ń ṣe bẹ́ẹ̀ yẹn.
2: Àfàìmọ̀ àfàìmọ̀ àfàìmọ̀ ó dàbẹ̀ torí.
0: Bàbá ọlọ́run bá mi wà pẹ̀lú yín. Ẹ ṣe gidi gan sa bàbá. Ẹ ṣe sa. Yes sir, thank you very much sir. Hello. Hello. Hello.
3: Hello.
0: Hello. Yes, sir. Orúkọ yín àti ibi tẹ̀ ti
3: pè sir. Ọláìdé ló pè láti bẹ̀rẹ̀. Ṣé rí bàbá tó pè tàn sí
0: ìsìn?
3: Tó bá jẹ́ kátáráàtì ló wá mú wọn. Wọ́n ó rí na padà àwọn ìdàkàndá o. Yàkó máa ní ìgbọ́ o. Kátáráàtì wọn ó kàn rọra yọ ní e. Ó máa ń léfòó mi ojú báyìí. Wọ́n ó kàn rọra yọ ní o. Yàkó máa òun làwọn dọ́pọ̀ sọ fún wa pé ayọ́kẹ́lẹ́ fọ́jú ni o. to ba ti foyan loju o ti foyan loju nu ama cataract won ara yo ni o
0: kai
3: so mo joko le won e do pariwo ara won o
0: okay sir okay sir okay ejo leyin eto eni to drop fun ma pe number mi jade ko to di pe mo pari eto e le pe mi leyin eto so ka tun le soro daada e se gidi gan ni ah olorun o seun gege bi mo se nso lo lekan ka to ma dagbere fun titeni gbogbo eyin eyan wa patapata ejo e wa fowo kun wa lowo lori eto yi awon akanda kan wa to je pe won ni ise ti won se sugbon ipakun won a de fe se iran lowo fun won ni won ba ta agbara wa ba ka opolopo nsin ediye opolopo nse ise kan ba nikan ta ba te le se fun won nikan ni bi agbara ba se ka tori e na la se nke si gbogbo eyin eleyin jo anu la se nke si eyin ololufe wa e wa fowo kun wa lowo lori eto yi be ba de se nse leyi e nbo mi rin ogba ni e so fun olorun pe olorun titi ma fi jade laye ma je ri idamu ko de se ni to ba de fun ti olorun ni se kini ti olorun oni fun pada Esther ba mi dagbere fun awon ara le fun titi ni
4: jo mo fe so fun wa wi pe gbogbo n ta ti gbo lori eto yi e je ka fi sise e ma je ka gbagbe pe imototo bori arun gbogbo e ma de je ka gbagbe wi pe dodon ni ka ni fi awon to wa layi ka wa nitori pe ohun to ba lo o se n pada bo labo iwo to ba ti ni fe o le gba pada mo be yin e je ka ni fi ara wa e je ka wa ni imototo e de je ka saanu nitori en to ba ti saanu o ma ra anu gba le ko si oruko temi ni Esther Omowale Ola Aya dede ji sele omo Adesina Sodeke out of the layo
0: Oba dagba ma te pa Oluwa Oba Adagba ma te pa Ya fun eyin te fe pe mi leyin eto number te le pe mi si o na ni 09026025887 09026025887 I can pay like and see 09026025887. Titi dojo mejo tatuma tu pade ni ikoni West Radio 89.3 FM. Pele tu akonda eda, ofi insi abe ojiji olodumare. Anu olonu, iri olonu, kuni jina sinyo. Ifi olonu, luma mashikini, la mashele, se mi atenyi. Eje kani ifeo. La be boti wukori, eje ka fife, ka fibara walo. O dabo, o di, o chomecho. Bye.

0: tọmọ náà bá ti bẹ̀rẹ̀ sí ní rìn.
1: Tó lórúkọ olóòtú ètò wa làgbà Adédàmọ́ olóyè dáí olóyè dé máa bá olómi èyí
2: là
1: ń gbogbo àwọn lọ́gà lọ́gà
2: láti
1: orí igi wá lẹ́nu lóru lọ́hùn bó ti máa ń wí látọ̀ náà kan tó sí géètì fún wọn pọ̀ kankan tí wọ́n bá sí ò ní wọlé
2: ojú
1: ọ̀páluwa rẹ̀ ọ̀nà ọ̀páluwa rẹ̀ oyè gan múluwa rẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo yín pátápátá ẹ kú ìfọmọnìyàn ṣe o.

0: Quem não ouve, João?
1: Champagne com a Lucina, Tofin Yano, Heineken Spia, Stalaga, Top Bia, Bex Bia, Belu Guinness, Bogu Elobalaram.
0: O Bela Dala. O Bela Dala. Àwọn òyìnbó gan sọ pé dáadáa mo rántí lọ́dún kan lọ́dún wọn alẹ́ ń bá ń jẹ bẹ́ẹ̀ láwọn ní kinní kan mọ̀ sí
1: wá fún lórúkọ
0: ìyá kan parọ́ fún wa ni
1: àti lálákọ
0: ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáfọ́ bẹ́ẹ̀ la àṣọ bẹ́ẹ̀ ń da pọ̀
2: wọ́n ti ẹ̀yìn bẹ́ẹ̀ àwọn kan máa dọ́pọ̀ bí àgbà ni èmi ọmọ gbá wọn
0: èmi ọmọ gbá àgbà wọlé ń jàgbà láìpẹ́ láì jìnà a lọ sí polówó ọjà. ọmọ nìyí ọmọ nìdẹ ló ń bá tẹ́gun fà lọ́wọ́ west radio 89.3 fm náwà.
2: ẹ tún wá rí iláyé o èyí tó bá kó tó bá tún gbẹ fúnra rẹ̀.
0: Tọ gbẹ fún rẹ.
2: Gbẹ fún rẹ ti koro koro nu rẹ. Tọko òun ni wọn gbìn òun ni wọn pè ní irula.
0: Irula.
2: Bẹ́ẹ̀ni.
0: Tí wọn tó fi gbin ilá míì.
2: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́ ń gbọ́. À ń jẹ́ atúnfin produce ara rẹ̀ míì.
2: Bẹ́ẹ̀ni.
1: Tó bá tún wá.
0: Yorùbá Greek ló ṣe ń sùkú tá a bá wò.
2: Láti gbé wọn bá kalẹ̀ ìwé nílẹ̀ Yorùbá ni. Bá tún bá mọ Yorùbá.
0: Ah,
2: nǹkan wí lẹ̀ yóò bá rárá.
0: Gbogbo nǹkan wá gbẹ̀yìn náà kan.
2: Ẹ̀yin náà kan lẹ̀ ń sọ sí wa.
0: Ṣé gbọ́ gbogbo rẹ̀ ni ó máa ti sí mi. Ni ó sá máa ti sí mi. Gbogbo nǹkan bá ṣe ni ó máa ti sí.
1: Lọ́jẹ́ àgbà máa ń tó lo sọ àsìkò.
0: Yorùbá ẹnu prof ọ̀dà ṣákáṣáká bẹ́ẹ̀ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá lọ ló gbé dàgbà.
1: Lórí obìnrin.
0: Ilẹ̀ Haúsá ló sì gbé dàgbà.
1: Máa
0: fún lórúkọ. Kí ló fẹ́ ṣe tó fi lè káyé jáná kò sí i. Ọlọ́tàyé lọ́rùn.
2: Okun láyé.
0: Ọ para rẹ ni.
2: Oyún para rẹ. Okun láyé.
0: Okun ni.
2: Ó lọ báyìí.
0: Ó lọ ni. Fẹ́rẹ́gẹ́dẹ́ fẹ́rẹ́gẹ́dẹ́ fẹ́.
2: Ọmọ
0: ìgbà ọwọ́ ẹ ni okun láyé. Fẹ́ fi yín sílẹ̀ pẹ̀lú orin ẹbí sọ bẹ́ẹ̀ kẹ́ gbádùn ẹ̀ kó tó di pa lọ sí ìpolówó ọjà òun tá à ń sọ ni wípé o lè táyé lọ́rùn o ìwọ ìyàwó kò sí ní tóore tó fi lè tọkọ rẹ lọ́rùn o ìwọ ọkọ kò sí ní tóore ṣe tó fi lè táyà rẹ lọ́rùn o ohun tó ṣe tí ọ̀tẹ̀ rẹ lọ́rùn o ni kò ṣe o.
2: Tọ́mọ̀
0: kò dáa tí èsè bi o ni kò ṣe o.

0: yálòde ìbàdàn aṣọ ló ń ta
1: àkísà
0: ló ń wọ kíni o. Ẹ̀ntò bí àbárẹ̀ ń arákùnrin ṣe tira àlùbọ́sọ̀ wà kísà igi ọ̀gẹ̀dẹ̀ ni o igi ọ̀gẹ̀dẹ̀ adélèrè wojú mi igi ọ̀gẹ̀dẹ̀ ni ẹ rí pé igi ọ̀gẹ̀dẹ̀ tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ bọ̀ tó ń dàgbà díẹ̀díẹ̀ yóò yọ àwọn ewé lára àwọn ewé rẹ̀ sì máa pọ̀ lọ tí ó tutù mẹ́nẹ́mẹ́nẹ́ ṣùgbọ́n nígbà táwọn ewé wọn máa dáwọ́lẹ̀ báyìí tí wọ́n bá ti ń gbẹ wọ́n máa dáwọ́lẹ̀ gbígbẹ nu ẹ rí pé mi ò ti fàyà lára ọwọ́ àdáṣọ àkísà sọ lọ́dà bọ́ra wọn kò jẹ́ bó ti jẹ́ o torí ìjọ mi ìyálòde ìbàdàn aṣọ ló ń ta o ṣùgbọ́n àkísà ló ń wọ igi ọ̀gẹ̀dẹ̀ ni o.

a ò ní lè pàjọ àlọ́kan lọ lábala àti àlọ́ àpamọ́ ẹni pé ìyálóde ìbàdàn aṣọ ló ń tà ṣùgbọ́n àtìṣà ló ń wọ̀ igi ọ̀gẹ̀dẹ̀ ni ẹ má gbàgbé o àlọ́ onítàn tìrọ̀lẹ́ òní prof ó tún gan tí ọ ọmọ ọ̀dá lórí ìjàpá ni àti ẹyẹ àdàbà àwọn méjèèjì oko kan náà ẹni wọn jọ ń dá oko kan náà wọn jọ ń dá àwọn méjèèjì nígbà láéláé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọn o ọ̀rẹ́ tó jẹ́ pé kòríkòsùn ni wọn o ọ̀rẹ́ tó jẹ́ wípé wọn yìí taná kí wọn tó jẹun ni. Ibi tọrọ wọn dé gan aṣọ kan náà wọn jọ ń wọ ṣùgbọ́n wọn à ní obìnrin kan náà o wọn à sì gbélé kan náà ṣùgbọ́n iṣẹ́ kan náà ni wọn jọ ń ṣe. Àgbẹ̀ sì ni wọn àgbẹ̀ wọn yìí mùsèmùsè wọn ọ̀dà mùsèmùsè ohun tí wọn fi dáko sáré eko tí wọn ní ọlọ́bí ọlọ́ọ̀lọ́ ni o kò sí ohun tí wọn ò gbìn síbẹ̀ tán wọn gbin ṣu wọn gbin kókò wọn gbin ṣu iṣu ẹ̀gángán ni o pàpẹ ni o lọ́sìnrín ni o gbogbo ẹ̀ ewura ni o pàpẹ ni o wọn gbin síbi kan kókò náà lọ iṣu ànàmọ́ òun náà lọ bí ọlọ́ọ̀lọ́hun wọn tún gbin ewébẹ wọn gbin èrè oríṣiríṣi ló ti ilé ni o fèrègèdè ni o gbogbo ẹ sọ ọmọ tí jẹ fèrègèdè àwùjẹ nǹkan gbogbo ẹ ni a gbé kòkòndó ó ti dáa gbogbo báyìí ni wọn gbìn sí oko wọn tó lọ bí ọlọ́ọ̀lọ́hun àwọn èjì fọwọ́sowọ́pọ̀ wọn wá dáko yìí oko yìí wá jáde ṣùgbọ́n àwọn méjèèjì tí wọn bá ta wọn pawó wọn kó obì kan ọwọ́ di pé ẹsẹ̀ gbin oko yìí ọ̀sẹ̀ ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀ ni ìjàpá mọ̀ gbèsè rẹ̀ dé o ìjàpá gbèsè rẹ̀ dé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ lọ́ba di pé kọ́ máa jí lóru kọ́ máa wasu kọ́ wasu tó tẹ lọ́rùn kọ́ wá gbàdo kọ́ jẹ́ gbàdo kọ́ jẹ́ wébẹ̀ kọ́ jata kọ́ jẹ́ gbogbo oríṣiríṣi nǹkan kó gbé lọlé àtayá rẹ̀ máa ta díẹ̀ wàá máa jẹ díẹ̀ mbẹ́ àdàbà sì ń ròdùn wípé káwọn ó jẹ́ ṣe dáadáa tán káwọn ta ń táwọn ta káwọn jẹ ń táwọn jẹ káwọn mu ń táwọn mu ṣùgbọ́n ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ kò mà ṣe bẹ́ẹ̀ o. Ìjàpá tó bá ti di bí ọwọ́ òru òun àtayá rẹ̀ ayọ̀ yóò gbé agbọ̀n apẹ̀rẹ̀ pẹ̀nkẹ́rẹ́ yóò gbèrú ọkọ̀ náà màdà òun náà ó gbé kan lọ́wọ́ wọ́n wà lò kó lóru wọ́n á lọ wọ gbogbo òkú pátápátá wọ́n á wà tóńtì tóńtì wọ́n gbọ́ ń wà tí wọ́n ó kó lọlé láì fi ti èkejì rẹ̀ sí. Bí Jàkábá wá dúkùn ń jọ́kejì àti ọ̀rẹ́ rẹ̀ àdàbà ìjàpá ni ọkọ̀ fi gbé ta á ní ọmọ ayé wọ́n tó ti débí àdàbà wá wo nǹkan wọ́n ti boko jẹ́ wọ́n ti wọn lásán rìn wọ́n ti yọ́ wọ́n ti wà kókó wọ́n ti wà ewé bẹ́ẹ̀ wọ́n ti àná mọ́ rẹ́ta tó ti àtàrí kọ́ àárọ̀ lọ́yẹ kọ́ pọ̀ wọ́n ti gé lọ wọ́n ti já lọ wọ́n ti rí ata yìí lọ ìjàpá náà ni ọkọ̀ fi gbé ta. Àdàbà ò ṣe ní kò ṣèdì ọmọ kan kò dì ọgbà lé àwọn ilé ọdẹ lọ èéṣe lé aláwo lọ́gbà lọ ọwọ́ gbàdọ̀ àwọn ọdẹ lọ ọdẹ atamátàṣe àwọn orítẹ́pẹ́ tí wọ́n bá dẹ nǹkan sínú gbó kò sí ní kọ́ mọ̀ mẹ́ran ó ní kọ́ dákun kò sọ fọ́rẹ́ rẹ̀ jàpá ó ní kọ́ dákun nínú oko àwọn wàhálà ti dé gbogbo nǹkan fi ṣe wá sí wàhálà àwọn òréré kankan àwọn èèyàn kẹ́hìn wá bẹ̀ lórí níwájú gbàmí ọdẹ yìí ń ká gbàmí tẹ̀lé kọ́ mọ́ wulẹ̀ kọ́ mọ́ sádàrú mọ́ sọ kankan gbogbo ẹ̀ lòun ó ṣe.

0: ọlọ́dẹ igba láti bá àdàbà ṣiṣẹ́ ìwádìí tó iṣẹ́ ìwádìí tó ga yàtà. Ọlọ́dẹ gbayé tí ó gbà lọ́wọ́ àdàbà. Ọlọ́dẹ bá kọ̀ ní soko lálẹ́. Ọlọ́dẹ àwọn takú. Ọdẹ wọ́n sí oríṣiríṣi orígun-orígun. Yípo inú oko ló dá. Ọlọ́dẹ wọ́n sí. Ìgbà tó di lóru. Gẹ́gẹ́ bí ìṣe ìjàpá ó tún múra òun àtayá rẹ̀ yán níbo. Aya rẹ̀ gbé pàkàtà lọ́wọ́. Èyí tí ó fi rẹrù sunu o. Ọtẹ̀ lọ́kọ rẹ̀ ó di rẹrẹ lọ́nà oko láì mọ̀ pé pàkòtẹ́ ń bẹ lọ́nà. Ìyàwó rẹ̀ sì ẹ̀gbámọ̀nà pé ọkọ mi mọ̀jà bọ́nà tó ròyìn mọ̀jà bá wọ inú oko já gbẹ̀yìn kúlẹ̀. Ìjàpá kọ̀ ó ní ẹ̀yìn tó fi àgbà hun ibẹ̀ ni àwọn ení pọ̀ igbó ti kúnbẹ̀ ení pọ̀ inú wọn sì mọ yọmọ sí kíni yọ ṣẹka ara àwọn ó tutù. Ìjàpá yarí fáyà rẹ̀ dandan ibi táwọn gbà lọ́nà tó ró. Nígbà tó yá ní ìjàpá bá ro kókó èèyàn mọ̀ sí ẹ̀ mọ̀jẹ̀ ń jà níyàn. Ní wọ́n bá gbẹ̀yìn kúlẹ̀. Wọ́n gbẹ̀yìn kúlẹ̀ wọnú oko. Wọ́n wasu. Wọ́n fẹ́ ewébẹ̀. Ilá gan wọ́n tún re lágan pẹ̀lú. Agbọ̀n tí ń mú lọ ó kún méjèèjì kún ni wọ́n bá gbèrú làwọn ni wọ́n bá ń gboko lọ. Ìjàpá náà tóró lòun ọgbà ń tóun. Ìyàwó ní ọ̀bájẹ́ àgbà bí àgbà padà wá. Ìjàká bá gbà fún ìyàwó ni wọ́n bá gbọ̀nà. Bí wọ́n ṣe ń lọ sà. Ibi tí ìjàpá gbà gẹ́lẹ́ gan ni pàkúté ti rélùú. Àfi kìrìkìrìkìrìkìtakìtakìrìkìtakìtakìtakìtakìta nígbà tí ìyẹn níbo rí pé nǹkan ló mú ọkọ ọ̀hún àti pé bọ́kọ ṣe wó lulẹ̀ agbọ̀n tó gbélé rí àti su gbogbo ẹ̀ bá jẹ̀ mọ́lẹ̀ lọ́ba rẹ ìjàpá mọ́lẹ̀ pẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ìyẹn níbo bá ó kéré mọ́lẹ̀ ìfẹ́ àfiwé òun lọ lé ní tiẹ̀ o ìgbà alẹ́ mọ́. Àdàbà tọlọ́dẹ lọ́wọ́ sóko láàárọ̀ ọjọ́ náà.
1: Ọjọ́ jẹ́ omi ro. Ọjọ́ jẹ́.
0: Bí wọ́n ṣe bá ẹsẹ̀ lóró wọlé tí wọ́n rin kóòkì ni wọ́n bá ìjàpá ń bi tí àpẹẹrẹ su tó ti rẹ̀ mọ́lẹ̀ ọrẹ mọ́lẹ̀ ó ti kú fẹ́ẹ́fẹ́ẹ́. Ọlọ́dẹ ní àdàbà wa wò nǹkan.
1: Ọjọ́ jẹ́ omi ro.
0: Wa wò nǹkan. Ìgbà àdàbà ó débẹ̀ ọ̀rẹ́ mi rèé iṣu rèé inú àgbọ̀n tó ti dá wọlọ́wọ́lọ́ sílẹ̀ ojú olè rèé.

0: ọ̀pọ̀lọpọ̀ ní àánú wọn máa ń ṣe mí. Àti wo àtàbúrò rẹ máa bá yín jọ fogún lẹ̀ fún. Ìwọ lẹ́gbọ̀n nìwọ, ìwọ nìkan ló jogún ẹ̀ alájọbí àmọ́ dáa. Mi bá ní kí lórí sáà mọ̀lẹ́bí, alájọbí lórí sáà mọ̀lẹ́bí. Alájọbí tẹ̀sí rírì, kì í mú lómù o. Àjẹgbí ò sí o, àṣegbí ò sí o. Ìwọ tó múlẹ̀ fámílì yín tó ọ̀tá, ìwọ nìkan dówó dé ọ̀dọ̀wọ́dé. Oni kò sí tí wọn ó fi ọ ṣe ogbójúlógún ọláyà bí ìkìyà onílọ́yà ọlálájọ ọtún lọ́wọ́ aláwo ọtún lórí ṣègùn tí ń bọ́ ń ṣoògùn alájọbí ń gan alájọbí ń bẹ ẹ má fi wọn ṣe pé mọ o àjọbí yọ dá. Tó bá tún dọ ọjọ́ mẹ́jọ látún gbọ́ àlọ́ mi má gbàgbé ní tá a sọ lónìí nípa ilá o.
1: Ó ti ẹ̀ lóríkì.
0: Ó lóríkì.
1: Ìlàsá ni ọ̀wọ̀ rẹ̀ ń gẹ́dẹ̀.
0: Ọ̀wọ̀ rẹ̀ ń gẹ́dẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Lóríkì ìlàsá ń tiẹ̀. Ìlà wa ń kọ́.
1: Ìlà ni òrèré.
0: Òrèré ìlà ọbẹ̀ ayò. Ọtán lẹ́nu ó kùn líkùn ní o. Adúpẹ́ lọ́wọ́ ọmọ oníbọ̀lọ́wọ́ bọ́tìnì wà fún tìrẹ̀ lẹ́ o duro gbagba ti abi bi so eleduma ni so mi lo din wo mi bi sorun alalu barika la delere
1: agba ele ele na won le oni ade
0: oni ere ojo kan bo ta se agbeyewo awon oruko ta nje àwọn orúkọ tá ń jẹ́ nítumọ̀ tó pọ̀ tó kún rẹ́rẹ́ adélérè ẹni bá dádé wọ̀nyí fojú burúkú wò ẹni yẹni ẹ̀yẹni kì bá àjọ ọmọ ọdún méjì ẹ̀yẹn wọn ọmọ ọdún márùn-ún tó ti dọmọ ọdún mẹ́sàn-án báyìí tọ́jọ́ bá lu wọn gbogbo ayé ni ń bọ́ adémọ̀lérè o. Dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀yìn tí ẹ gbọ́ wà lénìí pátápátá àtàwọn tí wọ́n bá wà dá sétò prince láti ẹgbẹ́dá àti ṣẹ́gun láti olúyọ̀lẹ̀ ń bí ẹ ṣe àdúpẹ́ o. Àtẹ̀yìn tẹ́ ẹ ti ń dúnàdúrà láti rí kí ẹ wọlé tẹ́ ẹ wọlé àwakọ́ o.
1: Àtẹ̀yìn
0: tẹ́ ẹ ń gbọ́ wà náà gbogbo yẹn pátá.
1: Ẹ máa kẹ́kọ̀ọ́ o.
0: Ayín wọ́n máa kẹ́kọ̀ọ́. Adúpẹ́ lọ́wọ́ ọ̀gá iléeṣẹ́ yìí. Alàgbà Ayọ̀ Emmanuel Ejo. Alàgbà Tóbi Ọwọ́ Ajé. Gbogbo yẹn pátápátá làkí ẹkú iṣẹ́ ẹkú fọmọnìyàn ṣe o. Lẹ́ẹ̀kan sí Adélérè Akíọ o kú fọmọnìyàn ṣe o. Prof ọ̀wá dágbére ká máa bá ti àlọ́.
1: Ẹ ṣe wọn pé tí gbọ́ wa o ẹ tún gbọ́ wa ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run àwa lẹ́ẹ̀ma gbọ́. Ẹ̀yin náà láàmú Adébálòpọ̀
0: Jésù
1: kò orúkọ mi ni Professor Adémọ́lá Adésopé o.
0: Tọ́lá àwọn sport assembly wọ́n ti ń yọjú fín yọjú fín
1: yọjú fín yọjú fín yọjú
0: fín yọjú fín yọjú fín yọjú fín. Tó orúkọ tèmi ni Àfọlábí Kẹ́hìndé o. Ẹ̀kọ́ bàbá nìyí o àfínjú ọkọ̀ olówó orí èyí fún jòwó rè é. Tó bá tó di ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Lágbára Ìdùmàrè àwa náà látún wá èyí náà lẹ́tún gbọ́ wa
1: o.
0: Ikú ò ní pa yín o àìsàn ò ní ṣe yín o làkú ìgbé ò ní mẹ́rin kankan wa o ogun àníléwá kò ní ṣẹlẹ̀ sí wa
1: o
0: òjò náà òjò bú ò ní rọ̀lẹ́ àlórí o ìpàdé wa ṣe kí ni o
1: wọ̀
0: bí ọjọ́rọ̀ ọdọjọ́ bẹjọ.

ẹ kàlẹ̀ o. Wọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn lẹwa Túndé Ṣètìgbọ̀yìn lálẹ́ tòní láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Eléyìí ti ẹ kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọlé Estate nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá, Olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu kéde ọkọ̀ ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun fún àjọ JAMB. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣiṣẹ́ lójú ètò èrò ìdókòwò rẹ̀, eléyìí tán sì ń fojú sun àtìmú àdínkù dé bá àwọn afẹ́fẹ́ gáàsì kan lọ́dún 2060. Ọ̀gá àgbà ọlọ́pàá taari àwọn ikọ̀ amúṣẹ́yá àti àwọn tí wọ́n mọ iṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ lórí ìgbésẹ̀ ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Gombe ni a ti ṣe àkọọ́lẹ̀ ìpapòdà èèyàn méjì lẹ́yìn tí ọkọ̀ àjàgbé ejò kan tó lọ rọ́lu àwọn èèyàn. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti yan ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun fún àjọ tó ń ṣètò ìdánwò àṣẹwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà JAMB lẹ́yìn tí ó ń gba ipò lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdè. Ishaq Olóyèdè yìí ni a pé sáà ọlọ́dún méjì rẹ̀ ló tẹnubodò lọ́jọ́ 31 oṣù keje ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde oníròyìn tí ó sì wá látọ̀rẹ́ tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn báyìí ọ̀nà Nuga. Wọ́n pe ọ̀gá àgbà tuntun yìí òní ọjọ́ ẹni tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì gbàwó bọ̀ lágbọ̀n ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀jìnì nípa àwọn ìlànà à ń tẹ̀lé tó sì ní ìrírí tó gbọ̀ngbọ́n lágbọ̀n ètò ìdánwò aláṣepọ̀ lórílẹ̀-èdè àti àwọn nǹkan mẹ́rin tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ lẹ́ka ètò ìṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé pẹ̀lú àwọn ètò àti àwọn ìrírí tó ti ní gẹ́gẹ́ bí tó ti ṣe àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí 20 ọdún dídí ẹ̀ léè tó ti ń ṣe ètò iṣẹ́ wọ̀nyí ọ̀jọ̀gbọ́n Àìná òun ló ti ṣe láwọn ẹ̀ka eléè tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ ìlànà àti ètò tó ní ṣe pẹ̀lú àyípadà àwọn ilé ẹ̀kọ́ tó sì jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ìjọba lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ fún ọ̀nà àtúnṣe àyípadà àti ètò iṣẹ́ lórí àwọn ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe àfilọ́lẹ̀ ètò ìdókòwò kan tí wọ́n pè ní Net Zero rẹ̀ nílùú Àbújá. Eléyìí tí wọ́n sì ṣètò àfojúsùn ọdún 2060 fún ètò àdínkù ètò jáde àwọn ẹ̀rọ afẹ́fẹ́ kan tí wọ́n mọ̀ sí carbon bí wọ́n ti ń gbèrò fún ìdàgbàsókè tó dá lórí ìdókòwò eléyìí tó yè kooro. Mínísítà fún ètò ìṣúná àti ìdàgbàsókè ọrọ̀ ajé Abubakar Bagudu ṣàlàyé wípé ètò náà ló fi ọ̀nà tí orílẹ̀-èdè Nàìjíríà yóò gbà láti dé ipò àdínkù ìtújáde gáàsì náà tó sì tún gbé ìṣe lórí àyíká kalẹ̀ gẹ́gẹ́ bí apá kan ètò ọrọ̀ ajé ọlọ́jọ́ pípẹ́ eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè ọ̀hún síta. Ọ̀pọ̀ àwọn aláṣẹ gíga ìrìnlẹ̀ ìta àti rí àwọn alábàáṣiṣẹ́ ìdàgbàsókè tó fi mọ́ àwọn aṣáájú iléeṣẹ́ aládàáni wọ́n ní a péjọ síbi ìfilọ́lẹ̀ náà láti fi ìlànà àmúlò òfin àti ìfẹ́ òwò ìdókòwò ṣọ̀kan pẹ̀lú àwọn iṣẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú àyíká àti amáyédẹrùn hàn. Bagudu tún ṣàlàyé pé ètò àwọn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn alábàáṣe kan láti ilẹ̀ Jamani òun ló mú kí wọ́n gba ìlérí àti ìfarajìn láti ṣe ètò àwọn owó ìdókòwò ọlọ́jọ́ pípẹ́ jọ eléyìí tó sì wà láti ṣe àtìlẹ́yìn fún àwọn ìdókòwò eléyìí tó bá ìlànà náà mú. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà nílẹ̀ yìí onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti fọwọ́ sí òfin àṣẹ aláṣẹ àkọ́kọ́ ọ̀tọ́dún 2026 eléyìí tó ní ṣe pẹ̀lú ìṣètò àwọn ẹgbẹ́ eléyìí tán pèsè iṣẹ́ ètò ààbò àti àwọn iṣẹ́ míì tó jọmọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló ṣe pàtàkì láti rí dájú pé gbogbo àwọn ẹgbẹ́ àti àjọ tó ní ṣe pẹ̀lú ààbò nínú èyí tá a ti rí ikọ̀ fìjìláńtẹ́ àti àwọn ẹgbẹ́ alẹ́tọ̀ ààbò mìíràn òun ni wọn ó ṣiṣẹ́ lábẹ́ ìlànà òfin
ati iṣeto iṣe to han kedere ele ti o si se agbega alafia ati isakoso ofin ni ipinle Oyo nibi eto ifowo si ase na lana nilu Ibadan ti se lulu ipinle Oyo gomina Makinde tenumo pe ase na lo di dandan nitori bi isoro eto abo se npo si lawon adugbo ati bi awon egbe tun se ise abo mi odi se npo si lawon agbegbe wa lai si isokan ele to peye laarin won o tun soro lori isele ijinigbe awon akeko ati oluko to waye lagbegbe ijoba ibile orire ni ipinle Oyo to si wa fi da awon ara ilu loju pe ijoba pelu awon eka eleto abo ati awon toro kan lo nsise takun takun lati le daju pe won gba awon eyan wonyi pada lai si ewo kankan ti won fara pa Oga agba olopa orilede Nigeria Olatunji Rilwandisu on lo ti pase ti tari awon afikun awon osise leto abo to gbangban si ipinle Oyo lati le ri daju pe idaabo ati idola awon akeko ti an jigbe lojo kedogun osu karun odun ta waye nijoba ibile orire oni won ri pe o so esore laipe laijina Disu to pase ye lasiko ipade lasiko abewo re si ipinle Oyo loni nibi ti o ti se ayirin ajo lo si agbegbe toro kan to si soro idaniloju fun awon obi ati awon toro kan pe ise takotako lo nlo lati le daju pe awon eyan won yi ni pada sile layo ati alafia nigba to n ba awon obi en toro kan soro ninu ede yoruba oga agba olopa ile ye on lo di di soro to si je ko di mimo pe ohun gan ohun lowo ninu eto ye to ohun si ri pe awon gbe igbese to ta to to ati le eto ye lati da awon eyan won yi pada pelu igbese akin isawari won ile ti awon eso alaabo nse losan loro ewe ile ise olopa ipinle Oyo lo ti tun fi idaniloju to si fi oro sita lori ifidimule isele ijinigbe mi ele to ni se pelu awon osise ile ise to nse iwadi ati eto eko nipa oro koko Ukraine ele ti an lo bi meji ni abibi di ayun re nigba ti won si tun se lori awon iroyin kan to n lo kakakere loju opo ayelujara lori awon igbese ati isele ijinigbe ele to ni se pelu opo eyan ele ti an lo waye laarin agbegbe Ibadan ati awon agbegbe bi ele eto somo gege bi ate jade oniroyin ti ofisita lato wa lokore ile ise olopa ipinle Oyo DSP Ayan Alade Olayinka ope ipe pajawure ele ti an pe won ni o mu ki awon ose leto abo ile ise olopa ni agbegbe idi ayun re ele ti an to yaya sita lati le ri pe won gbe igbese akin lori ati seto abewo sawon agbegbe lori in to sele ohun

0: Ẹ ti ṣe aṣojú àwọn èèyàn ní agbègbè oríire nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀nàrẹ́bù Ògúndélé Akíntọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí ọjà. Òun ló ti sọ̀rọ̀ ìdánilójú sí etí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ló ń ṣiṣẹ́ takuntakun lọ́sàn-án lòru láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn àti láti rí wípé gbogbo àwọn tí wọ́n pé wọ́n ní ọ̀rọ̀ kan lágbègbè ọ̀hún ni ẹ dá padà lọ́wọ́ àwọn ajínigbé eléyìí tí wọ́n jí wọn gbé. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe fún un lásìkò tó ń kópa níbi ètò àkànṣe kan iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ìkànnì wa ní àyín eléyìí tí wọ́n pè ní ìjókòó ọ̀jọ̀gbọ́n. Aṣòfin náà ló rọ àwọn aráàlú láti má ṣe kó àyà sókè nígbà tó ń sọ̀rọ̀ ìdánilójú wípé gbogbo iṣẹ́ làwọn ti ń ṣe tí àwọn sì ń fọwọ́sowọ́pọ̀ láti dá àlàáfíà padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn sì so ètò ààbò lo dandan ní àwọn agbègbè àti ilé ẹ̀kọ́.
1: Lọ́wọ́ gómìnà wa ẹnjìnìà Olúwaṣẹ́yí Abiodun Mákindé fún effort wọn lórí àti dóòlà àwọn ọmọ yìí because immediately wọ́n mobilize gbogbo àwọn security agency àmọ̀tẹ́kùn police army operation burst àwọn dss local hunter civil defence àti agro ranger. Ọjọ́ Saturday wọ́n move ìgbà tí wọ́n move sínú igbó ní ọjọ́ Saturday wọ́n ní àǹfààní láti débi tí àwọn èèyàn yìí wà. Wọ́n gbìyànjú along the line in tí iṣẹ́ òbí ṣe ní ọjọ́ Saturday ni wọ́n lo IED tí wọ́n lò láti jù yẹn ló dàwé pa àwọn local hunter wa àti àwọn ọmọ ogun wa ló jẹ́ wọ́n wà restraint sẹ́yìn. IED yẹn àfẹ́tì local hunter kan ó àfẹ́tì àmọ̀tẹ́kùn kan àwọn míì náà wound. In the process wọ́n wo situation of things sí pé life àwọn ọmọ yẹn wà in danger because wọ́n lo àwọn ọmọ yẹn láti seed ara wọn wọ́n ń gbáriwo wọn but wọ́n wò ó pé no life àwọn ọmọ yẹn ó wà important kí ni essence táwọn lè ṣe láì yẹ táwọn ò bá dóòlà ẹ̀mí wọn. Ọjọ́ Sunday wọ́n continue effort wọn. In the process ní ọjọ́ Sunday àwọn local hunter méjì náà tún gbé ẹ̀mí mi pẹ̀lú IED tí wọ́n lò. Àwọn ọmọ yẹn wò fẹ́ kí wọ́n kún àfẹ́tì.
0: Ó ṣe kó di mímọ̀ pé àjọṣepọ̀ láàrin àwọn ikọ̀ fìjìláńtẹ́ tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí tó fi mọ́ àwọn adarí agbègbè tọrọ kàn òun ni wọ́n pé wọ́n ní wọ́n fọwọ́sowọ́pọ̀ láti rí i pé wọ́n wà gbo dẹ́kun àwọn ìgbésẹ̀ àwọn ọ̀daràn àti láti rí i pé gbogbo àwọn tó ń gbé lágbègbè ọ̀hún òní wọ́n lè tẹ ọwọ́ iwájú pẹ̀lú ìgbésí ayé wọn láìsí ìbẹ̀rù bojo.
1: Pẹ̀lú àwọn present àwọn ọmọ ológun àmọ̀tẹ́kùn àwọn local hunter àwọn operation burst àwọn civil defence àwọn dss tí gómìnà ti wa tí wọ́n ti mobilize ní Ọ̀yọ́ state ń rò pé yẹ kí ìbẹ̀rù kó wà fún wa láti sọ wípé ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àti because security presently is huge ó dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ but àwọn èèyàn wọ́n ti dá ìbẹ̀rù sí ọkàn ara wọn tó yẹ pé ẹ má jẹ́ kí á bẹ̀rù gbogbo nǹkan tó yẹ kí gómìnà wo ṣe ni wọ́n ti ṣe.
0: Akíntọ́lá ṣe àtẹnumọ́ pàtàkì eléyìí tó ní ṣe pẹ̀lú jíjòye kojúlà lákàfin ṣọ́rí àti mímọ tètè ta àwọn tọrọ kan lólobó láàrin àwọn olùgbé àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tó jẹ́ ìkan láwọn àwùjọ eléyìí tó ṣe kókó ṣe pàtàkì láti lè mú kí ètò ààbò eléyìí tó pa gbogbo wa pọ̀ kò lè láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ láwọn agbègbè àti àwọn ilé ẹ̀kọ́ wa ní pàápàá jùlọ. Bákan náà gẹ́gẹ́ bó ṣe sọ ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ilé ẹ̀kọ́ ló jẹ́ pàtàkì lọ́kàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń tẹ̀síwájú láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ èyí tí ó dènà irú ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ iwájú. Agbófinró obìnrin kan àti aráàlú kan ni wọ́n pe ìròyìn gbé pé wọ́n ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí ọkọ̀ àjàgbéjò kan tó lọ rèé kọlu àwọn ilé ìtajà lóríṣiríṣi ilé tó ń bẹ ní agbègbè New Mile 3 ìyìn ọjà kan ti ń bẹ lójú ọ̀nà mọ́sọ̀ọ́sẹ̀ Gombe sí Yola ní nǹkan àná òde yìí. Ọkọ̀ àjàgbé yìí eléyìí tí wọ́n ní ó kó àwọn ẹrù lóríṣiríṣi òní pé ó sọ ìjánu rẹ̀ nù lẹ́yìn tí wọ́n ní ó sì bẹ̀rẹ̀ sí ní yà wọnú àwọn ilé ìtajà níbi tí wọ́n ní àwọn èèyàn méjì míì tó fi máa wakọ̀ òní pé wọ́n ní wọ́n fara ṣiṣẹ́ níbi ìjàmbá ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe gbé gómìnà ìpínlẹ̀ Gombe Muhammadu Yahaya ṣàkàwé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó ba ni nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ kó di mímọ̀ wípé ìpàdánù ẹ̀mí àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ni àwọn kò fẹ́ láwọn agbègbè àti àyíká. Ó wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àwọn tó gbẹ̀mí mì nígbà tó sì fi àdúrà fáwọn tí wọ́n fara ṣẹṣẹ́ lati le tete pada si ipo lasiko ati loju ojo gomina yaya oni ape won ni okorin re ki awon eso alabo ati awon iko ise pajawuri latari bi won se tete de abebe ohun lati re pe won wa ojutu si isele na alukore le ise olopa ni ipinle gombe buhari abdullahi on lo jabo re wo pe en ti se commissioner olopa ni ipinle ohun umar ahmed chuso lo lagu ikilo se ti awon awako lori mimo tako ati mimo ko ti ogbon yin se awon ase ati ofin to ni se pelu oju ona nigba to si je pe won gba awon awako na nimoran lati le ri pe won se amojuto awon oko won bo ti tun ati bo ti ye latari ati dena iru isele ye lojo iwaju Akojopo iroyin lewa fun ti ale toni koni ju bayi lo sugbon ki a to ma lo eje ki a boju awon kokoko to wa ninu iroyin na ninu iroyin lati mo afun yin pe are orilede wa Nigeria Bola Tinubu on lo ti yan oko ojogbon segun aina gege bi en ti o je alakoso tutun fun ajo ton seto idanwo asewole sawon ile eko giga orilede Nigeria JAMB en ti o mo gba ipo lowo ojogbon Ishak Oloyede bakana ni joba papo ele yi ti sise loju eto awon kan to ni se pelu idokowo ti an pe ni net zero eleyi ti an si lone ni ilu Abuja eleyi ti an si se afojusun wo odun 2060 gege bi igbese ati fi opin si awon etu sita awon gas kokan eleyi ti o si le mu ki awon eto idokowo to dara ko le lanfani ati wa bakana la mo afoyin pe oga agba olopa nile yi ola tunji ruluwandiso won lo ti pase iko awon omo ologun ninu ise olopa ati awon iko julala kan fin sori kin o bota ni ile ti won ko wa si ipinle oyo fun igbese idola awon akeko ile ti an jigbe eleyi ti waye ni ise ojo kedogun osu karun odun ta waye ni joba ibile orire ni ipinle oyo bakana la mo afun yin pe okan na awon osise leto abo agbe ofin o ti je obirin ati ara ilu kan ni iroyin gbe pe won ti pa adanu emi won nibi jambo oko kan eleyi to waye leyin ti oko ajagbe jokan eleyi ti apon ni o lo re fori so awon eleyi taja eleyi to waye ni oja ni o maitre loju ona ma so se gumbe si yola lana odeye eyi lo pin iroyin lewa fun ti ale toni akojopo ati atunto iroyin lo wa latowo kemi sola williams emagbagbe wi pe le darapo mo alawon oju opa ile jara wa gbogbo pelu ati wells radio 893 nigba tele fena hotel si tele wa loju opa ile jara facebook wa pelu ati wells radio 893 fm fan page bakan na le le gbo wa sowo iwaju si loju ipona ti agbaye ti www.wellsradio893.com bakan na le le pe tabi fi atejise sowo sinu yara ikoroyin jo ikan ni konga agbomogbe wells radio 89.3 fm lori ero ibanisoro 0916893 2000 fun awon isele iroyin eleyi to ba waye loju yin adedamola oloede lomoroyin na wa se ti gbo yin e se ten gbo ikanni konga agbomogbe wells radio 89.3 fm olorun yoboko fun yin orun ayo laosun

0: ibi ti a de duro bayi ni igbesi aye wa. Orisirisi ikanni lo wa nta sugbon ile iyara oto lo je o. Ba se man so ikanni to kun fun omi ogbon imo ati oye ni. Ikanni ti baba mama le gbo le kan na pe lawon omo won lai je pe ru nba yin pe ki lawon omo mi ngbo. Nibi ta de duro nsin ro ma ba yin komo ma wowo ku wo lori teli. Lati jo radio ni gbogbo eyan jo ngbo sugbon lowo lowo ba eru tun ma ba yin ki lomo tun gbo lori radio. Nje eyin mo pe lara awon wahala ati jagidi jaga bi gbogbo awon iwa lori sirisi tan ri lawujo oni igbohun safefe o na ni se nbe. Be ni igbohun safefe na ni se nbe. Nitori pe ni igbagbo ninu wa pe ohun ta ba so be na lori. Nitori pe ni igbagbo ninu wa pe ni gbogbo igba ko so ohun ta so to je pe asadanu wa nbe. Lopolopo igba pupo awon to ngbohun safefe lawon obi fe ka awon omo won dabi won. Nigba te ba wa fe komo yin o dabi enikan te ngbo lori radio ti iwe eniyan o nse wa to jomo nko abi ta won oro ati nse gborisirisi to ngbe jade ti o se eto yeke ti o ma gbo awon awada asa lori sirisi eti o ti eye ka ma gbo lori radio lo ti kun gboro nsin kan lo won o sa ran gbogbo wa lowo sugbon lati le ri pe ni nkan oto nkan to tun yato si gbogbo te ti ngbo tele fun igbedide awujo wa ti fun molebi lapapo ibikan na lati bere opopona alafin avenue loluyole estate nilu ibadan nibe ni ati ngbohun safefe lati ile fufun pelu awo olomi aro to nbe ni opopona alafin avenue ka akiri ilu ibadan ka akiri agba nla aye. O na leti lanfani lati ma gbo wa ngbogbo igba ti lasale toni. To ba je igba koko ti yin re teyin se ngbo ikanni ikanga gbo ma gbe ka le o. To ba ni se pelu oro to mu ogbon wa eto lolokan ojokan to mu ara emi ati okan se anfani. 89.3 FM na ni ke gbe si. Nipa apa julo eto awari ife o na le ngbo fun tale toni. Eto awari ife gege bi e se mo pe ikanni akoko fun gbogbo molebi re eto molebi na ni eto awari ife. Bi oruko e se je awari ife ife la nwari nbi o. Eto awari ife leto ti a mo mo gbe kale lori ikanni yi lati ri pe ko si wahala ko si idamu ninu molebi wa. Pe ta ba n bara wa ja ta ba ni ede ayede a n pari aje ko ma debiru. Eyin na e ma wo mo ti ko emi ife mo e wo bo se po n gboro lodo eto ni. Lopolopo igba ngba tawon mi ba soro kini nkan to faja laarin oko ati iyawo a se yin kayefi. Nkan tawon kan ja to fi pin shop nle ibi kan on la won kan ja to rinrin le lori nile ibi kan kono o sha ma sha nu wa de ayo Emmanuel Ojo on lo ko temi mo ki yin pe kale o ni gbogbo ago mesan ni gbogbo ojo Thursday titi di ago mokanla iyen ti a ma kira wa po daaro lori ikanni yi. Lemi ati yin atujo wa lori eto awari ife. Adupe lowo Olorun to tun fun wa lanfani ta tun fi pada sori eto ni tose toni. Opolopo ojo bayi ohun lo ti rotile ti fi mu o. Ori ofe Olorun na la ri gba o kin se nipa mimo se wa o. Ori ofe Olorun leyin na ri gba te tun fi le gbe radio yin si eto awari ife fun tale toni. mo ki yin gidigidi gan ni eku ise latataro o adeku bi oju ojo iseri o lotutu ati ti eto suna ati ti eto abuko lohun sa ma sanu wa ojo iyen ti dele bayi o oni bi ta wa bayi ni ipinle oyo iyen ni papa julo nipa ti eto abuko lohun sa ma sanu wa ni o Abala meji ni eto awari ife lo pin si. Sugbon ki n to bo sunu awon abala yen ni anfani lati le gboju ayowo mi loju opo Facebook wa lale yi. Eyin fe wo ede fe ma gbo le kan na. Koda te ba ni nkan to loyinbo npe ni smart television ele ma wo abayi loju opo YouTube wa. Nse lo ma dabi pe en wo film bayi ni loju opo YouTube. Be ni bi mo se nsoro yi ele ma wo mi lori tele nle yin. Wells Radio 893 FM loju opo YouTube. Wells Radio 893 FM loju opo YouTube. Loju opo Facebook Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page yen loju opo Facebook wa Ele wo wa ele like ele share ele ti ele tu pe opolopo ero sinu oko awari ife fun ta le toni Epin kari ile, ko kari ile, ko kari yoko ki bogbo enyon oba ale mongpa ikoni ikonga, gbo magbe ati eto awari ife. Abala meji ni eto ikmisi, bi mo se so lekan. Abala koko lori eto awari ife, nibe lati mangbara wanyo ju, ta ati bosinu ugboro, awa awon kan, ton shele ninu molebi. Iwa to nbe lowo onkaluku wa iyen lokunrin ati lobirin to sese ko da wahala le ninu ebi awon iwa nu temi ati yin wo to le daja le laarin lokolaya iwa ti egbon to nwu si aburo ti aburo nwu si egbon to le da wahala le emi le so tinu mi ton emi le so tenu mi ton awon wa kekekekekeke Te ba so fe ni to nwo won lopolopo gba elomi o mo pe ko da. Lopolopo gba elomi o mo pe ko da. Elomi de mo pe nkan to nse o da sugbon won eni ti o so fun ti o di wahala. E ma se yonu ta wa ba so lori radio ko le di wahala. Ta ba ti fopa ye ta fi gba kini yen bi to ba ti ta si kon kaluko rora fi para ni ko de rora tun apa abe yen se ko tun wa owo ise o abala keji yen gangan lo gbe oruko eto iru awari ife nibi ti a ti ma soro sita message ti awon eyan wa ton la nkan kan koja boya ninu igbeyawo tabi ninu ebi won Awon message ton ba fi ranse si wa e ma gbagbe pe lori eto yi ba se nse awari yen. Owo emi ati yin lopolopo igba owo eyin te ngbo eto yi lo wa o. Nipa imoran to mu ogbon wa imoran to ngbe ebi dide imoran to ngbe awujo dide te ma nfun awon eyan. Afi ti emi ati yin ba fe tanra wa je laani so pe agba pe opolopo eyan lo nla nkan koja lorisirisi ni paapa julo lo nbi oro molebi ni bi ta de ati boya laarin loko laya lode toni telomi ba bere sin soro to ba kenu boro bayi aya yan adeja Nigba mi ita wa gan ba siwe ita ba ni nbo ni ewo ni ka mu losan ita ni ka kan si ede wo bayi adabi pe abi ka mo lo le ni Sugbon nipa ola Olorun ati ola gbogbo eyin ololufe eto awari ife te n gbe eto yi duro losese ẹ̀jẹ̀ kó dàrú ẹ̀jẹ̀ kó bàjẹ́ kò sí ìgbà kankan tá a gbọ́ láti ẹnu àwọn tán fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa ńgbà kankan tán ní àmọ̀ràn kan ló dalé àwọn rú bó ti ẹ̀jẹ̀ pé tá a bá parí ètò máa sọ fún wa pé tọ́ ó ti wà lọ́wọ́ tiyín ètò bá wá wù yín ni kẹ́ ẹ ṣe o èmi á dẹ̀ tún fi àdúrà tí ń lẹ́yìn pé èyí tí ò bá jẹ́ kí ìdílé yín ó dúró lọ́lọ́run á jẹ́ kẹ́ ẹ ṣe o èyí tí ó da ilé yín rú ọlọ́run ò ní jẹ́ ẹ débẹ̀ o nítorí gẹ́gẹ́ bí àwa ṣe jẹ́ ìkànnì mọ̀lẹ́bí tí mọ̀lẹ́bí ò bá dúró kò sí nǹkan tá à ń ṣe ń bí yìí àbí ńgbà tá a pera wa ní ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ká wa máa gbọ́ pé mọ̀lẹ́bí méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà wọ́n wá ń tú káńkà ọ̀kan ẹ gbọ́ kí wá níṣẹ́ wa gangan ṣùgbọ́n iṣẹ́ tiwa ni láti rí pé irú ètò àwárí ìfẹ́ báyìí níbi tí ìdàrú àbí èdè àìyedè bá ti fẹ́ wáyé nípa àwọn ètò wa náà lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ń jẹ́ ká mọ̀ pé tá a bá jà á parí ẹ̀ èyí tó bá fẹ́ rújú ẹ jẹ́ akàn sí àwọn tó bá tún mọ̀ jù wá lọ́kàn làwa lọ́yẹ̀ kì í ṣe gbogbo ìgbà náà ní ìgbẹ́ èdè àìyedè kékeré kan wà ó yá máa bá tiẹ̀ lọ kí èmi náà máa bá tèmi lọ ọlọ́run tó ṣe ètò ìgbéyàwó láàrin ọkọ àti àyàwó ní ìdí tó fi ṣe é bẹ́ẹ̀ tí mo ṣe máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́run tó dá àwọn kan ní gíga ní kúkúrú ó dá àwọn kan ní dúdú ó fún jẹ́ káwọn kan ó pupa àwọn kan lómi lára àwọn kan ò ní àwọn kan wà ní orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà kò sí èyí tá a jẹ́ nínú gbogbo ẹ̀ta láǹfààní àti mú fúnra ara wa wọ́n bí wa agbọ́n ẹni tó pupa rí pé òun pupa wọ́n bí wa agbọ́n ẹni tó dúdú ó rí pé òun dúdú orí pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ẹ́ ó láǹfààní láti mú pé bí ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà ni mo fẹ́ jẹ́ ibi tọ́lọ́run ti ju gbogbo wa lọ náà nìyẹn nítorí náà ọlọ́run tó dá gbogbo wa ó dá wa lára ọ̀tọ̀ ó dẹ̀ dá wa láwòrán ara ẹ̀ ó mọ̀ pé a ní ìpèníjà nígbà kan ó mọ̀ pé èdè àìyedè àwáyé láàrin wa òun náà dẹ̀ rí ó tún fi ààyè àǹfààní sílẹ̀ láti rí pé a parí ẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe kí èèyàn má wùwà ènìyàn òun náà ló sún wa dé gbogbo ibi tá a dé lónìí lẹ́ẹ̀kan sí mo tún kí yín kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àwárí ìfẹ́ lẹ́ẹ̀kan sí mo nílò yín kẹ́ ẹ darapọ̀ mọ́ mi lójú òpó facebook fún talẹ́ ẹ̀ tòní adékúnlé òjò christiana ẹ̀ka alẹ́ o ẹ̀kú ètò ẹ̀ ṣeun gan ẹ̀yin náà drop comment yín lójú òpó facebook yẹn kí n dẹ̀ kí yín láti ibí yìí abala àkọ́kọ́ ti ètò àwárí ìfẹ́ mo fẹ́ fi sọ orí ti ọ̀rọ̀ ètò ààbò tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní pàápàá jùlọ ti ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn tó dùnyàn gidigidi gan ni tó dẹ̀ bàyàn lọ́kàn jẹ́ nítorí pé bí èmi àti yín ṣe ń sọ̀rọ̀ bí bàbá àti màmá kan ẹwọ yàrá àwọn ọmọ yín ti sun àwọn kan lọ́wọ́ lọ́wọ́ báyìí wọn ò lè díjú wọn ò lè sun nítorí pé àwọn ọmọ wọn ò sí ńlé àwọn ìyàwó kan lọ́wọ́ lọ́wọ́ báyìí wọ́n ń sọkún kíkorò ní nítorí pé àwọn ọkọ wọn ò sí ńlé àwọn ọkọ kan náà àwọn kan náà ń sunkún báyìí nítorí pé wọn ò mọ̀gbà táwọn aya wọn ó padà wálé kò ṣeé ṣe lórí ètò àwárí ìfẹ́ ká fò ó ká má sọ nítorí pé ètò mọ̀lẹ́bí òun lètò àwárí ìfẹ́ ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní abala àkọ́kọ́ yẹn èyí tá a fi gbara wa yànjú mo fẹ́ kí a fi abala àkọ́kọ́ yẹn ká a fi gbàdúrà fún ìjọba wa ni o ẹ̀yin wò pé kí la fẹ́ gbàdúrà fún wọn fún sọ̀rọ̀ tó wà nlẹ̀ yìí ò tàdúrà. Àwọn ìròyìn tá à ń kójọ tó dẹ̀ ń kàn wá lọ́wọ́ tó ń tẹ̀ wá lọ́wọ́ fi yé wa pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá náà wà lójú iṣẹ́. Nítorí náà èmi náà rọ̀ wá pé ká fọkàn balẹ̀. Ká nígbàgbọ́ nú Ọlọ́run ká dẹ̀ nígbàgbọ́ nínú ìjọba wa. Ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ká dẹ̀ ní ìgbàgbọ́ nínú àwọn òṣìṣẹ́ aláàbò. Ká dẹ̀ máa fi àdúrà ká fi tì wọ́n lẹ́yìn. Tẹ bá gbọ́ ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní. Níbi tí a ti gba àlejò Honorable Ogundele Akintola lórí ètò náà. Wọ́n fi yé wa pé kò sí irinṣẹ́ tí wọ́n nílò láti ṣiṣẹ́ èyí tí ò sí lọ́wọ́ wọn. Ṣùgbọ́n láàrin kan wọ́n ní láti slow down. Nítorí pé tí wọn ò bá slow down yóò tún ṣe ìpalára ju bí nǹkan tí a fẹ́ gbà lọ. Nígbà táwọn ẹ̀ṣọ́ aláàbò bá tú gbogbo irinṣẹ́ lẹ̀ tó tún wá lọ pa àwọn ọmọ yìí lára. Kí wá ni èrè iṣẹ́ tí wọ́n ṣe tán ọ̀bá kó gbogbo àwọn ọmọ yìí wálé láyọ̀ àtàlàáfíà. Má ṣí ojú òpó sílẹ̀ láìpẹ́. Fún gbogbo abiyamọ tó bá ní àdúrà láti ṣe fún àwọn òṣìṣẹ́ aláàbò. Fún gbogbo abiyamọ tó bá ní àdúrà láti ṣe fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní pàápàá jùlọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Mo mọ̀ pé àwọn kan sọ pé ṣàdúrà lọ̀rọ̀ wá kàn báyìí. Wọ́n ní ohun tó bá kù díẹ̀ káàtó ó fẹ́ àdúrà. Èyí tó bá dẹ̀ tún ṣe bẹ́yẹn náà ìyẹn náà tún ṣe kíni òun náà tún fi àdúrà. Tó bá ń dùn ó fi àdúrà. Tí ò bá dùn tó ó fi àdúrà. Ṣùgbọ́n ńgbà tí ìjọba ti fi dá wa lójú pé kò sóhun tí àwọn yẹ káwọn ó ṣe tí ò sí nlẹ̀. A wá fi àdúrà a fi speed ẹ̀ up. Ó jẹ́ àdúrà àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lẹ́mọ̀ gbà lálẹ́ tòní ẹ gbà ó. Bó jẹ́ àdúrà tí ẹlẹ́sìn mùsùlùmí náà lẹ́mọ̀ gbà lálẹ́ ẹ gbà á. Orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa ni. Tẹ́ ẹ bá ti travel lọ sókè òkun àbí sí àwọn orílẹ̀-èdè tó bá súnmọ́ wa ń bí. Nílé láti lè máa kanra mọ́ra wa pé àwọn kan ti bí kan àwọn kan ti bí kan. Ṣùgbọ́n tá a bá bára wa láwọn orílẹ̀-èdè àgbáyé mìíràn. Ìgbà yẹn lẹ máa rí i pé brother mi ni ẹni tó ń pè ní brother ẹ̀yin ọmọ Kano ni o. Brother mi ni ẹni tó ń pè ní brother ẹ̀yin ọmọ Enugu ni o. Orílẹ̀-èdè Nàìjíríà nífẹ̀ ara wa gidi gan ni. 0916893 1000 0915 3334 893 tàbí 0911 3333 893. Àwọn ojú òpó tí ẹ fi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà ní àṣálẹ̀ tòní àti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn. Hello, ẹ ká lẹ́ o. Yes, ma'am. Mrs. Akinola láti New Garage. Bẹ́ẹ̀ni, ẹ ká lẹ́ ma o. Yes, ma'am. Àmì o. Àmì, àmì, àmì.
1: Ọlọ́run a gbogbo àwọn ọmọ yẹn láàyè.
0: Àmì
1: Ọlọ́run á wá wọn rí
0: lórí
1: ọlọ́run tí máa bẹ Ọlọ́run á ṣọ́ wọn láti gbà wọn wá lórúkọ Jésù
0: Kristo
1: ara àgbà wá dé bá wọn òbí wọn láyọ̀ àtàlàfíà o
0: ẹ̀jẹ̀
1: Jésù Kristo àárọ̀ dínà yíwọn ká o nípa wá tàdẹ̀kù Ọlọ́run àgbogbo tí ní àfààbò rẹ̀ dùn wá o àmì rogun lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́
0: ṣe
1: ti gbogbo Ọlọ́run àfààbò rẹ̀ dùn wá lórúkọ Jésù
0: Kristo. Akinola ẹ ṣeun gan. Àdúrà láàfi bẹ̀rẹ̀ talẹ̀ tòní. Hello, ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ sà.
0: Ẹ káàlẹ́ máa, orúkọ yín máa tìbọlẹ̀ tí ń pè mí. Ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta. In fact, mo ṣe ronú pa yín lọ́sàn tí mo ní máa kàn sí yín máa ní kí Sàmù Adílérè ò bá ń kàn sí yín. Ọlọ́run ló bá mú yín wá lálẹ́ yìí. Ẹ pẹ̀lẹ́ ẹkú ọjọ́ mẹ́ta.
2: Àwa nìyẹn.
0: Ó yá ẹ bá ń gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Gbàdúrà lórúkọ Jésù. ni orilede yi olorun a da lafia pada
0: amen amen
2: awon to wa ni igbefun olorun a da won pada sile layo
0: amen amen
2: awon to nsise alabo olorun a kun won lowo won ni farapa lagbara olorun
0: amen
2: olorun a ran ijoba lowo a ran awa ara ilu na lowo
0: amen o
2: olorun a de da awon mo won ke yen pada atawon to ti lo na olorun a tu awon eyan won ninu
0: amen
2: so ayo atalafia la awon mo yen ma pada sile atawon agbalagba na to wa nbe agbara olorun olorun a de da pa wa dawo ibi duro ni nigeria
0: amen amen e seun go
2: o yo ri oloruko jesu
0: amen amen e seun go ma o Zero 9 1 6 8 9 3 1000 0 9 1 5 3 3 3 4 8 9 3 Eje agbadura on tori pe Jerusalem mutiware.
3: Hello,
0: ekale o.
3: Ekale sir.
0: Ekale ma orukan yin ma ti bulletin pe mi.
3: Mary lati Apata.
0: Ah, mama Mary lati Apata, ekale o.
3: Ekale sir.
0: Yes, ma. Oh yeah, eba ngbadura.
3: The Bible says, he that dwelleth in the secret place of the Most High shall abide under the shadow of the Almighty. I will say of the Lord, he is my refuge and my fortress. My God, in him will I trust. Surely he shall deliver me from the sense of the sword and from the nasty deficiency. He shall cover me with his feathers, and under his wings shall I trust. Mogadua nya shale. Gbogbo ibi ki bi fa awon omo iwa je ti ebo Olorun ko daju
0: lo ami ami
3: era oni rin won
0: ami ami
3: ti won se lo be na ni wa fi pada wale laya
0: ami ami
3: atomo ti ke ti atawon agbalagba
0: ami
3: abo Olorun a daju lori
0: ami ami
3: abo Olorun a daju lori won
0: ami
3: gbogbo awon osise ti won sise loruko Jesu won ni farapa
0: ami ami
3: won ni farapa
0: ami ami
3: Olorun a di won mu
0: ami
3: agbara ti won fi sise na ti won fi se deji ere Olorun a yonda fun won
0: ami ami
3: oju rere Olorun a rogba yi won ka
0: ami
3: pa si sise deji ere loruko Jesu
0: ami ami
3: loruko Jesu Olorun a fi mo be o
0: ami ami
3: ti o ti sele Olorun ni jo sele
0: ami
3: ta ma gbe ni gbe alaafia loruko Jesu Kristi
0: ami ami ami
3: ami
0: e seun go mama Mary lati Apata e seun.

0: Tẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì pé jọ̀wọ́ ni ẹ ti gbàdúrà fún orílẹ̀-èdè yín kẹ́yìn. Àbí bóyá ẹ lọ sí ilé ìjọsìn bí tí a ti ń gbàdúrà ìṣẹ́gun lóríṣiríṣi. Ẹ gbàdúrà nípa kinní kan èyí tó jẹ́ ti yín ohun àlọsókè dáadáa. Ẹ gbàdúrà nípa àwọn ọmọ yín tìtara ni. Ṣùgbọ́n tó bá ti di pé ẹ gbàdúrà nípa orílẹ̀-èdè Nàìjíríà òun yà lọ nílẹ̀ díẹ̀. Gbogbo wa láti gbàgbé pé tí orílẹ̀-èdè Nàìjíríà ò bá lálàáfíà kò lè ṣeé ṣe ìkáwà náà lálàáfíà. Lágbára Ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú. Mo ṣe láǹfààní láti lè gba bí ìpè méjì sí fáwọn tó bá fẹ́ gbàdúrà fún àwọn ọmọ yìí. Fún àwọn tó bá fẹ́ gbàdúrà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwo ní agbára láti bọ́ sójú iṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́. Àbí kí lẹ́yìn mọ̀ nípa ètò ààbò. Ṣùgbọ́n bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, bójú ọjọ́ yẹn ṣe rí tójò ti dipo ti ń balẹ̀ díẹ̀díẹ̀. Tẹ́yìn sùn tẹ́ rọra wa ọmọ yín mọ́ra lórí ìbùsùn yín. Àbí tẹ́ sùn tẹ́ wa ọkọ yín tàbí aya yín mọ́ra lórí ìbùsùn yín. Àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ní àǹfààní yẹn. Wọ́n ń wojú Ọlọ́run tàdúrà tomijé lójú. Wọ́n ń wò pé ńgbà wo ni ìdílé mi ó tún pé lẹ́ẹ̀kan sí Olúwa. 0916-893-1000 0915-3334-893 tàbí 0911-3-893. Mi tí gbọ́ ohun ọkùnrin kankan láti ṣe àdúrà àbí láti gba àdúrà o. Àyìn baálé wa ẹ má sùn o. Àwọn ọmọ mi wá ti gbàdúrà ẹ jẹ́ káwọn dádì wa náà jáde láti gbàdúrà o. 0916-893-1000 Hello, ẹ̀kaalẹ̀ o.
1: Ẹ̀kaalẹ̀ sọ.
0: Yes, ma, ẹ̀kaalẹ̀ ma, orúkọ yín àti bọ̀lẹ̀ tí ń pè mí.
1: Láti pàrà nú ewé.
0: Láti pàrà nú ewé ní sáìdì sókà àbí. Okay. Mo ti mix ẹ up. Àdúgbò kan náà wà nbẹ̀ lọ́nà sókà tó ń jẹ́rú orúkọ ẹ. Ẹ pẹ̀lẹ́ ẹ kaalẹ́ mà.
1: Ẹ kaalẹ́ àgbàdo fún Nàìjíríà o. Ṣé akara ó sì fún.
0: Àmì.
1: Àjàmú gbà o.
0: Àmì o.
1: Ìrìnlẹ̀ ìjọ olórúkọ Jésù.
0: Àmì.
1: Gbogbo ọmọ tọ́lọ olùọ́ dá wọn padà láàyè.
0: Àmì.
1: Lèzè fún wọn.
0: Àmì.
1: Fún ayọ̀ láti àbọ̀ Ọlọ́run yóò wà pẹ̀lú àwa yòókù náà.
0: Àmì lágbára Ọlọ́run.
1: Àtúnṣe Nàìjíríà Jésù Olúwa
0: wa. Àmì ẹ ṣeun gan mọ́mì wa o ẹ ṣeun gan. Tí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò àwárí ìfẹ́, òun náà lè ń gbọ́ lórí ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mọ̀lẹ́bí gangan ni ètò àwárí ìfẹ́ ló gbérù. Ìdùnnú ètò àwárí ìfẹ́ ni pé bá a ṣe ń sọ̀rọ̀ ìta bá láǹfààní àti máa wọlé kọ̀ọ̀kan kárí kí gbogbo ẹ̀ ń dùn ó dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. Nítorí náà tírú nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ wa àwárí ìfẹ́ ò lè gbójú kúrò ńbẹ́ o. Láṣẹ ní ẹjẹ́ ká gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi kín iṣẹ́ ìjọba lọ́wọ́. Nítorí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣiṣẹ́ takuntakun láti rí pé àwọn ọmọ yìí padà wálé. Ẹjẹ́ ń tún sọ fáwọn aráàlú náà pé ẹ má jẹ́ àdá ẹ̀rù sílẹ̀ níbi tí ò sí o. Oríṣiríṣi ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ìròyìn tí ò lágbára tí ò ní yẹ tí ò ní nǹkan kan ló ń fẹ́ kiri ìgboro. Èyí tẹ́lòmíì ti fẹnu dálẹ̀ lọ́lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí gan ó tó nǹkan. Èyí tẹ́lòmíì ti fẹnu dálẹ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó tó nǹkan o. nítorí náà ẹ rí pé tẹ bá ti ń mú ìròyìn yẹn máa mú ìròyìn níbi tí àwọn ìròyìn yẹn tẹ mọ̀ pé ìròyìn tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ẹ̀gbọ́ 89.3 fm wells radio ẹ nígbọ́ròyìn tí ò ń ṣèròyìn gidi ń bí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ẹ̀gbọ́ ń lé kẹta ẹ̀tì sáré sán wíńdò yín ẹ̀gbọ́ ń bì kan ni ẹ wá ń sáré lọlé òbí mìíràn tiẹ̀ tún ti kó ìbẹ̀rù sínú àwọn ọmọ mo rí fọ́nrán kan láàárọ̀ yìí lójú òpó facebook ó dẹ̀ pa mí lẹ́kún gidi gan ni nígbà tí mo ráwọn ọmọdé tó ń bẹ̀rù tó ń sá lọlé tó ń pariwo ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù nígbà táwa kéré agbègbè bódìjà nílùú ìbàdàn bí lèmi dàgbà sí níbi tó ń pè ní old bódìjà lágboolé gidi tí gbogbo ẹ̀ dá gidigidi gan ni ilé géètì kan sí géètì kan a fẹsẹ̀ rìn lọ skúù a tún fẹsẹ̀ rìn padà nínú estate ẹ̀rù obẹ́ni kan a tún lọ sí compound àwọn kan lọ kamango ẹ̀rù obẹ́ni kan ṣùgbọ́n nsìn ẹ̀rù lọ́lọ́kan ọ̀jọ̀kan ó ti wà káàkiri nítorí náà ẹ̀jẹ̀ ká wo bí tá ẹ̀jẹ̀ àmọ́ bí tá a ti mú ìròyìn wá o lágbára ọlọ́run ìlú ìbàdàn ò ní dàrú ìpínlẹ̀ ọ̀yọ́ ó àlàáfíà báyìí là á máa gbé o adẹ̀gbàdúrà pé àwọn ọmọ yìí ọlọ́run àṣẹ wọn ní rírí ní kíákíá kí ọ̀sẹ̀ yìí tó parí ìròyìn ayọ̀ báyìí yóò jáde lágbára ọlọ́run ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn-ún tí n bá padà dé a bọ̀ sínú agbami ètò àwárí ìfẹ́ gangan mẹ́sẹ̀gì tí ẹnìkan fi ránṣẹ́ sí wa a kà o talẹ́ ètò ni ó tún jẹ́ àrà ọ̀tọ̀ mo mọ̀ pé ẹ tún gbọ́rú eléyìí rí ṣùgbọ́n ẹ mọ òwe yorùbá yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín àgbà ẹ àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni àmọ́ èmi ò gbọ́rú eléyìí rí o tí n bá padà dé láti òkè lọ́hùn a bọ̀ sínú ètò àwárí ìfẹsàn ẹ kú kalẹ̀
2: ẹ filẹ̀ ẹ má yí kúrò wells radio 89.3 fm níbẹ̀ gangan.

wípé àwọn jọ ní nǹkan pọ̀. Arákùnrin ní orí òun kọ́kọ́ dàrú ná pé ìyàwó òun bíi ti báwo. Ìyàwó tóun ti fẹ́ bíi ọdún mẹ́wàá sẹ́yìn. Àbọ́dún wo ló ní òun àti ìyàwó ẹ jọ ní nǹkan pọ̀ bí? Nígbà tí arákùnrin tó ń sọ̀rọ̀ yìí tí ó ṣàlàyé ó jẹ́ bí ọdún márùn-ún sẹ́yìn sígbà tó ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ní oṣù kínní ọdún yìí. Ó ní ibi tóun ti jókòó yẹn lòun ti bẹ̀rẹ̀ sí ń ṣírò ẹ̀ nítorí pé àkọ́bí òun jẹ́ bí ọmọ 9 years old. Bẹ́ẹ̀ àbí kejì òun ìyẹn tó jẹ́ second born òun bí ọmọ ọdún márùn-ún ó lé bí oṣù mélòó kan ni. Ó dà kí lẹ wá fẹ́ kí ló fẹ́ lọ́wọ́ mi gan báyìí. Ìyẹn ní èròǹgbà tòun kàn ń ṣe láti dalé wọn rú o, ṣùgbọ́n òun náà lọ gbàdúrà sáyé òun níbìkan. Wọ́n wá sọ pé àwọn ọmọ òun kan wà ń ta. Láti ìgbà yẹn lòun ti wá bẹ̀rẹ̀ sí ń wò pé àwọn obìnrin wo lòun àti wọ́n jọ ní nǹkan pọ̀ tọ́ wà ń tò sí o. Ó nígbà tóun dẹ̀ rí i pé obìnrin yìí tóun rí lórí Facebook pé ẹni báyìí báyìí báyìí wà. Ó lóun kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń bá fọ̀rọ̀ jómitómi ọ̀rọ̀ pé àbó ni ẹ kú jọ́ mẹ́ta nǹkan. Ó ló dẹ̀ ń dáhùn lóhùn dáadáa ìyẹn ìyàwó ọkùnrin yẹn. Ó níbi táwọn ti ń sọ̀rọ̀ lòun wá rí i pé ó ní ọmọ tí ò tíì ju bí ọmọ ọdún márùn-ún lọ. Lòun wá rán létí pé láàrin ìgbà báyìí àti ìgbà báyìí nǹkan bá ìṣẹlẹ̀ láàrin wa, ó ṣeé ṣe kí ọmọ ọwọ́ ẹ kó jẹ́ ọmọ òun o. Oníbóbìnrin yìí dẹ̀ ṣe blọ́ọ̀kì òun lójú òpó Facebook nìyẹn o. Ó ní bí blọ́ọ̀kì tó blọ́ọ̀kì òun òun dẹ̀ ti rí Facebook ń gbà mí married to yóò fi hàn tálẹ́ni tẹ́ ẹ márì sí. Ó ní gbogbo ọ̀nà tóun fi lè kàn sí lòun fi kàn sí, ó ní ṣùgbọ́n ó blọ́ọ̀kì òun. Òun tún wá nọ́mbà ẹ̀ kàn káàkiri yóò jágbe mọ́ yóò kí gbé lóhùn afọlọ́pàá gbé òun lóríṣiríṣi. Ṣùgbọ́n bó ṣe wo òun láti rí pé òun ò dalé wọn rú lòun náà ní pírọ́blẹ́mù tòun o. Òun lòun ṣe sọ pé nǹkan tó jẹ́ tòun ó wà lọ́wọ́ ọkùnrin òun dẹ̀ fẹ́ gba ọmọ òun. Arákùnrin ní lórí ìjókòó níbi tóun wà olórí òun tiẹ̀ ti kọ́kọ́ fò lọ́nà. Níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ níbo lòun ti fẹ́ kó. Ó lóun náà wá bẹ̀rẹ̀ sí ń ṣe ìṣirò ẹ̀ láàrin yẹn pé nítorí ta nígbà tí ọkùnrin sọ pé nǹkan ṣẹlẹ̀ niṣẹ́ gbé òun kúrò ní ìpínlẹ̀ ibi táwọn ń gbé. Niṣẹ́ gbé òun lọ sí ìpínlẹ̀ míì. Tó jẹ́ pé láàrin ọdún kan kò ṣe ó lè le fóun láti wálé bí oṣù mẹ́ta bóṣù mẹ́rin ńgbà míì. Ó tiẹ̀ jẹ́ pé nígbà tí gbogbo nǹkan yẹn ń ṣẹlẹ̀ òun ò lérò pé ìyàwó òun lè máa rin ìrìnkurìn tàbí láti wùwàkúwà. Ṣe báyìí lórí. Ó níbẹ̀ lòun wò pé ṣó ṣeé ṣe kó jẹ́ pé second born òun kì í ṣọmọ tòun ṣá. Ó ní lójú ẹsẹ̀ lòun ti pè ọ̀rẹ́ òun lọ́rẹ́ òun ní nǹkan tó bá ti yá kì í pẹ́ mọ́ ó yá gbé ọkùnrin ẹ máa gbé e lọlé. Ẹni tó ń sá lọ àtẹni tó ń lé àwọn méjèèjì ó pàdé ara wọn lọ́jọ́ kan. Ó nígbà tóun dẹ̀ délé òun pè ìyàwó òun pé ẹ̀lò alálejò. Ẹni báyìí, ó ní bí ìyàwó òun ṣe kọ́kọ́ pàdé ẹni iná lára ẹ̀ kọ́kọ́ ló kọ́kọ́ tagìrì. Òun wò pé ṣe lóòótọ́ ni. Ọkùnrin ti bí ò ti ẹ̀ bá fa wàhálà yẹn ní ọmọ òun lòun wá gbà o. Bẹ́ẹ̀ níyàwó o ní ọmọ wo rárá o, ìwọ kọ́ lo lóyún ọkọ òun ló lóyún o, ọkọ òun ló lọmọ o. Ó lóun wò pé ń bó la sọ̀rọ̀ sí ń bó lẹ ti mú rí ọ̀rọ̀ gan. Dákun ṣàlàyé fún mi bó ń tọkùnrin yìí ṣe jẹ́ gan. Àbí ìyàwó òun kọ́ lòun rí ni àbí ìyàwó òun kọ́ lòun bá sọ̀rọ̀ ni. Báwo ń tọkùnrin yìí ṣe jẹ́ níbo lọkùnrin yìí ti wá gan? Níbo ló ti pàdé ẹ? Nígbà témi àti ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò àjọkọ́ báyìí àjọsọ́ báyìí. Ó ní bẹ́ẹ̀ níyàwó òun bẹ̀rẹ̀ sí ń bẹ́ òun pé kóun má bínú. Nítòótọ́ láàrin kan nígbà tí ò sí ń lé kinní kan ó ṣàsọ̀rọ̀ yẹn rábàràbà.

0: níbo ni mo ti dúró lẹ́ẹ̀kan fún ẹ̀yin tẹ́ ẹ bá ń fi ọkàn bá mi bọ̀. Wọ́n ṣe DNA test fún ọmọ yìí ní ọmọ yẹn gangan second born yẹn. Nígbà tí result DNA ó jáde, ó fi hàn pé ọkọ obìnrin gangan ni ó ní ọmọ yìí o. Kódà àwọn ọmọ méjì tó kù yẹn Àkọ́bí àti Àbíkẹ́yìn, òun náà ló ni àwọn ọmọ yìí. Èyí tó túmọ̀ sí wípé òótọ́ ni arábìnrin sọ pé ọkọ òun ló ni ọmọ yìí. Àmọ́ èyí tí kò ṣeé ṣe àbí àìtọ́ tó lọ bá arákùnrin yìí ṣe níta ń kọ́. Nígbà tí èsì DNA dé, nọ́mbà dẹ̀ jẹ́ kí arákùnrin mọ̀ pé nǹkan tí DNA sọ rèé o. Ṣó tẹ ẹyin lọ́rùn àbí ò tẹ ẹyin lọ́rùn? Ibi tá a ti lọ ṣe tẹ́ẹ̀sì àjọmọ̀ ni, àjọ kọwọ́ bọ̀wé ni. Bẹ́ẹ̀ lárákùnrin yìí dẹ̀ sọ fún ọkùnrin pé kó jọ̀ọ́ kó má bínú. Bóun ṣe sọ ńgbà tí àwọn pàdé ara àwọn pé èrògba tòun kì í ṣe láti fi da ilé wọn rú o. Bí kò ṣe pé nǹkan tó ń jò náà lábí aṣọ, wọn láwọn ọmọ òun wà ń ta, wọ́n dẹ̀ fóun nígbà tóun gbúdọ̀ wá wọn rí. Òun lòun ṣe bẹ̀rẹ̀ sí ń lọ sílé kọ̀ọ̀kan àwọn tóun ti bá ṣe nǹkan kan pé ó yá bá wọn á wàsìkò ẹni bá lóyún sáàrin ẹ̀gbà yẹn tó ti bímọ. Nísìnyí tí ọkùnrin ti bí ti mọ̀ pé òun kọ́ lòun lọmọ, wọ́n ní ẹjẹ́ alé kinní kan lọ náà kà wá fàbọ̀ sí torí ẹ̀ ó ti yé yín. Ọ̀rọ̀ ti wá di ọ̀rọ̀ arákùnrin yìí dákun má bínú dáríjì ìyàwó ẹ̀. Ó ti di ọ̀rọ̀ dákun bá ń dáríjì. Àwọn òbí ní dákun bá wa dáríjì ìwòrìn àjò tẹ́ ẹ ti jọ ń rìn bọ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ń gbé Bíbélì jáde, wọ́n ń ka ẹsẹ̀ ọ̀rọ̀ Bíbélì kan láti fi tù nínú. Àní o má bínú dáríjì. Arákùnrin ní ibi tó ń wà báyìí òun ò tiẹ̀ mọ̀ bóyá nǹkan kan ti ẹ̀wà tó ń jẹ́ ìdáríjì. Ó ní nítorí pé ìyàwó òun fọkàn tán òun finú tán gidi gan ni. Kódà bóun lálàárú ẹ̀ lójú àlá òun á sọ lójú àlá yẹn pé irọ́ gbàǹta bàǹta làlá yẹn pa. Níwò lè ríran rú ẹ̀ sóhun òun á sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ó ní ìgbésí ayé òun láàrin bí ọ̀sẹ̀ mélòó kan ó wá dàbí ẹni ń wo sinimá láàrin bí oṣù kan. Oorun òun ò lè sùn. Kódà olójú ọ̀rẹ́ tóun lè fọ̀rọ̀ lọ. Wọ́n wá ń sọ fóun pé kóun dárí jìn. Ó ní nítòótọ́ òun nífẹ̀ẹ́ ìyàwó òun gidi gan ni. Òun ṣàmọ àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé kò sí nǹkan kan tó ní tíyàwó wọn mọ̀. Ṣùgbọ́n kò sóhun tóun níláyé tíyàwó òun ò mọ̀. Bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ àti fi wọ gbogbo bíi pátápátá ló mọ̀. Ọ̀nà tó yẹ kóun ṣe ṣọkọ fún ìyàwó lòun ṣe. Wọ́n wá ní kóun dárí jìn, òun ò lè dárí jìn o. Òun tún wo àbí bò lòun ṣe fẹ́ dáríjì gan-an. Tójú òun bá kúrò ń bẹ́ ọkàn òun ò lè kúrò ń bẹ́ẹ̀. Òun ò fẹ́ máa rìn ní títì kóun máa wẹ̀yìn wò pé àkókò tó mọbi tó lọ. Wọ́n ti wá kó wá sórí ètò àwárí ìfẹ́ báyìí o. Ó ti wá diṣẹ́ tiwa báyìí ká gbà wọ́n ní ìyànjú ní pàápàá jùlọ arákùnrin. Ìyàwó sọ pé látìgbà tóun ti ta sí àgẹ̀rẹ̀ kan yẹn òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ọkọ̀ ẹni bóun lòun ṣe fẹ́ gbàgbọ́ pé kò tún ṣe bẹ́ẹ̀ mọ́. 0916-893-1000 0915-3 ní ọ̀nà mẹ́ta 4-893 tàbí 0911-3 ní ọ̀nà mẹ́rin 893.
1: Show agba unje ninu
0: 0916-893-1000. Hello, Eka Leo. Eka Lesa, or going sir to bulletin pay me. Oda, Eshonga Baba, thank you so much. Hello, Ekaleo. Hello, Ekaleo, eti woleo. Eh, pe yentire. Hello, Ekaleo.
1: Ekale.
0: Ekale sa, oruko yin sa ti bulletin pe.
1: Biodun no soro lati wayankebu.
0: Biodun lati wayankebu, Ekale sa.
1: Ni ma da arakunrin ni eni moran.
0: Ko fi ọrọ mọ Ọlọrun. Hello, Ekale ti wole o. Hello, Ekale o. Eh, ipin yen ture. 0916-893-1000. 0915-3-4-8-9-3. Hello, Eka Leo.
2: Hello, Eka Leo.
0: Eka Lesa. Oruko yin sa ti bulletin pe?
2: Oruko ke ni Godwin.
0: Godwin, lati agbogbo.
2: Lati Oluyole.
0: Lati Oluyole. Godwin, lati Oluyole. Eka Le.
2: Eka Lesa.
0: Yes, sir.
2: Febe arakun yin.
0: Oda. Eshongo Godwin lati Oluyole. Eshongo ka ba le gbe awon ipe mi to wa loju la. Eshongo. Hello, Ekaleo.
3: Hello.
0: Hello, obirin akoko ti o pe lale yi o. Hello, Ekaleo. Eshongo yawa lati Moniya.
3: Eka. every whatever I'm saying so. To my code because it by me in contain your plan for I shall feel on you know I you feel like you know then me control over to do so all my dear care me she go value wa so then na roman e ko dari ji ya o ko gbagbe e woru iru baba mi ni ti gba ti won fe second wife e ba e bi mo e ko fun o wa lo bi kan fun e lo ni o tun wa pada wa bi kan fun baba mi o tun wa lo bi kan fun mi e je o tun wa se lo fe o ke pa o se wa bi ni ji ti de so bi so o ni ti se lo se le ni ayo yi o ke pe isu ona ko sha sha no fo a ni sisi so ni ko ma ro won na le kan da ji ya o da
0: o da ji e se un go ya wa tun yo jabu lati moni ya e se un go o da ro o so wa won okunrin lale hello e ka le o hello e ipin e ti re ikoni konga gbo magbe Wells Radio 89.3 FM no lengbo ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo. Hello ekale.
4: Hello sir.
0: Yes sir. Godwin lati Oluyole.
4: Taye lati Oluyole.
0: Taye lati Oluyole. Oda. Oya eje ngbo ero yi.
4: Ejo eh ama bi ara ko ko mo bi ni.
0: Hmm.
4: Tori kokon lo ma fi dai di awe tori awon mo
0: e. Tori awon mo.
4: Ni ogun mi ma je o le je tori ojo wa ja omo yi. Ko de wo ojo waja omo e ko bi da je yawo e
0: hmm
4: e go ko bo bi ko bo le ti wole wa
0: hmm
4: ko mo so ko yawo mi ti owo e je lo e ko ti tori e mi da to a fi le dan
0: hmm
4: mo ko ti yawo e ba ko ni loni aya omo e ko ti de ma so omo ko ada ita omo mi ni ko ba ko
0: hmm
4: so kala di se le bi je pe o ma si ti e gbe bi kan
0: hmm
4: ta bo fe ka omo e fun ko ma ni ko ma tele awon yawo lo ni
0: Mm-hmm.
4: You ma ka omo e ko ni ko ma ta omo fun eta fun ala e ko le dabi ta omo yi ba ta omo yi
0: wo
4: ojo wa ja omo
0: mm
4: o ta di awe
0: all right e shongo taye lati oluyole yes how that wrong

0: Hello, Ekaleo. Hey, Gbeyanture. Tẹ ẹ bá láǹfààní láti gba ojú òpó yẹn wọlé ẹjẹ ń fún yín lójú òpó mi. Hello, Ekaleo. Ekaleo, ma orúkọ yín àti ìbọ̀dẹ tí ń pè wọ́n.
1: Láti Ajibode ni mo
0: fi. Láti Ajibode. Ní UI.
1: Ekaleo.
0: Yes, ma.
1: Ẹjọ́ ènìyàn rọ ọkùnrin pé kán jọ kí wọ́n dá jin ìyàwó wọn. Òun náà ní kò ń gbọ́gbọ́n sí ni kò dẹ̀ mọ̀ yí pé àṣírí yẹn máa padà tún.
0: Irú ọgbọ́n wo lèyí tán wá dá sí yẹn báyìí?
1: Irú ọgbọ́n ó yí lọ́wọ́ ni àìmọye irú àwọn bẹ́ẹ̀ tó máa ń ṣe irú ẹ̀. Àánú lọkùnrin yẹn rí gbà tó rí pé irú máa yan bá máa pe ọkọ ẹ̀ lójoojúmọ́ kò ní mọ tó ń ṣẹlẹ̀. Ìyẹn náà dẹ̀ kọ obìnrin yẹn náà lẹ́kọ̀ọ́ àtọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa ń ṣe irú ẹ̀ wípé ọkùnrin tó bá ń fi ọkàn kan bá ìyàwó ẹ̀ lò tó ń finú kan bá a lò tó bá ń fẹ́ ọbẹ̀ ẹ̀yìn jẹ́ níṣu àṣírí àpadà tù. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí èyíkéyìí nínú àwọn ọmọ yẹn
0: tí kì í ṣe tiẹ̀.
1: Kó dárí bínú, kó má bínú. Ilé àtẹnáwó yìí dá Ọlọ́run dá ọmọ
0: wọn. Ẹ ṣeun gan-an, ìyá wa láti Ajibode.

0: mẹ́wà ó ń ṣẹlẹ̀ ní dúníyàn. Hello, ẹ kaalẹ̀ o.
1: Yes,
0: ma ẹ kaalẹ̀ ma. Orúkọ yín àti bọ́lẹ́tì ń pè é. Mrs. Akinola láti New Garage. Ẹ kaalẹ̀ ma.
1: Ọlọ́run àtijọ́ ló fẹ́ mú
0: yàn. Ee ti sin wait and get ni o. Bẹ́ẹ̀ni.
1: Nǹkan tó ṣe náà, Ọlọ́run fẹ́ yẹ ká ṣíbí ẹ̀ tú yìí. Òun ni àṣírí ẹ̀ yẹn fi tú bẹ́ẹ̀ yẹn. Ọkùnrin yẹn máa dúpẹ́ pé àwọn lọ tẹ̀lé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n fẹ́ ṣe. Wọ́n máa dáríjì láti sọ òun ìzì náà láti dáríjì tó máa máa rántí bóyá àwọn jáde tó kàn pẹ́ ń tabà láti rò pé ojútùú ṣe
0: ra mi lọ.
1: Wọ́n dáríjì náà ni bọ̀ òun ìzì náà láti dáríjì tó kàn pẹ́.
0: Ami ẹ ṣeun gan Mrs. Akinola ó dàrọ. Wọ́n ní yín àgbàlagbà náà lè máa ń sọ pé kinní tíntìmá yìí létí ẹ̀wọ̀ tí ojú bá kúrò ń bẹ̀ ṣé ọkàn ṣá kúrò ń bẹ̀ ṣáṣá sì dàbí titẹ́lẹ̀. Hello, ẹ kaalẹ̀ o. Ìpìyẹn ti rè 0916893 1000 0915 3 ní ọ̀nà mẹ́ta 4893. Hello, ẹ kaalẹ̀ o. Hello, ẹ kaalẹ̀ o. Ìpìyẹn dẹ̀ ti wọlé, ẹ kaalẹ̀ o. Ẹ jẹ́ àlọ́ 0915 3 meta 4 8 9 3 tàbí 0916 893 1000. Àwọn ojú òpó méjèèjì yẹn network yẹn ń lọ dáadáa mẹ́. Hello, ẹ kaalẹ̀ o.
2: Ẹ kaalẹ̀ sá.
0: Ẹ kaalẹ̀ sá. Mo láìkí ohun yín. Orúkọ yín àti bọ́lẹ́tì ń pè é.
2: Orúkọ mi ni Akinlawa.
0: Láti agbègbè bo. Láti
2: Ogoluwa.
0: Agbègbè bo nìyẹn sá.
2: Ní Yanagbara.
0: Ok, ògo olúwa ẹ kaalẹ sá.
2: Ìmọ̀ràn tèmi tí ọkùnrin ni.
0: Ẹ bá yín rédíò yín sílẹ̀ díẹ̀ mo ṣe ń gbọ́ ara mi.
2: Ìmọ̀ràn tèmi tí ọkùnrin ni. Kò ṣe sùúrù torí àwọn ọmọ ẹ.
0: Kò ṣe sùúrù.
2: Tọ́ba fìbínú léyàwó ẹ lọ. Tó tọ́jú àwọn ọmọ ẹ. Táwọn ọmọ yẹn bá kù díẹ̀ káàtó wọn á nítorí pé bàbá àwọn òkun ya wọn láàyè láti kojú táwọn. Kó gbàgbé àríwú eléré akíndẹrù bọ lọrọ ni. Kó gbàgbé kò mú ìyàwó ẹ mọra. Lọ́run á sọ̀nà gbogbo wa ní rẹ̀.
0: Àmì ẹ ṣeun gan sá, ó dáa rọ sá.

0: ẹ máa dáríji ara yín. Gẹ́gẹ́ bí Olúwa ní ọ̀pẹ́ kò sí ní dáríji.
1: Ó ṣe dáríji wá.
0: Tí ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Kò sí tí a fẹ́ ṣe sí. Ṣùgbọ́n mo bá wọn lò wípé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní ṣe. So nígbà tí yẹn ti wáyé, ó ti wáyé ná, kò sí tí yá tí wọ́n gbé pò lọ́kàn. Nígbà àwọn ọmọ yẹn ní ọjọ́ iwájú. Ilé wọn ò ní dáàbò.
1: Àmì. Ẹ ṣeun gan, bàbá wa, láti Yemẹtu, fún èròǹgbà tí.
2: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ́wà.

a kò wojúmọ́. Àwọn kókó oníròyìn ló ń dé sétí gbọ́yìn láti. A kò wojúmọ́. Àwọn kókó oníròyìn ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Módúpẹ́ Ọlásán ni mi ò níròyìn. Ìjọba àpapọ̀ ni wọ́n ti fi léde wípé kò sí àkọọ́lẹ̀ ìkọlù orí omi fún bí ọdún mẹ́rin báyìí. Orílẹ̀-èdè Nàìjíríà àti Poland ló ti tọwọ́ bọ ìwé àdéhùn láti gbé orílẹ̀-èdè méjèèjì sókè ní gbogbo ẹ̀ka lójúpọ̀nà àti fa olùdókòwò wọlé. Alákòóso fún àlùmọ́nì Délé Aláké ló ti ṣe láláyé wípé àtúntò ààrẹ Tinubu ló ti yọ Nàìjíríà nínú ìdẹnukọlẹ̀ ní ti orí ọ̀rọ̀ ajé. Àjọ NAFDAC ti ba àwọn ayédèrú oògùn tí iye rẹ̀ ń lọ sí bí ₦2 billion àti ilé ìtagùn jẹ́ ní ìpínlẹ̀ Kaduna. Àjọ tí ó ń ṣe kòkárí ìdánwò sí ilé ẹ̀kọ́ gíga ìyún ìjáàbù ló ti fi èsì ìdánwò tí wọ́n fi sọ́wọ́ tẹ́lẹ̀ síta báyìí. Orílẹ̀-èdè China ti ṣe láláyè pé wọ́n ti ṣe àtìlẹyìn fún orílẹ̀-èdè Cuba. Ó sì kìlọ̀ fún orílẹ̀-èdè America láti yé dúnkokò mọ́ orílẹ̀-èdè Cuba mọ́. Àwọn kókó inú ìròyìn fún ti òró òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní aago mẹ́jọ òwúrọ̀. Módúpẹ́ Ọlásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.

Orílẹ̀-èdè China ti ṣe láláyè pé wọ́n ti ṣe àtìlẹyìn fún orílẹ̀-èdè Cuba, ó sì kìlọ̀ fún orílẹ̀-èdè America láti yé gbogbo mọ́ orílẹ̀-èdè Cuba mọ́. Àwọn kókó inú ìròyìn fún ti òróró ìròyìn kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ̀mí aago mẹ́jọ òwúrọ̀. Lọ́dúpẹ́ ọlásán ni oníròyìn. Ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bù.